0: Òwò gbé Ọlọ́run ga nítorí pé agbára Ọlọ́run wà lórí òkè yìí. Mi mọ bí àlùyànjú ẹ̀ tẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì tí mo wà ojoojúmọ́ la máa ní program. Bẹ̀ẹ̀tì gbà tọ́lọ́run fún mi lásàmẹ́ǹtì kan kí n lọ ṣọ́ọ̀ṣì wa branch yẹn náà ni. Ẹ̀ẹ̀kan tá à ní practice àìtá ní program. Èyí tí mo tún máa ń lọ kan láti fi gbagbára ó bọ́ sí the same day. Olúwa báwo ni mi ṣe ní tutù. Mo ṣe ń ré bọ̀ ni Wednesday kan lọ́lọ́run ní kí n wo déètì ẹ̀yẹ àbí táìmù tó ń ṣe prógráàmù níbi signboard yẹn mi tẹ̀ lórúkọ signboard mo kàn sáàrí time mo bá wá Thursday yẹn ọjọ́ yẹn náà dé láti ara kejì àti dáàbì kankan jọ wá. Mo ṣe wọlé gbogbo tí mò ń rùkà tí mò ń sọkún síná gbé jáde. Mo wá ń bá wọn wá prógráàmù Saturday lẹ́ẹ̀kọ̀ọ̀kan bàtí wọ́n sọ ti Sunday mo ní màá wá mi ìbá rántí mọ́ ẹ̀ẹ̀kejì náà mo sùn mo jí ní 6 PM. Mo ní mo sì ní màá lọ àánú yanjú ẹ lónìí bó ti di ìjà àrùn yẹn mo wọwọ́ mi 300 ni mo ní mo sì fẹ́ lọ prógráàmù lónìí wọ́n sì ti sọ bíi di 150. Bí mo ṣe sùn ó di 330 bí mo ṣe rí olùgbàlà tó fẹ́ gbà mí là tó jọba lórí òkè yìí bó ṣe gbé áńgẹ́lì wá ní dájú wa bó ṣe dírẹ́sì níjọ Sunday yẹn ná bá bẹ̀rẹ̀ ìgbà tí mo rọ́wọ́ agbára rẹ. Mo wà rí wípé ó jẹ́ yìí ó ń kọ orin yẹn with loud voice èmi náà bá ń jó bẹ̀ èmi náà ń jó bọ̀ mo jó ijó yẹn gbà tí màá tají bá mi ilé ni mo wà wọ́n ti parí prógráàmù yìí tán lónìí Ọlọ́run sì fẹ́ kí n lọ gbogbo táà ló bá di 4:15 mo sì múra kí mò ń bọ̀ nù olúwa báwo ni ṣe tún rí owó wọ ọkọ̀ tí tiẹ̀ ní wá bí ló fìfò mo bá tún rí ọlọ́kọ̀ sàṣàánú mi. Ó gba 100 naira ọgbẹ́ mi débì mo tún ń lọ mo tún rí ọlọ́kọ̀ ìyanu tí mo wá rí ni pé èmi tí ẹ̀yìn lẹ́yìn ni mò ń jòkó sí ní ṣe mẹ́mbà chọ́ọ̀chì bí Ọlọ́run ṣe wá dá mi mọ̀ tó ṣe tún wá lé mi jáde nílé pé ìyanu kan dúró dè mí níbí kí n wá irú prógráàmù yẹn ò ṣe é mísì mo sì rí ọwọ́ agbára Ọlọ́run mo yin Olúwa lógo nítorí ọwọ́ agbára rẹ̀ tó jọba lórí òkè yìí.
1: Celebrate Jesus.
2: Ẹ pàtẹ́wọ́ fún Jésù.
1: Ọ̀pọ̀lọpọ̀ wa bóyá a ò understand ohun tí màmá sọ.
2: A lot of us maybe we do not.
1: Ní ọjọ́ Sunday yẹn ẹnìkan wà lẹ́kọ̀ọ́ kò plant wá lọrin Ọlọ́run sọ fún pé ǹde máa lọ sí lọrin. Ó wá wò pé mi ò ní appointment mi ò ní program. Ó sọ fún dẹ́rẹ́bẹ̀rẹ́ yá máa ní ṣó. Ọdọ̀rí bridge Tomlin bridge ó sọ fún ara má lọ lọ ìlọrin mọ́. Mo lọ airport Olúwa ní kí n gbé flight ìgbà tó máa dé bí ẹ̀yin náà wo ìsìn tó ṣẹlẹ̀ ní ọjọ́ Sunday yẹn kọjú ṣẹlẹ̀ ẹ rí i pé ó rọ̀ lọ́jọ́ Sunday
2: Ọlọ́run
1: pé ó gbé ìrìn àjò ẹ̀ jáde kedere. Ohun tí màmá ń dúpẹ́ lé lórí nìyẹn pé Ọlọ́run kanlẹ̀ kanlẹ̀ wá gbé àwọn ibi táwọn wà pé ó gbọ́dọ̀ míìsì alẹ́ yẹn alẹ́ Sunday tó kọjá yìí kò ṣeé ròyìn fún yàn ẹnìkan wà ń bí.
2: Someone is here.
1: Kó o tó jáde ń bí.
2: Before you leave this place.
1: Ìrírí tí o mọ̀ pé lóòótọ́ Ọlọ́run wà ń bí lóòótọ́ sẹ̀.
2: The experience for you to know.
1: Lórúkọ Jésù ó máa fọ́ra láyè wọ̀ náà.
2: Àmì Jésù.
3: Ó dá mi lójú pé gbogbo yín lẹ ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀rí yìí. Èmi náà mọ̀ pé tó o bá gbàgbọ́ wàá rí ògo Ọlọ́run. Láàárọ̀ yìí ìpàdé dilẹ̀ ànúyanjú ẹ̀ ní ìyànà ṣàpátí ní ẹ̀yìn Miriam Hall. Ìdojúkojú olóróró estate Gamma Road Ìlọrin Kwara State tó bá ti ń bọ̀ láàárọ̀ yìí wá pure water sachet mẹ́ta rẹ̀ rí pé ó tẹ̀lé ọdẹ orí ilẹ̀ yẹn. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà àánú á yanjú ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀. Mo gbàgbé àánú ń dòde ọ̀ ní àárọ̀ yìí àbá Ọlọ́run àánú yanjú ẹ̀ pàdé ìtàn rẹ̀ á dẹ̀ yí padà. Ògo ní Fọlọ́run lókè ọ̀run ó lè pè mí sórí nọ́mbà yìí 08032404977 ìwọlẹ̀ orí kan.

0: Hello, Aisha. Anyone who are giju?
1: Anyone who are giju?
0: Ni wo. tó lọ gbé ọ sẹ́pẹ̀.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Tó ní kó o má rò ló rẹ daṣọ bù ẹ. Tó ní nínú ayé kẹtọ owó
1: yìí.
0: Tó ní kò ní sálà ló tí ó daṣọ bù ẹ. Àmì ni kó o ṣe. Ẹni yẹn fayé rẹ̀. Ẹni yẹn fayé rẹ̀. Ẹni yẹn jáde láyé. O jáde láyé. Yà ne kẹ rubiya.
1: Yasọ.
0: Ẹnna wọ sọkẹ.
1: O jẹ́ lọ́wọ́.
0: Mọ wọnú àṣẹ.
1: Kábíyèsí
2: Ọtọ́rìtì.
0: Ta ló lọ dámájẹ̀mú.
1: Akẹ́lúwáyé.
0: Wípé tóun ọba mú ilé rẹ.
1: Jọ́ọ̀ṣọ́.
0: Tó lóun ò ní sinmi.
1: Kábíyèsí
2: Ọ.
0: Ó lọ fira rẹ̀ dámájẹ̀mú.
1: Bẹ́ẹ̀sọ.
2: Ó ní
0: tóun ọba pa ilé rẹ̀
2: tán.
0: Tóun ọba pa ọmọ rẹ̀
1: tán. Ọmọ rẹ̀ tán.
0: Tó lóun tó ní tóun ọba pa ẹ.
2: Ó
0: ní tó òun á rí pé.
1: Yẹ́sà.
0: Òun parí ilé rẹ̀.
1: Ó pa ilé rẹ̀ o.
0: Láti pabẹ̀rún.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹni tó lọ dámájẹ̀mú ọ̀ràn.
1: Jọ́ọ́ṣọ́.
0: Tó lóun ò ní sinmi.
1: Ọ̀jẹ̀ni wáyé.
0: Àfi tó ń bá jẹlé rẹ̀
1: ló.
0: Jọ́ọ́ṣọ́. Wọ́n bá sùn lẹ́nìí.
1: Orúkọ Jésù.
0: Kò ní jí sáyé mọ́.
1: Yẹ́sọ̀.
0: Mọ gbọ́. Ìmùlẹ̀ wo náà torí rẹ wò.
1: Orúkọ Jésù.
2: Enter because of you.
0: Ìmùlẹ̀ ògbó ni.
1: Orúkọ Jésù.
0: Torí rẹ wò.
1: Orúkọ Jésù.
0: Ó yẹ kó bàjẹ́. Ìmùlẹ̀ aláwọ̀ pa.
1: Àtẹ̀niwáyò.
2: Hebrew covenant.
0: Ìmùlẹ̀. Aláwọ̀ pa.
1: Àtẹ̀niwáyò.
0: Tí wọ́n torí rẹ wò.
1: Kábíyèsí.
0: Láti pa ọlọ́mọ.
1: Kábíyèsí.
0: Ó yẹ kó lana.
2: Jẹ́kọ̀sí.
0: Ìmùlẹ̀ òṣùgbọ́.
2: Ìmùlẹ̀
0: òṣùgbọ́.
2: Ìmùlẹ̀
0: òṣùgbọ́. Tí wọ́n torí rẹ wọ̀. Tí wọ́n ní kó pa ẹ lọ́mọ. Ìwọ́n ní mò ń bá sọ. Ó yẹ kó lana. Ètùtù ọ̀sán àti torú. Tí wọ́n ní ká fi pa ẹ lọ́mọ. Ó yẹ kó lana. Ẹ̀nàwó yìí sọ́kè.
1: Wọ́n jẹ́ lọ.
0: Tinútinú mo fi ń sọ tẹ́lẹ̀.
1: Wọ́n yẹ sọ.
0: Pàṣẹ pàṣẹ mo fi ń sọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Tánbájú ò sàmì. Ta ló sa òkúta méje.
1: Jẹ́ẹ̀sọ.
0: Nítorí ọ̀rọ̀ rẹ.
1: Jẹ́ẹ̀sọ.
0: Tó ní méje èje.
1: Wọ́n yẹ sọ.
0: Lòun fẹ́ sọ sílé rẹ.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Tó ní ohun méje tó ń mí.
1: Nínú
0: ilé rẹ. Lòun fẹ́ gbà. Láàrin ọdún méje. Wọ́n bá jẹ́ ọ̀sà mi.
1: Wọ́n yẹ sà.
0: Òkò tó torí rẹ sà. Ó yẹ kó ṣekú pa.
2: Pásítọ̀ wò kí dẹ̀.
0: Àrùn bá dàlẹ́ kẹrù jà.
1: Wọ́n yẹ sà.
0: Ẹ̀nàwó yìí sọ́kẹ̀.
1: Wọ́n kẹ́ lọ́wọ́.
0: Má jẹ̀mú ni ọ̀rọ̀ mi.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Èdìdí tí ọ̀sẹ̀ yí padà. Ẹ̀yẹ lẹ́yẹ ayé. Ẹ̀yẹ àjẹ́ ayé.
1: Wọ́n yẹ sà.
0: Ẹgbọ́. Ẹ̀yẹ àjẹ́ inú ugbó.
1: Wọ́n yẹ sà.
0: Ẹgbọ́. Àjẹ́ inú afẹ́fẹ́. Ẹgbọ́. Ẹ̀yẹ àjẹ́. Agbede méjì. Ọ̀run òun ayé. Ẹgbọ́. Émèrè ìsàlẹ̀ omi. Émèrè ìsàlẹ̀ omi. Ẹgbọ́. Ẹbọra inú igbó. Ẹgbọ́. Ìwù inú ugbó. Ẹgbọ́. Tábàjì ẹ̀sà mi. Ara kó pa wọ́dà.
2: They will die by thunder.
0: Connection tí wọ́n ní.
1: Orúkọ Jésù.
0: Pẹ̀lú ẹ̀bọra inú ugbó.
1: Orúkọ Jésù.
0: Tí wọ́n fi yu ẹ lẹ́nu.
1: Orúkọ Jésù.
0: Ó yẹ kó lana.
2: Jákòsù.
0: Yá kí dábàá.
1: Wáyé.
0: Ẹ̀rú adẹ́lẹ́jà. Gbà kọ̀rọ̀ bí dá.
1: Wáyé ta. Yẹ́sùn.
0: Ẹ̀jẹ̀jẹ̀ bí ọ̀rọ̀ kẹta. Ẹ̀jẹ̀jẹ̀ ìrú ọ̀bà. Gbogbo ẹni náwó sọ́kè.
1: Wáyé sọ.
0: Intan ní sọ ni mo sọ.
1: Kábíyèsí o.
0: Aníwọ̀ mò ń báwí.
1: Bẹ́ẹ̀ni sọ. Kábíyèsí o.
0: Ọjọ́ tó ti mú fọ́mọ ẹ̀yẹ.
1: Wáyé.
0: Ọjọ́ ibi yẹn. Ó yẹ kó kánṣù.
1: Bẹ́ẹ̀ni sọ.
2: Yà kánṣù.
1: Káì.
0: By fire.
1: Oh yes.
0: By thunder.
1: By thunder.
0: By fire.
1: Oh yes sir.
0: By thunder. By fire.
1: Oh yes sir.
0: By thunder.
1: Hey.
0: Are you there?
1: Yes sir.
0: By fire.
1: Oh yes sir.
0: By thunder. By fire.
1: Yes sir.
0: By thunder. Most subtle.
1: Yes
0: sir. Iji.
1: Ow.
0: Tí wọ́n rán bọ̀ nílé rẹ̀.
1: Wọ́n rán bọ̀ nílé rẹ̀.
0: Oya kolo pa won ile.
2: You can kill the sender.
0: Now we soccer.
1: What the way?
0: F for soccer you.
1: Oya so.
0: So pe iwo iji.
1: Iwo iji.
0: So soccer so pe pada.
1: Pada.
2: Sender.
0: Lo bi eni to ran mi.
1: Lo bi eni to ran mi.
0: So what you want
1: me? Thank you, sir.
0: So what you want?
1: We want it.
0: Attack a Pama.
1: Attack a Pama.
0: No, no, no.
1: Father.
0: Father. Lord, be on the throne of me.
1: Lord, be on the throne of me.
0: Hey.
1: Can't be a show.
0: Now what's me?
1: What can I wear?
0: So what you want?
1: We want it.
0: Oh, you suck it.
1: We want it.
0: So what you want?
1: We want it.
0: Attack a Pama.
1: Attack a Pama.
0: Hey,
1: cut the show.
0: So we go on what you
1: have. Father,
0: Father, Lord, be on the throne of me.
1: Lord, be on the
2: sender.
0: Can you hear me?
1: What
0: can I
1: wear?
0: You are not wear me.
1: What can I wear?
0: So we go wait.
1: We wait.
0: No,
1: I your color.
0: Batanija.
1: Hey,
0: hey,
1: we
0: wait.
1: We wait.
3: Oluwa ni ti ogun ara mi ba gbe ko to debi wọ́n ti parí iṣẹ́ rẹ̀.
0: Jésù.
3: Olúwa ní ogún ara mi ni kí n fi gbàdúrà fún.
0: Ayayaya.
3: Aṣọ wo ni tí mo wọ̀ ni kí n fi forí fún.
0: Jésù.
3: Olúwa ní kó má bàa kú sórí ọ̀kadà.
0: Jésù. Káì.
3: Ìyá, mama, ìlú, ṣèbí ìlú ìlówà. Ẹyin àti ìsàlẹ̀jọ wa.
4: Èmi olóògbé mi wá.
3: Olóògbé yín wá bí. Ẹ pé kó máa sáré bọ̀. Ẹ bá wá nọ́mbà rẹ̀ jáde. Olúwa sọ pé Adéwálé. Adéwálé. Ó bá ọmọbìnrin kan lájọṣepọ̀.
0: Jésù.
3: Nígbà tí ọmọbìnrin ń ṣe nǹkan oṣù lọ.
0: Káì.
5: Jésù. The Lord says that is one Adéwálé.
3: Olúwa sọ pé.
5: Yes, the Lord says.
3: Ẹ̀jẹ̀ nǹkan oṣù yẹn.
5: The blood from that menstrual
3: cell. Ọmọbìnrin fi ṣépè fún Adéwálé.
5: Káì. Girl use it to place calls on Adéwálé.
3: Bí Adéwálé ò bá ti tètè débí.
5: If Adéwálé fail to come there on time.
3: Orí iṣẹ́ ọ̀kadà yẹn náà ni ó kù sí.
5: He will die as an ọ̀kadà rider.
3: Olúwa ní kí n yí ẹ̀bùn ọjọ́ pípẹ́ kú olórí ẹ̀.
5: The Lord say I should turn down that long time call.
3: Ẹ̀náwó yín kọjá sókè.
5: Raise up your hand.
3: Ìyá Yàdà.
5: Where is that woman?
3: Ìyá Yàdà. Ẹ̀náwó yín sókè. Ó di àṣì àti mẹ́jẹ̀mú.
5: Oh yes. Pastor Christian Covenant.
3: Ẹni sọ pé.
0: Yes sir.
3: Owó òní jẹ́ òdìdẹ́ láyé.
5: Mo
3: ti náwó ẹ sókè.
5: As you have raising your hand up.
3: Àràkó parí yẹ́dà.
0: Oh mi Jésù.
3: Màmá ṣé ti pé. Kí ló sọ?
4: Ó
3: lè mọ̀. Olúwa wí pé.
0: Yes sir.
3: Màmá, ẹ̀yin lẹni tó lọ kọjú sí ìṣe lóore. Màmá, tí ẹ bá sọ pé aṣọ tẹ ẹ wọ̀ yìí, òdì ní kẹ wọ̀ sùn lálẹ́ ìṣe máa ṣe. Ẹ ṣe bá wọ̀ lóde sùn. Ìtìmọ̀ rí o lé o. Torí wọ́n ti rí pé àwọn ọmọ yín fẹ́ rí ìtúsílẹ̀. Wọ́n fẹ́ pa yín lóru mọ́jú. Torí wọ́n rí wípé ẹ̀yin ní ọ̀mbrẹ́là tó bu àwọn ọmọ yẹn tí wọ́n fi rí àwọn ọmọ yẹn pa. Àdúà yín gbogbo bí àdúà lẹ̀ ń lọ. Mùsùlùmí ni yín tẹ́lẹ̀ kẹ́ tó di kìrìsìtẹ́nì. Àwáwù lorúkọ yín. Kẹ́ dá mi lóhùn. Àwáwù lorúkọ yín. Ọkọ yín jẹ́ Bádírù. Bádírù ẹ̀dá mi ló. Adélékè ṣá ẹ̀dá mẹ́nà sọ̀bíà.
0: Yes.
3: Ọmọ yín wo ló tún jí ọ̀nà rẹ̀ wájú? Ọmọ yín ló ń jẹ́ bẹ̀rẹ̀. Ṣé mo lè gbàdúrà fún náà? Mo rí ọmọbìnrin kan. Mo rí ọkọ rẹ̀. Èwo ló wá láti ìrágbèjú? Mo rí ìdòwú. Ta ló jẹ́ ìdòwú? Ìdòwú ti kú. Sọ́kọ ọmọ yín ni. Ó ti kú. Ẹ̀nàwó sókè gbogbo èèyàn.
5: Raise up your hands everyone.
0: Ká.
5: Ipò.
3: Ẹ wo bí o.
0: Yes sir.
3: Màmá.
5: Woman.
3: Màmá. Olúwa sọ pé. Lẹ́yìn àdúrà tí mo gbà fún yín. Lẹ́yìn ọjọ́ méje. Àṣírí ẹnìkan tó súnmọ́ yín bí ìṣòro. Olúwa ní àṣírí ẹ fẹ́ tú. Láàrin èrò ló máa torí bó sọ. Bí o ṣeré o. Olúwa ló máa torí bó sọ láàrin èrò. Ẹ̀nàwó sókè.
5: Raise up your hands, everyone.
3: Ẹ wo bí mi ò wá ṣiṣẹ́ lónìí.
0: Yes.
3: Ẹ bá máa kú ní kó kú o.
5: Anyone
3: that wants. Ẹ bá máa kú ní kó kú.
0: Oh yes sir.
3: Ẹni lò wo ní jẹ́ ọ̀rá yẹ gbé.
0: Oh my God.
3: Sàmì ó máa fà kó bí ọmọ rẹ̀ ṣòfò.
0: Ẹ bí bẹ́ẹ̀.
3: Mo rí
0: rẹ o.
6: Kábíyèsí
0: o. Ọ̀gá.
6: Yes sir.
0: Ọ̀gá.
6: Yes sir.
0: Sori Thursday.
6: Yes sir.
0: Thursday.
6: Thursday.
0: Thursday. Iná máa rùn.
6: Bẹ́ẹ̀ni sọ.
0: Láàárọ̀ kù.
6: Láàárọ̀ ni o.
7: Aago méje àárọ̀ yìí.
8: Méje àárọ̀.
7: Ó yá máa bọ̀ báyìí báyìí.
8: Ìjọ jíjọ jíjọ jíjọ jíjọ.
7: Ní stadium.
6: Stadium náà.
7: Aago méje.
6: Méje àárọ̀.
7: Wọ́n náà mi sí ọ.
6: Bẹ́ẹ̀ni sọ.
0: Hello.
6: Aisha.
0: Ẹnìkan ti plan.
6: Kábíyèsí o.
0: Òun lọ bí kan.
6: Jésù.
0: Bàbá mi wí pé.
6: Wọ́n yẹ sọ.
0: Ó ti sojú ẹ o.
6: Kábíyèsí o.
0: Omi ti dé o. Omi léṣàre.
6: Omi léṣà ti dé o.
0: Odùn ọwọ́ náà ti dé.
6: Ó ti dé o. Yẹsà.
0: Ẹ̀rin jẹ̀sà wọ́tà fún ọ.
6: Bẹ́ẹ̀ni sọ.
0: Òun náà ti dé.
6: Kábíyèsí o ṣe o.
0: Ó di mélòó.
6: Ó di mẹ́ta.
0: Kai Oluwa so pe
6: o yesa
0: omi meteta yi
6: yesa
0: omi meteta yi
6: o yesa
0: ki ndaru
6: kabiyeso
0: sibi
6: jesu
0: okuta meta
6: o yesa
0: sibi
6: e o
0: timba ti da
6: yesa
0: ki won gbe port si
6: kabiyeso
0: aperin
6: e
0: sori ina
6: yesa
0: omi meteta
6: e
0: odu owa
6: adaniwa yo
0: ori oke majemu
6: e o
0: ilesa
6: ti sioni
0: sioni
6: beni sa
0: aramaleku
6: e
0: omi kan gabere
6: yesa
0: omi erin mo
6: erin mo
0: erin
6: kábíyèsí o.
0: Omi tó ń dà látòkè.
6: Waterfall.
0: Waterfall.
6: Ó yẹ sà.
0: Olúwa ni mẹ́tẹ̀ẹ̀ta.
6: Ẹ o.
0: Ẹ dà pọ̀.
6: Kábíyèsí o.
0: Sori iná.
6: Jésù.
0: Ẹ dà pọ̀.
6: Ẹ o.
0: Sori iná.
6: Jésù.
0: Mo ní kí ló dé.
6: Yẹ sà.
0: Ó ní iná ogún ju àwọn èèyàn.
6: Adániwa yo.
0: Aya gàdà.
6: Kayayayayayayaya.
0: Lẹ́mẹ́nẹ́ sọ.
6: Jésù.
0: Ẹ dà sori iná.
6: Yẹ sà.
0: Ó ní Olúwa.
6: Ẹhẹ́.
0: Kí ni kí n ṣe?
6: Kábíyèsí o.
0: Ó ní gbogbo orí. Tó bá wọ̀ bí.
6: Láàárọ̀
0: Aago méje.
6: Méje àárọ̀.
0: Ẹ dẹ ẹ̀jẹ̀ Jésù sínú omi.
6: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹ wá mú ọjà Jerusalemu.
6: Ó yẹ sà.
0: Ẹ jù sínú rẹ̀.
6: Ọjà Jerusalem.
0: Ẹ wá máa fi gbélé wọn lórí.
6: Kábíyèsí Ọlọ́run.
0: Mo gbọ́ tó lé ni.
6: Yes Lord.
0: Omi yẹn.
6: Yes sà.
0: Ọjà Jerusalemu. Ọjà ilẹ̀ mímọ́.
6: Yes sà.
0: Kí n jù sínú omi
6: yẹn. Kábíyèsí o.
0: Lórí iná.
6: Jésù.
0: A gbóná díẹ̀.
6: Jésù. Yes sà.
0: Kò ní gbóná púpọ̀.
6: A lọ wọ́rọ́wọ́.
0: A lọ wọ́rọ́wọ́.
6: Bẹ́ẹ̀ni sà.
0: A gbóná díẹ̀. Ní n tó lè.

gbogbo olugbọ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Thursday. Today is 25/06/2026. Mo kí ẹ̀yin ọmọ Ọlọ́run tó lógun tó lógun. Mo ń kí yín tẹ́lẹ̀sọ́ tẹ́lẹ̀sọ́, mo ń kí yín lórúkọ Jésù, ẹni tó kú tó sì jíǹde. Pastor Dẹ́kunlé Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, Temidire Market, Gbagi Titun, nílùú Ìbàdàn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run o, ẹ dìde ńlẹ̀, ilẹ̀ tún ti mọ́. Gbogbo ẹ̀yin Sona Church, ẹ dìde ńlẹ̀, ilẹ̀ tún ti mọ́. Ẹ̀mí Olúwa sí mi lójú yẹ́, ó ní ká ṣe nǹkan tó yàtọ̀ tá a ṣe rí. Ẹnìkan ní kí ni nǹkan òun, ó ní a ṣe Matthew 7:7. Matthew 7:7. Bá a ṣe ń gbára lẹ̀ fún ìpàdé 7:7 special. Bá a ṣe ń gbára dì fún Women Convention. Ẹ̀mí Olúwa ní ìta bá ṣe lónìí, ó ní ọ̀pọ̀lọpọ̀ yóò wá sọ testimony ẹ̀ ní agbára Ọlọ́run nínú ìpàdé 7:7. Ẹ dìde ńlẹ̀ gbogbo lé. Mo gbèdé gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ wà ní Sona Church, gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú Èkó, ṣe ẹ gbọ́ pé mo tún ń bọ̀ lọ́jọ́ Saturday ní Abẹ̀sán Stadium ìkan náà níbi tí ẹ̀mí Ọlọ́run ràn mí bọ̀. Níbo lo ti ń gbọ̀n mi, níbo lẹ ti ń gbọ́ mi dádì àti mọ́mì? Mo gbèdé láàárọ̀ yìí o. Ihun tá a bá ṣe lónìí, ó ní ọ̀pọ̀lọpọ̀ yóò tẹ̀bà tí tá a dúró tì ní ọjọ́ 7:7. Ó ní ikọ̀ mi 7:7 ni o fi wàásù o. Jẹ́ kí àwọn èèyàn béèrè nǹkan méje láàárọ̀ yìí. Jẹ́ wọn béèrè agbára ni mo fẹ́ fi hàn wọ́n pé kò sí ti wọ́n béèrè tí èmi Ọlọ́run ò lè ṣe. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, kí n tó bọ́ sórí Facebook, ká tó dì pẹ̀lú àwọn agbára àjẹ́ àti odi àjẹ́ pẹpẹ yọ pọ̀nmọ́. Ǹjẹ́ lè bá ń bu dédé omi tẹ́ ẹ lè mu tó jẹ́ pé tẹ́ ẹ bá mú tán tẹ́ ẹ yóò tún sẹ́kù? Ẹnìkan ní omi tá a lè mu sẹ́kù, ẹ jọ nítorí Ọlọ́run. Mọ́mí ó yẹ lọ bù kí n tó ní ẹ̀dọ̀ bálẹ̀. Inú omi yẹn lásọ ohun tá a fẹ́ sí, a wàá gbé mu, ẹ gbé yòókù pàdé mi ní ìsìn lórí Facebook. Ẹ̀yẹ yẹn lábàá wọ ọjọ́ Sunday Holy Communion. Ẹnìkan ní wòlíì sáà ní ṣe ìṣòru, ìṣòru yíra. Gbogbo àwọn màmá ń bọ̀ lónìí, ẹ ẹ̀ ní jẹ nǹkan kan láàárọ̀ yìí. Ẹ ẹ̀ ní jẹ nǹkan kan títí tí ó fi di bí ọwọ́ 2. Màá sọ bí ó ṣe lọ. Ẹ má bọ̀ ń bi pẹpẹ, ẹ ti gbómi díẹ̀ lọ́wọ́. Ẹnìkan ní omi ẹ gbé dé chọ́ọ̀chì náà, ẹ gbé pàdé mi lórí Facebook. Omi yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan fi síde pẹ̀lú fọ́tò ọkọ yín tàbí tàkọ̀bí rẹ̀ ètò ọba fẹ́. Ẹnìkan ní ẹ mọ̀ dápọ̀ o, mọ̀ ń bọ̀. Ẹ jájọ dọ̀bálẹ̀, jájọ kúnlẹ̀, kájọ kí bàbá mi bàbá rẹ̀. Bàbá mi ni o, bàbá mi ni, òun ló ní kẹ̀kẹ́ iná. Ẹnjiníà, ẹ gba kiní lẹ́nu mi, kí sìstá ọba wa sọ́dọ̀ rẹ̀ lónìí, o sorí repo.

0: sọ pé ní orúkọ Jésù. Ẹ ṣí ilẹ̀kùn ibodè ògo sílẹ̀. Ògo mi wọlé wá. Èmi náà wọnú ògo mi lọ. Àwọn ìṣòro gbogbo tó ń dìde níwájú mi. Ẹ tẹríba. Àwọn àjálù tó ń ré bọ̀ lókè. Ẹ rí padà. Sọ pé ogun tó máa gba apá lọ́wọ́ mi. Ó yá jábọ́lẹ̀. Ogun tó máa gba ẹsẹ̀ mi. Ó yá jábọ́lẹ̀. Ogun tó máa sọ mí dàláàbò ara. Ó yá jábọ́lẹ̀. Ọfà tó wà ní ọkàn mi. Jáde báyìí. Ọfà tó wà ní àtẹlẹwọ́ mi. Jábọ́lẹ̀. Ẹ drop ẹlẹ́lẹ̀. Ọfà nínú àtẹlẹwọ́ mi. Mo sọ fún ẹ lénìí. Jábọ́lẹ̀. Ọfà tó wà ní aṣọ mi. Jábọ́lẹ̀. Ọfà tó wà ní agbárí mi. Jábọ́lẹ̀ lẹ̀. Ọfà tó wà ní ọkàn mi. Jáde síta. Kò parẹ́. Ọfà tó wà ní spinal cord mi. Tó wà nínú egun ẹ̀yìn mi. Ó lè dá mi gúnlẹ̀. Mo ní kò jáde. Sàmílẹ̀ mẹ́ta. Kí ẹnìkan sọ tẹ̀lé mi sọ pé ọwọ́ tó kan ọwọ́ láti ba tèmi jẹ́. Ìlú ajẹ́ kí ọwọ́ náà jẹra wọn run. Agbára tó pàdé agbára. Láti yọ mí lẹ́nu. Irú agbára bẹ́ẹ̀. Ẹ jóná. Sọ pé ní orúkọ Jésù. Ìrànlọ́wọ́ ńlá. Tí màá jẹ. Títí dọjú alẹ́. Olúwa ṣe fún mi. Àánú tí ò ní tán. Olúwa jẹ́ nrí gbà. Ojú rere tí ò ní dópin. Olúwa ṣe fún mi. Sọ pé Olúwa ẹ kọjá lọ síbẹ̀. Níbi tí mo gbàgbé ògo mi sí. Níbi tí mo ti ń ṣerun. Tí wọ́n fi ẹ̀tàn yọ ògo mi. Olúwa gba ògo náà jáde. Ẹjọ́ mo nídìí àwọn tó lè tẹ̀lé mi inú ẹ̀mí sọ pé ibi tí wọ́n bí mi sí. Tí mo gbàgbé ògo mi sí. Olúwa pe ògo mi jáde. Sọ pé Olúwa ibi tí mo ti ṣe kékeré dàgbà. Tí mo gbàgbé ògo sí. Olúwa pe ògo mi jáde. Sọ pé mo pàṣẹ lónìí. Gbogbo kò ṣeé ṣe ayé mi. Ó yá lọ di ṣíṣe é ṣe. Àmì. Màá rílíìsì prayer mẹ́ta kan fún yín. Ẹ dẹ̀ gbọ́dọ̀ gbá fast fast. Are you ready? Nọwọ́ ọ̀tún ẹ sókè. Sọ pé agbami ogun tó ń yàbọ̀ níwájú mi. O lè gbé mi lọ. Ó yá gbẹ dànù. Ó yẹ sọ́dàdúrà. Agbami ogun tó ń yàbọ̀ níwájú mi gbẹ sọnù. Mo ní kó gbẹ. Mo ní kó gbẹ. Agbami ogun tó ní mi ò ní kọjá. Agbíjù gbàngbà tó ní mi ò ní lọ. Ẹ̀mí mímọ́ fa omi gbẹ. Ẹ tì náà. Jésù Olúwa wà.
1: Orúkọ yín àtẹ̀rí.
2: Orúkọ mi ni Victoria Udo. Mo fẹ́ jẹ́rìí nípa kàlẹ́ndà.
1: Kàlẹ́ndà mi.
2: Bẹ́ẹ̀ni. Gbà tí mo lóyún ọmọ yìí. Gbà tí àsìkò tó yẹ kí n bímọ. Mo rọbí rọbí láti àárọ̀ títí tílẹ̀ ṣe ṣú mi rọmọ bí.
1: Látàárọ̀ dalẹ́.
2: Bẹ́ẹ̀ni. Gbà tó wáyá mo ní kí ni mò ń jẹ́ra mi níyà fún gan báyìí. Mo ṣe lọ ré kàlẹ́ndà.
1: Kàlẹ́ndà arúgbó ọjọ́.
2: Kàlẹ́ndà arúgbó ọjọ́ nìyẹn. Mo wá fi ra ikùn mi. Mo wá gbàdúrà pé Ọlọ́run kí lè òní ó tó mọ́. Torí mo ti wọ around 11.
1: Lálẹ́.
2: Lálẹ́. Kí lè òní ó tó mọ́. Mo gbúrọ̀ bí ọmọ yìí.
1: Mo fẹ́ bí mẹ́ láyọ̀.
2: Bẹ́ẹ̀ni. Kí lè òní around 1. Bí mo ṣe tún rọbí nù. Mo rọbí títí títí. Mo ṣe padà bí ọmọ yẹn ní around 2 nù.
1: O bímọ ẹni 2.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Kai.
2: Mo ti pẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: O bí láyọ̀ o ṣe operation.
2: Mi ò ṣe operation mi ò ṣe kankan torí pé mo bí láyọ̀ láyà àtàlàáfíà.
1: Wow.
2: Ó tún wá di ọjọ́ kẹrin tí mo bí ọmọ yẹn. Bí mo ṣe ní kí n gbọn orí bẹ́ẹ̀dì. Mo ṣe rí àkekè nù.
1: Àkekè.
2: Bẹ́ẹ̀ni àkekè yẹn dẹ̀ ti kú. Kò dẹ̀ sẹ́ni tó pa.
1: Àkekè yẹn kú síbẹ̀.
2: Ó kú síbẹ̀ ni. Mo dúpọ̀ lọ́wọ́ Ọlọ́run.
1: Náwó sókè ẹranko olóró tó bá wọlé ẹ ọmọ àgbẹ̀ kú síbẹ̀. Ìyá yìí ó mọ̀ ránu. Má bọ̀ má bọ̀ má bọ̀ mo fẹ́ pray fún ọmọ tó ọkàn yẹn má bọ̀. kí lorúkọ tí yà tẹ̀rí.
3: Orúkọ mi ni Wùmí Ajíbóyè. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nínú ọdún tó lọ ní oṣù kẹsàn-án mo gbé àwọn ìṣòro kan wá bíbà yìí bọ́ Ọlọ́run bá mi sọ̀fọ̀ ẹ̀. Bọ̀ níjọ́ jẹjọ́ tí mo wá sí bíbà yìí wọ́n pè mí pé ọ̀fọ̀ sẹ́ńbì kan mo dẹ̀ lọ síbẹ̀. Mo ṣáà wá ti ní májàmú pé màá débí màá débí màá débí mo débí ní àárín ẹlẹ́wọ̀n mo gba bíbà mi ìgẹ́tọ̀ náà. Bọ̀ létà rọ̀ lé mo débí bàtẹ́ ti ní pé kẹ́ kálukú kọ orúkọ owó tó fẹ́.
1: Mo ní kọ́ ẹ kọ owó tó kálukú bá fẹ́ ẹ̀yin mélòó lẹ wá lọ́sẹ̀ tó lọ.
3: Bí mo ṣe kọ́ nìyẹn.
1: Ìwọ náà bá kọ iye owó tó fẹ́.
3: Bó ṣe dijọ́ fáìdè bí ọkọ mi ṣe ra fírísà ńláńlá fún mi ni ó gba bí 20 bag pure water.
1: Ọkọ ẹ bá ra fírísà ńláńlá
3: fún mi. Ó tó pè mí ni pé wá wo fírísà èmi. Mo dúpẹ́ o. Ó tún di láyẹ̀ nìkan tún ṣe 10,000 sí mi. Mo dúpẹ́ o. Mo mọ̀ ọ́.
1: Ọ̀dà gbogbo ẹ̀ ń bá ti sàmì ẹ̀ mọ̀ gbà láti lera lára. Ìyá yóò mọ̀ ránú sí ọkàn rí.

orílẹ̀-èdè iran àtọ̀dọ̀ wọn ni wọn ti bẹ̀rẹ̀ látàpá àti bí ẹ ń bẹ̀rẹ̀ pé bíi ti báwo ó dájọ́ sáré láǹfààní láti gbé ẹdẹ bẹ́ẹ̀ orílẹ̀-èdè iran ẹ ti láǹfààní láti fi èdè àìdúnú wọn hàn wọn sì ti ń fapá jánu ẹ ní kíni ìdí àbá ẹ ní sáré ẹni tó jábá lógún àwọn ìyẹn mẹ́rin tàrémì àtẹni tí í ṣe gbẹ́gẹ́jì olùkọ́ni àwọn saheed aloyi ẹ ní ẹ wò àwọn méjèèjì yẹn ni àwọn aláṣẹ orílẹ̀-èdè amẹ́ríkà wọn ni wọ́n dádó ní pápákọ̀ ojú òfurufú náà jẹ́ kán láǹfààní láti darapọ̀ mọ́ àwọn agbábọ̀lù eléyìí tó kù eléyìí nígbà táwọn ó bá lọ́wọ́ táwọn ó fi lọ gbáradì kójú orílẹ̀-èdè egypt ó ní ẹwọ àwọn méjèèjì yìí tí wọ́n dá dúró yìí ó ní kò yẹ kó mọ rí bẹ́ẹ̀ wípé se ni orílẹ̀-èdè amẹ́ríkà ń fìtìnátì ń ṣe ń fa yéṣu àwọn gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn òun náà ni mo ṣe láǹfààní láti jẹ́yìn tèmi bẹ́ta àjá àjá tán àárẹ̀ rẹ̀ tán ìjà onídàálẹ̀ nígboro ayé. Ó dá tó bá rí bẹ̀, ẹ jẹ́ tó sáré fò fẹ̀rẹ̀. Òróró sí gbòngbò ẹ wò ó iléeṣẹ́ kan eléyìí tí mo ṣe bàtà fún eléyìí ti ṣe náà kìyẹn ni o ó ti láǹfààní láti ṣe kíni ó tó ti ṣe bàtà mí fún

onegbefu Cristiano Ronaldo Santos Ronaldo ororo si gogogo en wa customer si si R7 yen en ba customer si sibe o duro to duro gidigba e mo wi pe si R7 nigba ti orile de Uzbekistan ti won gibende ya fun won iyan ni bi ojo melo kan seyin nje je mo pe Cristiano Ronaldo Santos Ronaldo onekuku fita bale en bere pe bi ti bawo e je lanfani lati ja yin Cristiano Ronaldo lojo na lohun o ni agbabolu akoko eleyi ti o lanfani lati mi awon ninu ifese won se DJ fi eyi agbaye mefa lera lera gege bo se wa lapa ti be yen e munyo lowo ke lode ni elekeji re o ni agbabolu fun orilede Portugal eleyi ti o ni goju ninu DJ fi eyi agbaye e nbere pe bi ti bo o ti ni tango si tori pe to wa nbe tele mesan pere lo ni esubi ni o o lo lanfani lati wa nbe tele gege bo se wa niyan ko tun wa ti tan nje je mo wi pe Cristiano Ronaldo Santos Ronaldo ororo si gogongo o ni agbabo lele to dagbaju lati mi awon onibeji iyen ninu idije fi eya agbala yi patapata gege bo se wa lapa ti beyen oni mo te lanfani lati ja yin aja ajatan ija ni ndale ni gburu aye eyin ti gunners eje sare lanfani lati debe iko egbe agbabo lu iko egbe agbabo lorilede gesi an ti fe kara je bayin tori pe kini declarize declare oluwa po mi lerise e mo gbagbe bo se lankalanka jade ni o wa ti di o ti di gbasgos o ti sese o ko je koko ni faran lojo aba meta nigba te ba koju ko igba gbagbo lo panama kan mo wa panama ya mo yin loju eyan dowo olohun gege bo se wa lapa ti beyen o ni mo se lanfani lati je ke sare mo lapa ti be papapa orilede Scotland at orilede Brazil e je lanfani lati gbe yin lo farawe eyan ninu itana gege bo se wa iyan lata pa ti beyen ni odun 1974 orilede Scotland pẹ̀lú Brazil omi olododo ni wọ́n ta o nígbà tó dọ́dún 1982 orílẹ̀-èdè Brazil ṣe ló pa Scotland ilẹ̀ bí ẹran pẹ̀lú àmì ayò mẹ́rin sẹ́yọ kan lọ́dún 1990 orílẹ̀-èdè Brazil tún na Scotland pẹ̀lú àmì ayò kan sódo lọ́dún 1998 kí n mẹ́tẹ̀yìn orílẹ̀-èdè Brazil ó tún na Scotland ní bí ọmọ ẹrú àmì ayò méjì sẹ́yọ kan ló fi nà sẹ́wárí lọ́dún 2026 tá a wà yìí wọ́n tún kojú ara wọn tó súnmọ̀ sí pé orílẹ̀-èdè Scotland kò fi ìṣẹ́jú kan jáwé olúborí kojú orílẹ̀-èdè Brazil rí sétan náà máa tẹ̀wájú àbọ̀n máa bàjẹ́ gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó ní mo ṣe ń lànfààní láti já yín o ajá àjá tán ìjà ní ń dálẹ̀ ní gbùrú ayé.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kì í ròyìn. Níbi tá a ti mọ fọ́ngbà yẹn gan.

0: gbọ́ o ṣe bí ewu bá ẹ lo gbọ́ o bẹ́ẹ̀ irúgbọn lagba túbọ̀ mú láàfojú di òdelówúrọ̀ tó ní ètò yín ètò wa
1: bí kòkó wá látọ̀ látọ̀run ni eléyìí ò ní nǹkan kí sẹ́ráfẹ́lì kò dúró gbà látọ̀run
0: òdelówúrọ̀ tó ní ètò yín ètò wa ètò àtúpalẹ̀ ròyìn sórí ìkànnì dáamọ́dé ti pọ̀ 7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ní ọjọ́bọ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà ọdún tá a wáyé lọ́dọ̀ tẹ̀yìn bó lẹ ṣe ń pé àwọn kan lákòókò tá a wáyé wọ́n ti mú pin dání wọ́n fẹ́ fi gbà á ní kókó àjímúni fún wọn àwọn ẹlòmíràn wọ́n ganu sí lákòókò tá a wáyé
1: ogun ẹ̀jẹ̀
0: rèé tó ń sẹlura ṣé wá rí àwọn bíi ráfẹ̀ tí ò nírúgbọ̀n àwọn gírèsì àwọn àkọ́bíwọ̀ pátápátá bẹ́ẹ̀ róka rèé tó ń sẹlura ìṣẹ́ tí ròyìn rèé ó wúwo létí kì í ṣe pàǹdà tánkà láwọn ilé ibì kan nílẹ̀ ìbàdàn àmọ̀lálá fún rèé àti àbúlá ewédú pẹ̀lú ẹrọ ògúnfe ogún bàmọ́nì ní nǹkan bíi aago mẹ́jọ òwúrọ̀ kọjá ìṣẹ́jú mẹ́ta taiwo adéyẹmí ló kọ́ mi aláìní nǹkan ṣe kọ̀ọ̀rá nìkan náwẹ̀ gbà.
1: ẹ kú ojúmọ́ ní gbogbo àyíká ètò tí ń bọ́ wa lójúmọ́ tòní eléjìrẹ́ àwọn àgbàbọ̀ wọn ní ẹni tí ń retí àti sun akànmọ́ ni o apẹ́lẹ́bùté kọ́dà yóò pẹ́ létí omi ni o ẹ kú dédé àsìkò yẹ kú fọmọ́ ni ẹ ṣe kú bójú ọjọ́ ti rí sí dáadáa lába yín àwọn ọmọ àdùnnú tájọ máa mú nǹkan lẹ̀ lórí àtúpalẹ̀ ròyìn kíní ọ̀hún ó dòrò ó gbòde kankanke jájọ máa ganu sí gbẹnu sí gbẹnu sẹ̀ bó ti ń lọ lóníwẹ̀ kó yóò ti máa lọ lóníwẹ̀ kó ẹlẹ́lẹ́ àjọ máa ganu sí lọ́kọ̀kẹ́ èjèèjì ni yóò wá kíkọ́ bí ìsàlẹ̀ jọlọ́ọ̀fù yóò tún kíkọ́ bí ìsàlẹ̀ kùnú lójúmọ́ tòní lẹ́gbẹ̀gbẹ́ bó ti ń lọ lájọ máa tẹ̀lé ó yá bọ́ bá ń gbọ́ ó yá fún wọn lẹ́gbẹ̀gbẹ́ ó yá fún wọn lẹ́gbẹ̀gbẹ́ ó yá fún wọn lẹ́gbẹ̀gbẹ́ bọ́ọ̀yì àdúgbàlẹ̀ ròyìn náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́rọ̀wájú òye wọlé lóòkọ tèmi gbé bọ́dì.
0: tó lẹ́gbẹ̀gbẹ́ lọ́lá kọ wọlé lówùúrọ̀ tèmi ọ̀dẹ̀ straight line ní daily
1: trust
0: guardian the nation daily post abibili lówùúrọ̀ tòní wọ́n mú kánlẹ̀.
1: ọ̀rẹ́ ẹlẹ́jìrẹ́ vangadi ń bẹ lọ́dọ̀ tèmi the cable ń bẹ́ ń bí the nation bẹ́ ń bí ẹyìn ó pọ̀ yẹ yẹ tribunal òun náà tún sẹ́ngẹ̀rẹ̀ sá pọ̀ dọ̀mí láàárọ̀ yìí o.
0: ok on that note ni lórí lẹ́gbẹ̀gbẹ́ kẹ̀kẹ́ ròyìn tẹ́mi gbé lówùúrọ̀ tòní daily trust mo mọ̀ gbámú kẹ̀kẹ́ ròyìn ọ̀hún ìlú àbújá mo gbédè níjoko àwọn ọmọlẹ́gbẹ̀mọ asòfin àgbà ilẹ̀ yẹ wọ́n ní ẹyẹ bó bá ṣe lọ náà la ṣe gbọ́dọ̀ máa sọ̀kò rẹ̀ ìlẹ́gbẹ̀mọ asòfin àgbà ilẹ̀ yìí lánàá ọjọ́rùú mọ́ buwọ́lu àbádòfin kan tó jẹ́ ọmọnìgbàgbé tó ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ káàkiri tìbútòrò ilẹ̀ yìí ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ ìgbésẹ̀ akin pàápàá jùlọ láti pèsè ètò ààbò káàkiri lábẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí àbádòfin ọ̀hún oníwọ́nṣe láti rí i pé wọ́n mú àtúnṣe dé bá òfin ilẹ̀ yìí tó sì ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí àwọn asòfin ọ̀hún wọ́n mọ̀ bọ́wọ́ lu ìgbésẹ̀ náà lẹ́yìn ìgbà tí gbogbo àwọn ọmọ ìlẹ́gbẹ̀mọ asòfin àpapọ̀ ilẹ̀ yìí bọ́wọ́ lu ìgbésẹ̀ náà níbi ìjókòó ọ̀hún ti ààrẹ ìlẹ́gbẹ̀mọ asòfin àgbà ilẹ̀ yìí gọ́sọ̀ àpábíò tó dàdí daily trust ní òwúrọ̀ tòní ọ̀la.
1: eléjìrẹ́ àwọn àgbàbọ̀ wọn ní ohun tá a bá fẹ́ kó bàjẹ́ ṣíṣe là ń mójútó ó di wọ̀ nínú ìwé ìròyìn vangadi tó jáde lójúmọ́ tòní ìpínlẹ̀ ọ̀sùn ibẹ̀ gangan ni mo ṣẹ̀ngẹ̀rẹ̀ sí tí mo ti mú nǹkan lẹ̀ lójúmọ́ tòní òun ni ẹgbẹ́ òṣèlú akọ́ọ̀dì tẹ mọ́ ẹgbẹ́ òṣèlú apc ni wọn láǹfààní láti yọjú o síbi ìpàdé àpérò èyí tí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tí wọ́n pè lójúnà àti jíròrò fikùnlukùn ṣáájú ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún wọn jẹ́ kó di mímọ́ wípé ẹgbẹ́ òṣèlú akọ́ọ̀dì tẹ mọ́ àwọn tí wọ́n jẹ́ aṣojú láti inú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ni wọn mọ̀ láǹfààní láti yọjú wà níkàlẹ̀ o níbi ètò kan èyí tí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀sùn níbi tí wọ́n ti ké sí àwọn àgbààgbà tẹ jẹ́ sẹ́bì tẹ mọ́ àwọn alẹ́nu lọ́rọ̀ wípé ẹ máa bọ̀ wá o àìlásọ lọ́rùn pàkó tó wọn àpérò fọ́mìnrin wo ẹ jájọ fi orí korí fi kùn lukùn ẹ jájọ jíròrò bi oro ohun to ni se pelu eto edibo si ipo gomina bi o se lo ni ro wo ro se tikini o yo si mu yesi dele dele ti o ni si gbodo ro so ifanfa kankan tabi gbomi si omi o to ni ipinle osun o won ni ipade alalafi ohun ohun ni le se olopa leyi to nbe ni ipinle osun ni won mo se agbateru re o nibi ti won ti se akojopo awon ti won je asoju lokankan ijoji ninu egbe jegbe egbe oselu to nbe ni ipinle ohun o lara awon to tun peju pese si bi ipade alalafia na ibe lati re egbe jegbe awon awujo lokankan ijoji samo se civil society organizations awon ti won je oniroyin media practitioners awon na nbe ni kale o te mo awon omo akeko to bi dori awon alenu loro lojuna ati forikori fiku luko ki won si daju pe kini ohun o mu yes dele dele ati pe alaafia to ni tumo to fese rile dan yin o waye o lasiko eto idibo ipinle osun a gbe balance re lo ni soki vanguard lo seri e laaro toni eleji re
0: o ola lo lo ipinle osun lowuro toni guardian momo gbamu ipinle oyo mo gbede lowuro toni keke royin mi ago gbala ati bibeli momo ko si waju lowuro toni
1: o ti gba pe niyan aboli wo ti pe
0: Oslo so Norway mo fe lo Norway Oslo Oslo
1: the relative
0: to iroyin ohun o mo fohun lode oni agbalagba ti o ba le keun soro jo mo pada ketan sare egbe awon mo leyin christian ni leyi kan eka ti ipinle oyo lana ojoro te pase fun gbo awon ile ijosin ka kire ti butoro ipinle oyo kan ri pe won ja so bi si lori eto abo papa julo kan ri pe won se kankan to a je isoro won tun fi die mole bi pe ki awon le ijosin ohun re pe won mo odi yen fence ni gbogbo ile ijosin won ka kan se ri pe won fi gate latare ipinija iginigbe to waye ni ipinle oyo atijade kan to buwolu leye ipade won kan to waye atijade ohun ti alaga egbe kanu eka ti ipinle oyo eni owo elisha ogundiya ati akowe eni owo julo samuel olabi buwolu won fi die mule pe akoko ton wa ye kan ri pe won ki sara pe pasa ti ofura o mo jasina na mo ni guardian olo soro loro toni o
1: ola elejire o ofere gege o di wo ninu wero yin di cable to jade lojuma toni won ni on to ba jora bayi la fi were ipo epa won lojo ko si eleri adigbonako won lojo mi alabaun ipinle oyo ibi to wa to sengere si elejire ibe gangan le mi na bale ka si lojuma toni o injojuma pe ijoba ipinle oyo mo ti paro wa si gbogbo egbe oluko ta mo si Nigeria Union of Teachers NUT eka ti ipinle oyo lati jo jare jebure awo olugbebe ki won si sewele iyanselodi eyi to nlo lowo o lojuna ati faye gba awon ma keko lati pada sawon classroom won lokokan ejeje won ni ijob egbe awon oluko ni ipinle oyo ta mo si Nigeria Union of Teachers NUT ni won ti sajugun le iyanselodi latari isele ijinigbe ohun akolu si ile eko kan eyi to waye o ni ipinle ohun eni ti se commissioner foro iroyin ni ipinle na iyan dotun oyelade lo fokan ki oro won ninu atejade ke ibi to je kodimo wi pe igbimo alase ipinle oyo ni won ma paro wa na o leyin ipade eyi to waye o ni ojoru ejebure awo olugbebe e pada si classroom e je ki awon ile eko gbogbo ko si pada leyo soka o gbo balance le mi ko mo so ba o ijoba ipinle oyo lo tare oro be se ti gbo awon oluko ipinle ohun iwe ro indi cable na tun seri e ganu siroyin laaro tun ni elejire
0: all right now olare eto wa npinle oyo to ni ejebure awo olugbebe lo wuro toni keke royin mi mo gbe wa sile ni ipinle kora mo si gbe siwaju aburada kan lo wuro toni to fi die mule wi pe itose ba na mo lo ni lo yo omoye fun ipo gomina labi asia egbe oselu alaburada pdp ninu eto ibodun 7 to nbo lona oni mero suleiman bola kaleka wo won ma de fun won ni iwe ere mo yege ni olu ile ise egbe oselu alaburada pdp to wa nilu abuja won fun ni iwe ere ohun lati owo alaga apapo egbe oselu pdp ye ambassador abrahama muhammed ni bi eto ohun ta se re awon adari egbe oselu pdp awon toro kan ati awon alati leyin egbe oselu ohun to wa ni kale nigba to soro leyin igba tan fun ni iwe ere mo yege ohun tan kawo o ma fun lede ipe inu ondun papa julo lori igboya ati awon eyan egbe oselu PDP ati awon eyan ipinle Kwara ni ninu re wa jeje bipo setan ti papo pelu awon toro kan papa awon anenu loro fun idagbasoke ipinle Kwara o tu wa femi moyeran lowo awon adari egbe oselu alaburada PDP papa julo ton fi aye gba ilana to ma ko yawo lati dibo yan ega bi omo egbe oselu PDP to dije fun ipo gomina o wa tesiwaju wi pe ewo o setan a se ipolongo ko si se ifikun lukun oro oselu ko lo akoyawo ati nkan ti awon eyan ipinle Kwara nbere de amo so loro toni ola
1: ara elejire o tun di ninu iwe iroyin Tribune to jade lojumo toni o lori kuku keke keke kuku lagbo oselu ba tin gbaradi fun eto edibo gbogbogbo ti o waye lodun 2027 e ma mi kan digbi bayi lawa koda egbo didun loso yo so wike lo fi dani lojumo fun gbogbo awon oludije o labe pepe gbe oselu PDP eni tin se minister ni olulu lewa Labuja alagbaye san wike baba lati ni ojoro o mo ti paro wa si gbogbo awon oludije parapata porogodo eyi ti won ni igbimo amuseya apapo egbe oselu People's Democratic Party PDP leyi ti won ni won fowo si o blimbo tin gbaradi fun eto idibo gbogbogbo ti o waye lodun 2027 oni e ma mi kan e si ma sojo e duro digbi ke duro dede e ma gatan labe bo ti wu kori o gege bi iwe iroyin Tribune bo ti seri e ganu siroyin laaro to ni won ni wike ni o ma fi dani loju ha gbangbangba wipe o dan loju tada wipe ajo eleto idibo apapo ile wa ta ma se anaki ni yo mo fun egbe oselu awon ni access code gege bi o ti wi o lojuna ati ri daju pe won tari oruko awon oludije won sori porta bere lati ojo 24 osu kefa odun ta wa ninu re gangan ogba balance re Tribune lo seri oro laaro to ni elejire
0: all right olare eni waju wike tojo soro papo lo wuro to ni
1: eni pe
0: the nation oni emi gba
1: mo the nation oko gba mo ni oni pe oni the nation boy
0: to keke royin ti mo gun ile ejo mo gbe keke mi si wanna galato kan lati ka royin
1: omo gbon
0: lo wuro toni toni orin kilati eko si gbadu oro ye ega ko li kan ton joko ni ilu katna o mo ti so ijoko ro lori gbigba o ni duro gomina tele ri ni ipinle kaduna na si Erufai ati enikan tojo fi oju won win ejo Jimmy Lawa ni ojo akoko ninu osu keje odun ta waye o ni dajo awa Buhari lo mu ego na lo mu ojo na leyin igba to ti gbo awijare latenu awon agbejoro olupejo ati olugejo lori esun iwa jebanu to fi kan Erufai ati owo ajo ijobale ye to dekun iwa ibaje ICPC the nation ni loro to ni ola
1: ara elejire ja sare doke lona kaloko owo ja tin be lori gbe baba ti padade atupale royo sin te si waju yin lawa olorun be pelu wa ofe anbo ani pede

0: tó ẹ káàbọ̀ padà sí abala kejì ètò yín ètò wa ètò àtúpalẹ̀ ròyìn ní ìkànnì dàmọ́dé 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara abala kejì rẹ tàpẹ̀ ní abala lámì tọkátọ lẹ́ẹ̀kan lójà lónìí àwọn náà ni ọmọwé abdulkareem jimoh edwin tí wọn wá láti ẹka tí wọn ti ń kọ nípa nǹkan tó ní ṣe lórí ọrọ̀ òṣèlú àwọn ni adarí ẹka ìyẹn hod political science department ní fásitì nílọrin ní ìpínlẹ̀ kwara lẹ́ẹ̀kẹ
1: ẹ ṣe o a kí gbogbo etí tó ń bá àgbá ipẹ káàárọ etí tá à ń gbọra kò ní di o.
2: àmì ọlọrun ẹ ṣeun ẹlẹjì rẹ o yà kó o mú látọdọ rẹ ń bẹ wọn àbí.
0: ọmọwé ẹdun ẹ jẹ ká lọ sí ọrọ tẹpọ tí ń jà lẹrànràn fún ọpọlọpọ ọgbà tó ní í ṣe lórí ṣíṣe ìdásílẹ iléeṣẹ ọlọpàá ìpínlẹ lórílẹèdè yìí lánàá òde yìí àwọn aṣòfin àgbà àwọn senate wọn ti buwọlu wípé àwọn ìpínlẹ báyìí pé wọn ti náǹfààní láti ṣe ìdásílẹ iléeṣẹ ọlọpàá kọkọ bí iná gbèsè àwọn aṣòfin àgbà yìí ṣe ìpọnà àbáyọ rèé sí ètò àbúlẹ nàìjíríà tó yẹ gẹgẹ àkótá wa yìí ọmọwé ẹdùn.
1: ẹ ṣeun ga wẹ ọrọ security tó ń ṣẹlẹ nàìjíríà kì í ṣe one definite approach la lè gbà ká fi yanjú ẹ a ti ń sọ síwájú tá à ń tẹ̀lé ntí ntọ́ jẹ́ minister for defence tọ́ jẹ́ chief of army staff tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọgbẹ́ni general musa retired tọ́ jẹ́ ká mọ̀ yìí pé ọ̀nà méjì ló pín sí pẹ̀lú ètò ààbò tó ń ṣẹlẹ̀ nàìjíríà yìí challenge tó ń ṣẹlẹ̀ wọn ní àkọ́kọ́ ni ti kinetic one ẹnẹ kejì ni unkinetic one tọ́jà pé bóyá federal government tẹ̀lé intern yìí sọ probably kinetic approach lélẹ̀ tí wọ́n fẹ́ tẹ̀lé yìí pé àwọn establish state police but àwọn nǹkan mi ń wà tó pọ̀ tó ju kinetic lọ tó ń fà á ebi tá à ń sọ yìí tí Mr. Taiwo tọ́ra pé ọ̀rẹ́ bí wọ́n ṣe ń ka ọ̀rọ̀ ti ọ̀nánúgà yìí ọ̀rẹ́ pàwọn ni p ọ̀nánúgà
0: ìròyìn ló fi léde bó bá ka ni
1: tó ń sọ tó ń sọ fún wa pé kárí ni ọ̀nà ó pé òun ni kò sí ìṣẹ́ kò sí ibi nílùú tó bá jáde sí ìbẹ̀rẹ̀ pé kò jáde sílùú tó jáde sọ́jà tó jáde sí gbèríko yọmọ pé ibi yìí ó lé kónkó so ebi ń fà á ó fà á tó jẹ́ pé ìyà bad governance àwọn yìí sún papọ̀ tí wọ́n ń fà á tó jẹ́ pé àfi ní challenges ní security aspect ti sector wa so but kágbé yẹn sẹgbẹ èyí tí wọn gbé yìí náà ìgbésẹ tá a ti rò pé wọn ti gbé tẹlẹtẹlẹ ni but tí ò tiẹ pé wọn ti apá tipẹ àwọn ò gbé a kí wọn pé wọn kú ìgbésẹ yẹn náà then kí ọdá ti náà kó tẹlé láti rí pé wọn rí pé security wa nàìjíríà bó ṣe bó ṣe wà.
0: àwọn ọmọ ẹ̀dùn ẹ̀ káàbọ̀ báyìí ilẹ̀ nàìjíríà tí a wọn pé kò pè níjà a máa fẹ́ wo àwòkọ́ṣe àwọn ilẹ̀ orílẹ̀-èdè tó kù tó mú tayọ jù wá lọ ní ilẹ̀ gẹ̀ẹ́sì ilẹ̀ amẹ́ríkà kẹtàwọn tó ń pè fún náà sọ pé tabaníkà wo ilẹ̀ òkèrè àwọn náà nìkan tá a pè ní ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ àwọn kan wọn náà tó kọ metropolitan police wọn sì ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá tó gẹ́ ti ìjọba àpapọ̀ ìgbà tó ń sọ̀rọ̀ lórí àbádòfin ní ọjọ́ ìṣẹ́gun ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́gọ́ sàpábíò ó sọ̀rọ̀ kan ó ní kí àwọn gómìnà kan mọ́ sí kínní ìlú púpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ tako ìgbésẹ̀ yìí ẹ̀rù àwọn gómìnà ni wọ́n ń bà wípé kó mọ́ dàbíi pé wọ́n padà wá sọ ni pé a wà lábí àwọn gómìnà bíi àwọn ìjọba àbílẹ̀ lákòókò tàwa yìí ṣé ẹ rò pé nǹkan tá à ń dánwò lónìí tó látún di ọ̀la a sì pòtà wọn ní ká dánwò bẹ́ẹ̀ ìjọba àbílẹ̀.
2: àbí ẹ jẹ́ ká tún fi lè kọ́ àwọn kan náà tún fòyà pé gẹ́gẹ́ bí eléjì rẹ̀ ṣe sọ pé iṣẹ́ àwọn gómìnà ò ní mọ lo ọlọ́pàá ìpínlẹ̀ pàápàá jùlọ láti dúnkokò ìgbà míì bóyá àwọn èèyàn rò tọ̀rọ̀ kẹ́rù mọ́ ba àwọn èèyàn láti sòótọ́ ọ̀rọ̀ wọn ni bọ́ọ̀ bá ti sọ báyìí bóyá wọn ó tún yọ síkún bí ẹni ègbín ni ojú wo lẹ́yìn fi wọ̀rọ̀.
1: wẹ́ gédégé àwọn gédégé sí ta ìfarawé yìí fẹ̀yẹsẹ̀ mẹ́sàn-án amẹ́ríkà thinking wọn ìrònú tiwọn politically economically ó yàtọ̀ sí thinking tiwa even socially ní nàìjíríà so nítorí pé thinking tiwọn ó yàtọ̀ ó sì bá ìlànà táwọn ń ṣe lọ́hùn-ún mu òun ló fa tí nǹkan fi smooth tí fi rọrùn fún ọlọ́run wọ́n nítorí pé thinking tiwa ìrònú tiwa ó yàtọ̀ kò bá ètò tán ẹbí ká ṣe kò bá a mu ó wà antithetical báyìí lè bó ṣe máa ń sọ òun ló fa tá a fi ń roru eléyìí ipe ó ṣeé ṣe kí àwọn kan tán jẹ́ gómìnà àbí àwọn kan tán jẹ́ local government chairman kan máa lò ó against aráàlú against ìdàgbàsókè ìlú for whatever reason tí wọ́n bá ní ẹ̀yẹ́ notwithstanding advantages to wa nibe o po ju
2: aye
1: re lo so yen la wo ifun ile ni America tan so yi clash ma wa laarin federal security federal police at state police e ri pe laipe yi president Donald Trump o deploy federal police si awon iluko kan ni America ta won state be to protest ipe deploying federal police si be yen lati fi threaten won ni so we cannot avoid it but it's better to ba je pe internal affairs yi won se provision to ninu ofin to wa clear to wa ambiguous to je ka mo responsibility ti federal police at state police awon lo ni control le re bo nu won se fe ma check won awon ni o ma check won ta yen na ni ma lo ni ona osilu a fe ako eyi ta n pe ni federal police yi na awon federal government to some extent awon na n lo to their own advantage so ipe boya governor ko ni lo awon no se se kon lo ni local level na but this not withstanding ta ba ti ni provision to clear ni constitution
2: ofin
1: to clear to je ka mo pe tin kan bayi ba se fe sele bi se bayi lagbe lara ti won so ni pe ase ni are ni ase federal government ni won ni ase ton ba ti ri pe ipa local police yi ko ka mo o won ti fe mo tayo aye won lati ri pe won deploy federal security lo sibe through ipe won ko we si national assembly pa fe deploy federal police sibe ton ba tele eleyi to pa national assembly to pe bi ti state wa lai na sele awon na ni representative both at the senate and the rep ton ba jo wo ton ba ri pe be na ni to approve of yen but ba si so tori pe irunu ti wa ni Nigeria o yato sibi ta nfi wi yen so o se se ko affected there but e mi support ka ni in state level because you ton le check to some extent security juta ni except pelu yen na o ke pe ka kan ni lasan we have to equip them well and motivate them lati ri pe into e be kun ni ni rinse won ni lati koju pe ni jata ni sele yi ka si motivate won ke pe ka kan gba so ni won lorun ka si ma fun ni 50,000 abi won ni ni set office se eleyi ti ko lare security to se lo ti ko ni bi pe boya an gbe mo si ban modern technology drone control rooms not just shops to an pe ni to some extent to da bi police station but well equipped control room to pe mi tan ba joko si yen gan gbogbo tin se lagbegbe won won le ma ri so won tete ma yara prompt action won tete ma take it against any threat tin ba nbo wa so ni ko ya kon da se police yi kale kon kan ra so si won lorun lorun kon ma wa fun 50,000 kon gbe gan kan te pe ko te le koju ara bi bayi they should be well motivated package won gbodo wa ti o encourage won lati se bo kon se ti won ton ma gba body lodo awon ara bi bayi na yes
0: omo ya dun mo fe je ka problem ka pade bi te lo gan la opoloko yan wo wi pe ibere ni pe se nse wi pe a fi etesla pa la pa la pa bi pe ka kokko wo igba e gbaran se labo awon lopa to wa nle sa na wo to ye ka na sa na fun won ati wa fe da mi sile to je pe a tu wa owo awon ipinle to je pe gba mi gan wa je owo sun gba mi awa fe gbe ile se lopa le won lowo ipo te ka se ni pe ka nawo ka si se itoju awon to wa le daada poda bayo ni yi bi pe ke je pe anda mi sile papa jo awon friends je pe gomina mi gba mi tanu rowo minimum wage gan won si ri san so la gbe nkan abo la fe gbe lo e kan dribe yi e din marale
2: ati pe okay no na ka lo polowo baba ti pada de eto shin test waju e lembe won e ko kan nambo

0: tó o ẹ kábọ̀ padà sórí ètò yín ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn ní kànídé amọ̀dé 3.7 tó wà ní lọ́rí ní ìpínlẹ̀ kwara abala kejìlé tá a pè ní abala lámẹ̀ tọ́lẹ́jọ́ lónìí àwọn náà ni ọmọ abdulkadir jimoh ẹ̀dùn tó ń jẹ adarí ẹ̀ka tó ń kọ́ nípa ọ̀rọ̀ òṣèlú pátá ní lọ́rí ní ìpínlẹ̀ kwara yẹn ó táwọn yọ fífi pátá báyìí fà àwọn ọ̀rọ̀ lónìí ká tó lẹ́ẹ̀kan nǹkan tá a wò ni pé ṣé ẹ rò pé àwọn gómìnà gbá mi tó jẹ pé mímọ wo èjì gan wọn rí san dédé wọn ṣe máa fa lọ fa bọ ìgbà míì wà owó fẹyìntì àwọn òṣìṣẹ gan wọn sì jẹ sílẹ ṣáwọn gómìnà yìí làwa ń gbé nǹkan tó ní sí lórí ọrọ ààbò là ń gbélé lọwọ àwọn ká ní ó yẹ ká gbájúmọ ìtọjú àwọn òṣìṣẹ aláàbò tó wà ńlẹ nítorí àwọn òṣìṣẹ ọlọpàá yẹn ń kanminú wípé ọpọlọpọ ìgbà míì wọn dùn sógun títì wọn mọ gbó lọwọ àwọn aráàlú ní ẹni pé atọ́fà àwọn kan láǹfààní ká àwọn láǹfààní láti máa bọ́ títí láti máa bọ́ aráàlú ní báyìí ọmọwé ẹdùn.
1: ẹ ṣe gan a ti sọ pé ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé yìí ó ní advantages ó dẹ̀ ní disadvantages ta bá dẹ̀ rò á rí pé advantage ta rí mẹ́ yìí ó ṣe kókó láti rí pé yóò tún dẹ́kun ọ̀rọ̀ security ta ní nàìjíríà last week ẹni ká àṣẹ́sì ààrẹ tinubu pẹ̀lú ìjọba wọn mo ní ẹjẹ́ ká gbé sí ara lé ni kò bá a sọ ó nídìí nítorí pé ní tẹ́gbẹ́ wa tẹ́ ẹni ká wà sí mi báyìí ẹni ká wà sentimental bẹ́ẹ̀ ta yasik ta fi àṣẹ́sì ọ̀rẹ́ ti.

0: about that. So, like, joke, like,
1: 0913655952. What's up? Why is 0913655864?
0: Echo Juma to Ambel.
1: Joke will be a one on for it back now.
0: We are past that about to me.
1: About
0: Carlosi Ojopo WhatsApp wa na ka wo awon eyan to fi ti ojo agbe pe ka to so WhatsApp e ko jumo e ka jumo ro ko yan
2: e ka ro de ala wala relax
1: ah
2: lo ri no
1: ojopo yen o lo ja ide o
0: ah any last jojoko WhatsApp wa won ni oro le se olopa ipinle bi pe awon tin ponbe fun bi pe tipesipe won lori oro ebi won like yi awon ran kan bi pe nkan tin diwo ni oja iyen Isamu Ahmed lati ilu Lorin
1: e
0: ko jumo e ko jumo ti wa nbe o e ko jumo
3: thank you
0: titi
3: ela lori se police yen ton ga le se o da a je ki gbogbo awon forest to wa ga kiri yen kon de flush here ton ma flush here won ri se se dada awon ba ni ti ri won gbon won danu je lo se ti ton pa wa Nigeria da kon da so so ti won bu e din pa wa o kon ran wa lowo pelu ton lo ti Nigeria se
1: Ẹṣeun fún ìwòye tí
0: ní WhatsApp wa Abaya Yusuf láti Agaka Isalẹ Fulani Ìlọrin ní apẹ̀lẹ̀ Nàìjíríà wọ́n ní pé kán ra irinṣẹ́ fún àwọn ọmọ ológun pàápàá jùlọ àwọn nǹkan tó ń jẹ́ dùn láti máa ṣe láti máa kojú àwọn agbésùmọ̀mí àti àwọn akógun jàlú yìí ní ìwòye ti ọ̀dọ̀ tiwọn ṣàkájú mú ta láti alóore kákàkà máa lọlé wọ́n kí wa ìjọba tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlá.
1: Ọ̀dà ẹja máa lọ ilẹ̀ ti mọ́ bá ti ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ ọba Láwùrọ̀ àbí tó tún bá wa ṣètò tààrọ̀. À ń dúpẹ́ o lọ́wọ́ lámì ìtọ́ wa dókítà Abdulkareem Jimoh ẹ̀dùn tí wọ́n jẹ́ HOD. Ọ̀gá àgbà ní alẹ́ka tí wọ́n ti ń kọ́ nípa ọ̀rọ̀ òṣèlú nílé ẹ̀kọ́ gíga Fásitì tìlú Ìlọrin. Ó yọ Income
0: Minister for Foreign Affairs. Yes, Nigeria kára dára wọn lọ gẹ́gẹ́ bí àsádọ́ lẹ́pẹ̀ lẹ́jìnà
1: àgbà ọlọ́pàá àbí ọlọ́pàá bẹ́ẹ̀ ni ó rí ọlọ́rẹ́wájú òye wọlé ló kọ tèmi tí a ò ta wọn ní tán tí ọ̀dá sí wa ń gbà
0: wọn. Sign out now. Okay, incoming SSA to the Kọ́lé Sá Àbáfádọ́ rẹ̀ Canada, Ontario, àjọ àgbà ọlọ́ CV wà lọ́wọ́ yín torí ọlọ́ ọ̀sẹ̀sẹ̀ mo ń sọ CV mi. Tó Taiwo Adeyemi lóru ó dàbọ̀.
4: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
5: This is your number one FM 88.7.
6: For the best of national, local, international news and sport, tune in to NewsPunch and Diamond 88.7 FM. NewsPunch, all about you.

0: Day or night, broadcasting round the clock for your entertainment. Diamond FM, shining supreme. Day or night, shining supreme.
1: Ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yìí. Ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwò bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì, àwọn àlejò tó

0: Honorable Mohamed Bao, PL, Senator Solly Mustafa, Masado Yaya Seriki, àtàwọn tó kù yìí tán sọ ẹgbà pé lóòótọ́ ọ̀rọ̀ wọn lóòótọ́ ni pé ẹ ìdìbò wọn kọ fẹ́ nìkan ni ọlọ́kà ṣálẹ̀ ẹgbà ṣùgbọ́n táwọn yí ẹgbà tí wọn. Wọ́n bí ní
1: àdìbò
0: ìyẹn ni pé wọ́n pa àwọn Solly Mustafa ń parọ́ ni àbí.
1: Nígbà tí kí òwú sọ́dọ̀ wọn tó bá jẹ́mi náà yìí bínú gbogbo alájọ lẹgbẹ́ wọ́n sì contribute sínú ẹgbẹ́ wọn wá ní ká ẹjẹ́ ilé kíní kan sí yín ẹ̀ ń gbé àwọn èèyàn wá bí tẹ́ ń sọ̀rọ̀ nípa bí a ṣe ṣe pé àwọn èèyàn ń gbé rúmọ̀ ẹ gbọ́ pé bí obìnrin wọ́n fẹ́ lábùjá òní president fẹ́ ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ látùgbọ́ tó bá ti bí ijọ́ mélòó ó tún ní Senator Solly Mustafa ni àwọn èèyàn tún ní Amba ni ṣé a rí gbogbo àwọn táwọn wí kò sí ẹni tí ò ní connection ní Abuja tí ò mọ lọ ọjọ́ ò lẹ gbọ́ pé right honourable Yakub Danladi pé ó lọ presidency àbúlọ lọ́sẹ̀ mẹ́nìkan òun dúró lẹ́yìn assignment rẹ̀ ni nígbà táwọn kan bìlíìfù pé káṣẹ wá látòkè kan gbé kan sọ pé mi ni mo fẹ́ ẹni yìí dúró lé bí ikún ẹ mọ̀ pé ìrora ń rẹ kókó lọ ni ń rẹ lọ lábẹ́nú lábẹ́nú ní téèyàn bá sì mọ̀ sí èèyàn lè kéré ọjọ́ orí kọ́ nìkan o wàláì gbogbo àwọn tí wọ́n ń fà ìbáwọn tó bá jẹ̀mí náà yìí ń ṣe bẹ́ẹ̀ kó àwọn olùṣe jù bẹ́ẹ̀ lọ torí tán bá dákẹ́ tí wọ́n bá wọn dákẹ́ òdodo tó wà ń bẹ́nu wọ́n gbọ́dọ̀ pariwo délẹ́bù tí wọ́n wàá pè wọ́n pé lágbájá ẹ jókòó tá a bá déjọba ìwọ ìpín tiẹ̀ ni ìwọ ìpín tiẹ̀ ni ìwọ ìpín tiẹ̀ ni bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ kò rọrùn kí ni wàá jẹ́ ìpín tiwọn.
0: Comrade Ateka gẹ́tẹ́ sọ báyìí ni pé àwọn Solly Mustafa àwọn BOB Yaya Seriki Begore àtàwọn tó kù wọ́n ń tara torí pé igi òsọ́dọ̀ wọn lè kàn máa tara báyìí.
1: Bọ́rọ̀ sì rí náà nìyẹn.
0: Wọ́n torí pé wọ́n wọlé.
1: Wọ́n ń jà fún bí tí wọn ò ṣe ní gbé.
0: Pé nǹkan tí wọ́n sọ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀.
1: Bí tí wọn ò ṣe wà ládìgbò.
0: Ẹ̀dìgbò.
1: Ẹ̀rí ń bẹ́ẹ̀ bí. Èmi lẹ́rìí lórí fóun ní wọ́ọ̀dù wa.
0: Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ kan Comrade Ateka.
1: Nà.
0: Ní ìpínlẹ̀ Kwara ẹni tó àwọn ẹgbẹ́ mi lópinlẹ̀ Kwara.
1: A gẹ́gẹ́ bí kí n yá nínú àdísì ọmọọba ṣe káí ọmọ ní alálàta kò gbẹ́ndú wọ́n náà ní pínlẹ̀ sí.
0: APC tó mi lópinlẹ̀ Kwara.
1: APC. Ẹyọ kan ni wá.
0: Àwọn ọmọ ẹgbẹ́ yín.
1: Kò yé mi o.
0: Àwọn ẹgbẹ́ APC ìpínlẹ̀ Kwara wọ́n tó mélòó àwọn tó ń ṣe ẹgbẹ́ ìṣèlú APC ìpínlẹ̀ Kwara wọ́n tó mélòó. Wọ́n tó mílíọ̀nù mélòó.
1: Àwọn ẹgbẹ́ àwọ̀ mílíọ̀nù láwọn tá a rẹ́gísítà tá a fowó kọ kalẹ̀. Tá a fowó kọ kalẹ̀ kò
0: wọ́n mílíọ̀nù. Agbóyin lè bẹ̀rẹ̀ tó ìdìbò kò mẹ́sìyọ̀ yìí lọ́gbẹ̀ẹ́ ṣe tẹ́ ẹ ṣe. Agbóyin lè bẹ̀rẹ̀.
1: A bẹ̀rẹ̀ ti wá lágo mẹ́jọ.
0: Mẹ́jọ àárọ̀. Nǹkan tí wọ́n sọ ni pé ẹ bẹ̀rẹ̀ lẹ́yìn ìrìnyídì wọn ni máa bẹ̀rẹ̀.
1: Lẹ́yìn
0: ìrìnyídì wọn ni máa bẹ̀rẹ̀.
1: Lẹ́yìn ìrìnyídì kọ́ ìrìnjímọ̀.
0: Ẹnu mi àgọ́
1: ìrìnjímọ̀. Na ni wọ́n kéde mo wà ń bẹ̀ láàárọ̀ ní local government wa wọ́n ní ká tètè ṣe tá a ṣe lẹ́yìn ta bá kí jímọ̀ tán ni wọ́n kéde kì í ṣe pé lábẹ́rẹ̀.
0: Yẹn ni pé aago
1: mẹ́jọ ni bọ́yá tó ó ti yé mi bọ́yá tó sí àwọn ẹlòmíì tí wọn ò fi.
0: Ẹni sùn yẹn ni pé aago mẹ́jọ ó lè bẹ̀rẹ̀ tó dìbò kò mẹ́sùn yẹ bó ṣe lè pèsè ń pèlè ọ̀rọ̀ fún kọ́ gómìnà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ sì kéde ìṣèlú omi kàbí aago mẹ́rin àbọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Yẹn ni pé.
1: Mo wà ní báńkì ẹ̀tọ́ lu.
0: Ẹ wà ń bẹ̀.
1: Níbi tá ti kéde.
0: Ìyẹn ni pé àwọn ọ̀bọ̀ tán dì ń patigi tán dì ń bárùtì tán dì lẹ́dù tó dìnà yẹn òun náà ti dé sí ìlọrin ní nǹkan bí aago.
1: Ìbò tá a dì sójú kan ló rọrùn àti ka jù òun ló rọrùn àti kó léètì jù àwọn náà ni dáládì kí lè expect kí wọ́n ṣe ta ni ọ̀yà jù.
0: Dáládì ẹgbẹ́ lónìí.
1: Ojú kan náà dì sí ojú kan làwọn di ti torí bẹ̀ ni kwana ti lọmọ wọn ti wá àwọn sì ń wá ojú kan náà dìgbò wọn sí bóun ni ò ṣe ní yá.
0: Nǹkan tẹ́ ń sọ yìí kí n bèbè kan lọ́wọ́ yín mọ̀ pé yín náà rọ̀ gómìnà gbà náà. Gómìnà Seriki ó ní àwọn fìfẹ́ hàn. Pé ó jẹ́ preferred candidate ẹ rántí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n ẹ̀yọ́mọ ẹgbẹ́ ìṣèlú APC pẹ̀lú ìgbà tẹ́ sọ yìí púpọ̀ yín ẹ takọ̀rọ̀ gómìnà àbí takọ̀rọ̀ gómìnà ni. Tẹ́lá jẹ́ padà dìbò fún ẹ tí gómìnà fẹ́ ẹ dìbò fún. Ṣé ìgbà pé takọ̀rọ̀ gómìnà yín APC ìpínlẹ̀ Kwara ọ̀gọ̀rọ̀ yín.
1: Lọ́dọ̀ tí yín. Bóyá ẹ̀yin lè sọ pé atakọ̀rọ̀ gómìnà àmáwọ̀ takọ̀rọ̀ gómìnà tọ́má ní nọmba wọn pé olólùfẹ́ gọ́vnà tọ́má ń kà wọ́n Kwara lónìí tí wọ́n bá kà mí wà wọ́n bá ń ka 1-3 ní wà ń bẹ́ẹ̀ kò pọ́síbù kọ́ sọ̀rọ̀ ká ní ọ̀rọ̀ orí bẹ́ẹ̀.

0: bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fiyín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Bàbá wa lágbà yìí, wọ́n lọ tiwọn. Àṣùbù ni wọ́n lọ tiwọn. Bàṣàlúlẹ̀dà ń bá wọ́n lọ tiwọn.
5: Sheikh Muhammad Buhari ibn Musa Ajíko bí wa tó dé o. Yàgbó yàjú ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó kilẹ̀ milẹ̀ rinlẹ̀ gbègbè. Ìtọ́ka tó kilẹ̀ falafala nínú kitabu àti sunna òjísẹ́lá. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ wá sí ti tabara ilé tabara oko. Ashabu aljanna. Ìjọ àwọn ẹni aljanna. Àwọn àwọn gan lọ́mọ aljanna. Kí ni wà iṣẹ́ ṣe? Ọ̀rọ̀ ṣe sí tó lè gbẹni dá aljanna pẹ́kípẹ́kí. Orí ètò Ashabu aljanna láti máa gbọ́ gbogbo ẹ̀. Lórí ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Sheikh Muhammad Buhari ibn Musa Ajíko bí wà ní Al-Adabi. Àfa sọ̀rọ̀ pọ̀n bí Adabi náà ni ó máa gbé wa rìnrìn àjò ẹ̀mí ọ̀rọ̀ Ọlọ́run. Fọ́ di wákàtí kan dandan ní gbogbo ọjọ́ Àlàmísì Thursday. Láàgọ́ mọ́kànlá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Lórí ìkànnì Diamond 88.7 FM Ashabu aljanna. Kò ṣe máa gbọ́ ètò tó tọ́ wa sọ́nà fi wá mẹ́nà. Pẹ̀lú ìwòye sàkó ìṣẹ̀lẹ̀ àyíká láti fi túmọ̀ tí tóbi ọlọ́lá. Ashabu aljanna. Pẹ̀lú Sheikh Buhari ọmọ Musa Ajíko bí wà.
6: Bismillah.

0: بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين اللهم بارك على النبي محمد اللهم بارك على النبي محمد اللهم بارك على النبي محمد awon yawe awon me gbogbo awon ma kewe patapata o awon almuhajiruna tawon ansar awon to ba nabi ji sejiya lori bi islam ti wa ron fa wa laye loni dakun olodum ma sa ba wa ke won papo ma nabi muhammad
1: amin
0: olodum wala be ba wa ke afagba ti won sun labe kuta sheikhana tajul adabi babban waliyillah
1: allah ta'ala
0: olodum ba ke won anu re to gajulo ba wa se fun won olodum ba ke ba wa laji agba
1: amin
0: ba wa ke won ba wa ge won atawon to bi won atawon mo won atawon mo ki won ti mo fi ku sagba won atawon ton lo ba olodum ba ke gugu won olodum ba ke aba woni wa se agbaye
1: amin
0: woni wa se agbaye nu ni abia ma fa afa dada afa ti o yen nikan soto ko pe we se tawon kora bo ba tun ni estara wa yo isu mo di mo olodum ti se totu wa lo aye ti enu ni olodum ba ke won ba wa ge won
1: amin
0: mo je odaru fa won mo je baje fa won mo won mo je le won da huru olodum
1: amin
0: olodum o wa ba wa ke baba wa lagbaji baba ke baba wa lagege baba ke gugu awon alfa baba wa gbarigi doma baba wa mahia gugu won lo be olodum ba wa ke afa ni ba ni tawon na tun jade laye olodum ba ke won ba wa ge won
1: amin
0: baba ya fun fa nabi muhammad
1: amin
0: bakana iwo olodum ba wa ke baba wa alhaji obani le manna ni le manna nu awon agbalagba wa laji ko binu ni o awon na tun lo olodum ba wa ke won gugu awon to ti lo laju aju ko bi ni nle ko kan nle ko kan to fi wa de le manna yi olodum mo sa ke gugu won olodum ba wa ya fun fa nabi muhammad
1: sallallahu alaihi wasallam
0: gugu awon ti ma fun ale mu le ri eto yi gugu yin la darko gbogbo yin la daruko olodum mo eyin na okuku se ntori ka da ko yin e se ntori ito olodum ni olodum ba wa sori e fun yin
1: amen
0: ambassador tajudeen olesin akiyin kupo tayeji wa ile ko petro akiyin kupo gbogbo yin be be na mo kidan hiangeri engineer bolakale sulaiman kawagaka akiyin esun adupe be na lanki professor ali ahmad akiyin awon tin na webun si wa le ngbon o akiyin gbogbo yin la ki patapata ran wa ba wa san ile san loro abdurashid trader dealer baba friji akiyin o olodum ba wa sori e fun yin o ola la ilaha illallah
1: amen
0: akokoro mi loni lori eto ashabul janna
1: humul faizun
0: gbogbo yin je ma gbo eto ashabul janna okunrin ni obirin ni onile ni alejo ni amatukin lo ni pa amatupade ara wa ambe ni diamond 8.7 your shining supreme station embe lawo yi ikani ti o lelegbe be fe polowo okuli egbe wa diamond oba yin polowo e be fe polowo oluru anre ti e diamond oba yin polowo e koda be fe polowo jakadi e ma gbebo diamond oba yin polowo e ni se meji ni itayo ka ba yan polowo oja ka si something lo faye be ni bita kokile tin paleri nu ni olorun ba sori e fun kaluku yin
1: amen
0: gbogbo yin yaya ta ma da ko bere latoro ya wa loke le ru adaja oni ye ko nle omo se mo ni loke le ru edele iya le kan le kutu gbogbo awon iya wa ni disin alaja more blessing alaji more blessing gbogbo yin patapata yanyan atento se pe a je da ko awon won worry bẹ́ẹ̀ náà ni ya bukhari ni asadamu olodum ba wa sori e fun gbogbo yin ya aminu ni kahinde anike alekun alaafia ara olodum ba n se fun wa gbogbo bi won ti mo gbo pata niso makaniki niso riwaya niso bomba oji bomba gbogbo won bẹ́ẹ̀ gbogbo yin la ki o adugbe fun yin o ife wa le nibẹ ba nife wa ni e ni tẹti gbọ akiyin pupọ akọkọ taji toni ti n se mo fe se fawon eyan nla awon eyan nla awon eyan nla wo ni ri bi awon to wa lori ipo awon to dipo kan mu tolopa nbe nta ti afonsi nbe nta ti soja nbe nta ti awon ti mobility ti zero safety won nbe nta awon civil defense won leri ohun nikan yin na won fe tele gbogbo yin la ki eku eku e ma se wa si fura yin ke ma tilekun mara yin wo pe sa kini yo tele mi wo sare e bi ra yin e ka tilekun office ni ko wa ku woni kanu leun wa wo ra re o pe ah soja o si ni iva ah e force mo si pelu mi ah olopo mo po mo si pelu mi ah civil defense o mo si pelu mi yellow fever o mo si pelu mi ko ma bi ra re nu office coach le a mo si benta ndo to ba lo bi won ti wa nta te lo nu
2: allah
0: ko se nkan ti o tele o wo sare ka ko tu ka mo tun lo do elomi eyin de nbe lori ipo e fi po ni se wa ti mo ara yin e ma ran di mo si ani pupo eyin ke eni won gba ndi enikan fe yin na ni e ma ran ti jo te yin o ku nbe gbogbo en to wa lori ipo e dipo kan mu ni won fi yin je kini kan ni o nbo ile nro ni bo ba sayin kan o se ni a kan be ni ti o ba sayin si iwe rin na wa a le mu lo bi kankan a mo kan na won nbe nbe njo kan won lo tun ku o a mo ti e na mo gbe lodo elomi ti won sayin si ni gbogbo nkan ba hun ni e ma fi ranti olohun e ma ranti jo te ni se nbe ma o o Olorun o
2: Allah
0: eyin te wa wa nipo ta nba soro lowo yi eyin oga oga eyin alase alase eyin onipo onipo eyin te nbe laye jankan jankan a ma be se wa si fun yin laaro yi wa si wa la se fun yin ri wa si ta se fun yin ni pe bi won ba npe phone yin e ma gbe e ma ma neglect call awon kan ko se pa awon kan le ngbe ti won awon te ngbe ti won atawon te gbe ti won bo le mo ti karuku ri waju olohun eyin kan ti e ti gade bi pe beyan ba pe yin pa ni ogbe yo ani o wa meeting eyin osoro en be bi e joko si o ti wo ni pe eleye isa won ta ba soro silu eleye isa won ta bi pe bo ni joka ta lo eleye isa won pa gangan ni oda won oga oni soro won wa meeting bi o ba mo won ara re to tu pe lele keji won ti take off bye won lo abuja ah eh se ran ti jo te lo abuja tohun ke da mo to ba ye ke da lohun e si ma fe mi ara yin ta kaati e ma fe mi ara yin ta kaati kaati la wa mo pe awa to se ke primary la ka bayi e ma fe mi ara yin ta kaati nini itun mo re ni pe e ma fe mi ara yin wewu e ma fe mi ara yin wewu e ma fe mi ara yin wewu bi won ba npe yin egbe e mo to fe wi e lo le fun bo toro owo na gan se le fun e be yan ba toro owo lowo yin se le fun yan 10 million lai se pe yan sa gba ko won gbe number sori facebook e le sanu yan bi eleyi hun pe won ni kini olohun fun won ni 5 million to pe won fe gbe fly ah eleyi na lohun fun 25 million to pe won fe gbe olohun mo je daru owo ba nfa wa laye ta iko laye
1: amina ya allah
0: ama e sanu la nwi e sanu ni won ba npe yan ma gbe call eh ola nfani pupo boya won ti pari oro alarin ki sagba oniwe mewa fa alarin ki sagba commissioner fa alarin ki se gbe gomina fa alarin ki maju president lo alarin ki ni orin ki ni oloko se ba bi won tin se meeting bi won tin mu nkan lowo to won na joko to mu nkan wa ni a lale ya ma pa wahala ite wa suyan ba be ka aware awala jo se wahala a jo se wahala gbo kini ni njo kan la ti e so fujo meta awa de beta awa wa npe o gbe call mo lale yi a yan ju e eni ogbo ohun pe number yin omo number o wa number kan pe ye ye emi o o pe en pe mo wa meeting a wa meeting wa won tu wa labuja eh won se house of assembly bo se nu to lo ba house of assembly sare e ma gbe call awon eyan e lo le fun won e bi re n pe o gbe bo lo se waju olodum baba tin be lori oye baba tin be lo office baba to lohun so di nkan se be la rin won lo ti jade anabi o se be fa mu ebi e insari awon ebi e ni e ma gbe call eyin oga oga eyin onipo nla eyin te je eyan nu ebi bi won ba pe yin e gbe call won eran ti pe tori ti won na lolohun fi se yin bo ti se yin ni ah ah elo 200,000 te fun won 100,000 te ba gbe 50,000 lero mi lowo nu ebi yin to ba sadua ko si ni won lara yin laye te ile waju olohun ko ni won be na ni me ba se pe o to ti duro loju ona titi lataaro o wa lana won ni o ma lo mo le trafu won tun wa loni won ni o ma lo olode eleyin gate man o leyin awon na eyan daada nbe laari awon ti ma ba yin si gate won eyan onipo nlanla be ba ti debe te tun debe njo kan yoke baba e wo anu yin se mi tori mo ni ru yin sile e ma wo amo won gba nle lati jeta won so pe a ma so pe sin le mo si wo bi te tin wo any family house ah won be nle won so pe a ma so pa won sin le ni baba to ni nbe ni ah won wa ni ejo mo fo lohun be mo so ki mo so fun yin anu yin se mi be tin se wa yin ni to e dakun mo binu le gbira le mi na lodo won bi ba egba 500 ni ke fi go kada e wo nkan awon mo ni to asiri yin ẹrù ọlọrun kan pe ọga kan npe ọga wọn egbe igba keji ọga lọwa pe ẹni tí npe pe ẹ mọ pe wọn mọ gbogbo bẹẹ tí npe wọn fóònù ń dúbà wọn ń gbé tàwọn míì wọn ò gbé tiyín ni gbogbo bẹẹ ṣe mọ pe wọn ni wọn rí báyìí tó kọyín àpẹ àwọn sì wọn kàn oníkọdọ omi wọn lè pò sí wọn ni gbé ó ní wọn sì ń gbé tàwọn ẹgbẹ wọn tí wọn jọ ń ṣe mítìn ni. Ẹyin tó lọ́nba kẹtọ́ kẹyin tó gẹ̀yìn ẹjọ́ ẹ máa gbé kọ́ọ̀lù àwọn èèyàn àsìkò báńdíìtì làwà yìí wọ́n lè rí èèyàn ń ta ààrẹ lẹ́nu géètì nígbà wọn bá pè ọ̀tọ̀ ọ̀bá gbé tọ̀ wọn á sì fi nǹkan ti sẹ̀ wọn wọlé ẹ máa gbé kọ́ọ̀lù àwọn èèyàn nítorí ẹ̀mí yín nítorí ààbò yín ẹ máa gbé kọ́ọ̀lù àwọn èèyàn ẹ má máa neglect kọ́ọ̀lù mọ́ ẹ má máa yí pé àní gbé àgbé mọ́ àmọ́ nọ́mbà òsì tí wọ́n gbé ẹ dákun gbogbo kọ́ọ̀lù ni ẹ máa gbé ọlọ́run ò ní fi ẹ̀mí wa lé àwọn kinní wọ̀nyí lọ́wọ́
1: ọlọ́run
0: rárá àrùn àzín kinní wọn náà sì ni tó nígbà tí kò ṣiṣẹ́ ni ọlọ́run kọ́ bá wa kún wọn kọ́dọ̀ akọ́fà àánú wa sí wọn lójú àwọn náà fẹ́ máa ṣeré àmọ́ ọlọ́run kọ́ fà àánú wa sí wọn lójú kọ́dọ̀ akọ́ kọ́ bá wọn wá tí wọ́n máa ṣe tí wọ́n máa rówó ńbẹ̀ à ń palẹ̀ èèyàn mọ́ yìí kálukú wa ń sáàkì òní kọ́fíù nílùú kínní ọ̀la kọ́fíù nílùú kínní ọ̀la kọ́fíù ní stéètì kínní ẹ̀dákun bó la ń lọ olúwa àpè alẹ́ nìkan wọ́n lánàá haram tá a wà yìí dákun ọlọ́run bá wa pẹ̀tù sí gbogbo ẹ̀. ọ̀rọ̀ wà sí tiyín nù ni ẹ̀yin onípò ẹ̀yin ọ̀gá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ nǹkan tẹ́ ẹ̀ máa rìnrìn ta ni ó mú wa lórí ilẹ̀ ẹ̀ ètò asahabu rìjánà hamulfa ìzónà sọ fún yín lónìí pé ọlọ́run nìkan ni nǹkan agbára tiyín ń bọ̀ wá dọ̀lẹ́ ipò tiyín bọ̀ wá dò fún bọ̀ báyà ẹ kú ńbẹ ẹ kọ di fọ́mà bọ̀ báyà ẹ ní jẹ́ fọ́mà náà mọ ẹ lọ náà nù nìyẹn yẹn ẹlòmíì ò tún máa lopo ní lọ́wọ́ ẹ wojú ọlọ́run ti ń bẹ́ńbẹ́ ẹ wo sánmà ẹ wo lẹ̀ ó sì gbé wọn léra wọn omi òkun bẹ́ńbẹ́ ó ní ó dúró kọ́ máa ṣe fàájì ẹ ẹ̀rí indian ocean bẹ́ńbẹ́ ó ní ó dúró kọ́ máa ṣe fàájì ẹ atlantic ocean bẹ́ńbẹ́ ó ní ó dúró kọ́ máa ṣe fàájì ẹ èwo ló sí ilẹ̀ pé ẹyọ kan nu yín kó sí ilẹ̀ tí ò ní sin ayé lọ tán àmọ́ sàǹbó ń lo agbára rẹ nìkan ọ̀ràn lọ́wọ́ kò wá ràn lọ́wọ́ ẹnìkan ẹ̀yin ọ̀gá ẹ̀yin onípò ẹ̀yin ọlọ́lá ẹ máa rántí ìjọ tẹ ní sẹ́ńbẹ̀ mọ́ wọ́n ní ojú ọ̀rọ̀ lẹ̀ ń pé kò ní tán kò ní tán kò ní tán kọ́dà bí bàbá òun jáde wá bàbá rẹ ò lè wá borí bàbá rẹ ó sì rè nítorí ó ṣubú ọ̀họ̀ ni aláyì tán ti kú láti nǹkan bíi 50 kínní tán wá dé tán wá pè ọ́ pé lágbájá tó ò ní kú kalẹ̀ láì sáré gan ọ̀tún wá ń dáta pé wọ́n bá jí ti ọ̀run wá ọ̀rọ̀ yìí ò ní yanjú bọ́rọ̀ bí wọ́n bá wá lọ tọ̀rọ̀ wá yanjú ńkọ́ kí ló ṣe àníṣe bí wọ́n bá tán bọ́rọ̀ bá wá tán kọ́ kọ̀tán ẹ máa ṣe ń tọ́lọ́ wọn fi máa ṣe tí ọmọ palẹ̀ mọ́ ibi tá a dé sí fún wa tá a gbádùn òun ni ẹ máa ṣe láyé ẹ̀yin àfà ẹ má bùra yín mọ́ ẹ̀yin àfà ẹ má yẹ̀yẹ́ ara yín mọ́ ẹ̀yin àfà ẹ má ṣe pè mọ́ bẹ́ẹ̀ bá gbọ́ wá sí àfà mi ó sì múra ṣe pè sáwọn ẹnì kejì yín sì ń ṣe pè àwọn ọmọ yín máa kú ni àwọn àrọ́mọdọ́mọ yín máa kú ni kí ló àbà ìwọ lọ láyé ni ìwọ lọ lẹ̀mí tí ń bẹ lọ́rùn wọn ni bí wọn bá kú sọ wà á wá ń bi ọwà ọwà pa wọn ni ẹ dákun ẹ má ṣe pè mọ́ ẹja máa rántí ọlọ́run gbogbo nǹkan ni ó padà sí pilẹ̀ gbogbo nǹkan ni ó padà lábọ̀ ntọ́ bá jẹ lọ lógún yóò jẹbọ̀ lọ́gbọ̀n ẹ̀jẹ̀ a máa rántí ọlọ́run àfa ṣé wọ́n mọ kéwú èyí tí ọmọ kéwú ti ń bẹ́lẹ́gbẹ́ rẹ̀ fi ilẹ̀ nísànsáyé tiẹ̀ lọ kọ̀ wá kalẹ̀kùn rẹ pẹ̀lú owó tí mọ kéwú ọ̀hún náà pé tó okun tó wọ́n jẹ àfa tọ́gbọ́láruwá ẹ̀fẹ̀ èyí tí ọ̀gbọ́láruwá lẹ̀ gbogbo ẹ̀ díwájú ọlọ́run ọlọ́run ní ọ̀yanjú gbogbo wọn ni ọlọ́run ò sì kọ́ sínú àlùkò láti pé ẹni tó gbọ́lárúbá wá ni ó ṣe rí ire o ẹni tí ọ̀gbọ́lárúbá wá àwọn ò ní ṣe rí ire o àrínú àlùkò láti àná ibi tọ́lọ́run sì ṣe tó pé lárúbá wá lòun gan kò sọ bẹ́ẹ̀ ó ti parí bá a ti wá lo ayé náà nù bó o ti gbọ́lárúbá wá ni tó a wo inú ọ̀ràn yín ara wọn tí ọgbọ́n kankan bá a ti wá lo inú bó o ti gbé bóun tó tó ọgbọ́ fún àtẹ̀dọ̀ a wo inú family yín ara ẹni tí ọgbọ́ wá ń pa ọ́ bá a ti wá lo ayé nù ni ìwọ tọ́lọ́run wá ní ọgbọ́ dààbò bò ó máa fi ṣètò ọlọ́run ni má fi bàtà wọn kan jẹ má bá wà láì ẹlòmíràn ni kò ní í sì fẹ́ tí ń wá ṣubú òun èyí òun dáa lóòótọ́ èyí òun dáa ẹlòmíràn máa dáṣà ni a ni kò ní í sì fẹ́ tí ń wá ṣubú mi èmi náà sínú èèyàn báwọn jẹ kí ló dé tó ń wá ṣubú mi ìwọ kọ́ dá mi ìwọ kọ́ fẹ̀ mí sí mi lọ́rùn ìwọ kọ́ fẹ̀ mí sí mi lọ́rùn ọlọ́run ọba nìkan ni máa ṣe gbogbo nǹkan torí náà gbogbo ilé àwọn afáwọn ọlọ́run bá ti ẹ̀yin wá ẹ̀yin ọlọ́lá àti wá sí tiyín fún yín ẹ̀yin onípò àti wá sí tiyín fún yín ẹ̀yin tẹ̀ ń bọ̀ tilẹ̀ ń rọ́ àti wá sí tiyín fún yín àwa àfáà ati se wa si wa fun wa ni soki awon to si lo afanbani ati sadua won aba wa le mona ati sadua won amo ti tun ku lo bayi to je muslimi ta mo won o je amo ko won he olorun ba wa ke gbogbo won amo ti won ru lo te lo bayi olorun ba gba bo won ba wa ya fi won bismillahi kul huwa allah
1: bismillahi arrahman arrahim
0: kul huwa allah ahad
1: Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad
0: amin wa salam assalamu alaykum
2: assalamu alaykum wa rahmatullahi wa barakatuh
1: wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh
0: o wa fa wa le boni ash-shaykh ibrahim hanbali al-imam gunia apano kasegi ewa islam ahlan wa salam
2: no kweli yi
0: afa wa salam
2: no kweli
0: moda ngba ta fe pari njo ni moraye loni eh ta fe pari ni ije ijo mo wa da waka awon yen wa n pe mi ololorun mo yen mo ni ki edakun n bi waka ni ni ke ti bere mo ni ah baba ti da ni pari pari nu
2: eyin igbode be
0: won ni ah won ni awon mo gbode be to afite ba se rapa te di le bayi la won na to pari di o amo ololorun wa mo yen to ke mi o afẹ ke bere oro ni nbe mo ni okay e fe gbo idi ti afa awa e was la mo fi ni igba ti mo ni afa awa e was la ilaha illa allah awo ye ti dagbo
2: gbogbo ta nka ta di sa ni bi ta da duro nu won ogbo yi
0: o won gbo yi na mo wa ni bi ta land si un awon fe eyan nana re fa mo loni
2: to lohun yan nana re
0: mo wa ni nte mi kan wi mo ni afa was lam ni o soro tori pe emi pe afa was lam be mi ti pe mo ni afa was lam eni geu ti o ba de le to ba ke kile wa bi
2: mo ni ko se yan ni mo ko ri je imamu ni
0: se nbo mo to ani eni kewu ti o ba tele to ba ke
2: ngo se pa won oye islam la nda ko gbando ma ko le je
0: ah eni kewu ti o ba tele to ba ke
2: to ba je ko mufti lo ba wu ti o ba ti kewu ti o ni wa re ti o tele nto ke ko le je mufti tori bi e o ba je pe yi won fe bere
0: won to fe bere nu
2: oro de laye loni gbogbo nkan ti fe di fake
0: gbogbo nkan ti fe di fake
2: ah ko de je ni olohun nisin fake fe di
0: fake o fe ko o ti wa nbe
2: afa na loni fake
0: ti kun arin wa
2: to ri pe eliminate mo pe ohun fi yi aso awon afa aborade
0: la ilaha illallah
2: o mare
0: jesus safa
2: eh o na mare ki atan na maju ki kaliku o ma wo yi oro te lomi nso o fi fi aso bore ni o na mo bo hun ti ri awon wakati e wa nda yi pe eni ti o ba lo kewu
0: ah eje nke ah e da fun yin ni eni kewu ti o ba tele to ba ke
2: afa jongo lo tele ni
0: eni kewu ti o ba tele to ba ke
2: baba wa leje agba tele ni won fi tewo so lohun lohun ni mo si gbo nto wi
0: ah eni kewu ti o ba tele to ba ke
2: baba la gege tele kewu la buko fi kan won
0: ye eni kewu ti o ba tele to ba ke
2: ko si nto yi asi agbaye se tan fi ndo wa si agbaye ni pe won ni ah awon omo kewu ta ku nisin se afu se awon afa to nse se la nse yi
0: ah eni kewu ti o ba tele to ba ke kewu setani ni ko ni
2: baba lagbaji kewu won tele ibi te ba de loni ero lawa ni albaraka baba lagbaji ni won tele ni aso do afagba sheke na taju la dabi
0: aso do baba yi na
2: se ni taju la dabi gbogbo kewu to ko kini sin abe bayi na ni
0: abe se taju la dabi lo
2: wa gbogbo ke ko se ni to pe ko kewu taju la dabi o sinu kewu
0: ah ko se luwe ko se luwe ko se luwe
2: a je pe gbogbo aye adabi yanu
0: adabi patapata
2: atani ta pun o ja dabi ya
0: ọgbọ́n tà nẹ́bí ní àdàbà ní rọ̀bí alánàbí ga àdàbí yà ni.
2: ìbẹ́ kọ́ ní jẹ́ àdàbí yà.
0: nà ànàbí sì lẹ́kọ̀ọ́ àdàbí yà lànàbí.
2: mi è si àdàbí yà òun è si àdàbí yà
0: ọ
2: tọ́ba ti wí bẹ́ẹ̀ à jẹ́ pé.
0: àwọn ti ara bí.
2: òun náà tẹ̀lé kéwu nù.
0: kọ́ tẹ̀lé. alẹ́ ní kéwu jẹ́ ọba jẹ́lẹ̀ dọ́wọ́.
2: gbogbo àwọn tá a wí tẹ̀lé ẹ bàbá bani tí wọ́n
0: wọ́n tẹ̀lé ni
2: àwọn èèyàn sunkún kó nǹkan kan kọ́ ní abati dọ́dọ̀ wọn àjọ bẹ́ẹ̀ lọ́hùn náà ni wọ́n sùn kọ́ mọ̀ nkéwu bàbá yẹn mọ̀ nnákéwu ni irú wọn àwọn kọ́ lọ nísìnyí ọlọ́mọdé lè odókun ni.
0: kátó wá pé ìmọ̀mú àgbà tí wọ́n lọ lánàá yìí.
2: ìmọ̀mú àgbà tí wọ́n lọ lánàá yìí.
0: wọ́n kéwu wọ́n tẹ̀lé wọ́n sì ń lò.
2: kí ló jẹ́ ìmọ̀mú àgbà tò ní kí yí ọ̀pọ̀ báwọn tí yìí fi pọ̀.
0: ó kéwọ́ tẹ̀lé ni
2: pé wọ́n wo tàwọn atọ́ tẹ̀lé lánàá bàbá tọ́ lọ lánàá.
0: yẹs
2: èyí tó dé yìí náà bá a ti ń wo gbèsè yìí.
0: bá a ti ń wo yìí
2: àtọ̀rọ̀ ti
0: àti lẹ́yìn ẹni tá a sálámà sí ti ń kúnlẹ̀ yìí.
2: àtọ̀
0: eléyìí tọ́ba yìí gbé àná wọn lọ dúró tí wọ́n ran ojúmọ́ kálukú lẹ́yìn kọ̀ọ̀kan báyìí ni wọ́n gbé tó.
2: bàbá wa àgbà
0: nímọ̀ kato akwe mamu gambari
2: baba wa gambari baba wa janasi oma anwa agbalagba ema bimu kwe mwini
0: agbalagba oma anwa agbalagba
2: agbalagba mwini mwini mwini mwini agbalagba oma agbalagba mwofi kwa koko wiki nto wini agbalagba oma agbalagba
0: gaga bimu nasi nje Buhari Musa agbalagba oma anwa agbalagba
2: agbalagba oma anwa agbalagba limina agbalagba oma
0: agbalagba

0: won lohun to ba da won lohun to na ma se be lohun yo yi won won wi
1: àmọ́ tẹjọ́ ṣe wàhálà débi ipò tó wà ní wọ́n ń pè ọ̀dà wọn lóhun
2: bẹ́ẹ̀ tí ń ṣe náà ni
0: ẹ̀ sí wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ tí ń ṣe tẹ́nu ọmọ àṣẹ lọ́hun tó ọba ti dá wọn lóhun yóò padà yíwọ́
1: yóò padà yíwọ́ ẹ máa gbé kọ́ọ̀lù
0: ànẹ́bí ọlọ́hun yà kó wọlé yìí ọmọ yẹ jáde ẹ bá ń lọ ọ̀dọ́ rẹ̀ kó ṣe sàárà fún ọ̀tá sàdákà àlẹ́ iná inna allah yajzi lil mutasaddiqin owe n baba pa
1: owe lo
0: pa ebi n pa won tomotomo nu
1: tomotomo le bide
0: aye owe nu me ba keru re n waju to ma keru na ma pe nidi owo nu
1: nidi owo nu
0: ma ke ogbe to mi lo ye mi si
1: ogbe to mi to ba ye yin si tolorun wo le wa se
0: e wa se me to pa inna allah yajzi lil mutasaddiqin
1: olorun oba yo mo sa won tin ba se sahara
0: o ri pe n bere sahara nu
1: n bere sahara nu o wa mi ri pe inu suratu kini kan ki lo kan o gbe nu sura to wa
0: de kan si ni ti wo je president ti a ti n gbọ pe epo de lagbaye gbogbo ẹ ti rọrun yọ de lọdọ ti ẹ na
1: bi ọba de ọ mọ subu nu ọkọ bọ ba rin lọ ọ mọ kẹnu bọlẹ kílẹ tún wẹn mi rọ ìgbé ni
3: ìjẹwi
1: àfà wa ẹwà islam wọn ní lórílẹèdè kan tí wọn bá gbọ pé epo wọn dẹ ń bẹ wo ìwọ náà tí wọn náà jẹ pírẹsidẹǹtì
0: ṣètò bí tiwọn náà
1: bẹẹ bá ṣàánú wa ọlọrun ọ ṣàánú yín bẹẹ bá ṣàánú wa àfà ẹwà islam wọn ní ọlọrun ò ní ṣàánú yín
0: ọjáde lẹnu àfà buhari bẹẹ
1: n bó ti gbẹ́yìn lẹ́nu kí n wo mílíọ̀nù
3: ọ̀dọ́ mi ẹni
0: tí ọba ti sàánú yẹn kò ní ra ànú ọlọ́run
1: ó ní ìnáhù yáà rọ̀hàm
0: à ń gbé jáde bí ẹ̀fẹ̀ ni pé apáná lówí bó ti rí làwíhun
1: bàbá tọ́pìkì ni
0: bó ti rí làwíhun
1: àmọ́ tó nílẹ̀ aká yìí ń gbọ́
0: gbọ́pọ̀ àwa wa ń sọ̀rọ̀ kan tó bá lé tí ń gbóná lára yín báhùn èyí àwa la fẹ́ràn yín jù
1: ta ló fẹ́ràn wọn ju ìbáṣà wa
0: bẹẹ bá ti rí èyàn báyìí wí ẹ máa rìfáàsì bọ ọ̀nà wà òkè orí lọnù
1: èyàn ń lọnù ni ẹ dákun ẹ sentafi máa ṣàdúà fún yín ẹran tí wa ebi ń pa wa ìyá ń jẹ wa ara nínú wa gbogbo nǹkan lọ́wọ́ afẹ́ ìwà islam kò sí tí ọ̀wọ́n lọ́jà èmi ní báyìí sọ
0: gbọ́dọ̀ ju àánú wọn.
1: kínní kan bẹ́ẹ̀ nísìnyí oat ni wọ́n ń pè oat kínní kọ́ka òtún tá a máa mú ni wọ́n wá lélùbọ̀ rẹ̀ dá wọ́n wá tí wọ́n gbé àfa bẹ́ẹ̀ bá wá ra ní 20 lónìí o ike ọ̀dà kan bẹ́ẹ̀ bá débẹ̀ lọ́la ọmọ gbọ́ 25 bẹ́ẹ̀ bá tó débẹ̀ lọ́tọ́la ọmọ gbọ́ 30 èyí ṣe ìjọba wa ọ̀rá yẹ ti wà
0: ó sì yẹ kẹ
1: ráyè tiwa tọ́ra wa náà la gbẹ̀yìn débẹ̀ àwa ẹsà káwà ní pé ẹ mójútó wa ẹ rí kébẹ̀ tí mójútó wa ni wọ́n ń kọ́ lẹ̀ wájú ọlọ́run.
0: gbogbo àwọn bíríìjì tó bá já tẹlifù ó ti bẹ̀ wọlé ẹ lọ́ọ́ tó ṣe.
1: ẹ dákun wọn sì wá ń gbé àwọn obìnrin àwọn ìyàwó wa wọn wá ń gbé wọn pọn kọjá nù omi olùsèlè àwọn ọmọ ni wọn wà ní ìrìnlẹ. ẹ dákun ẹ sàánú wa àwọn gbé ìyàwó kọ̀ wá rìn lẹ̀ wọ́n gbé rìn ebe ni tó gbé ti ẹ tó gbọ́kùnrin tí ó ti gòkè afárá náà wọ́n gbé kínní bàbá tí omi kúmọ̀ lè rìn ni bàbá àmọ̀ káwọn lè rìn kó wọ́n já wọn odò ẹ̀wọ̀n kan kọ̀ wá rìn lẹ̀ torí gbóbìn ló gbé.
3: ọ̀dà kí lọ́fà tó máa tí omi rìn
1: ní. aláàjì wa ẹyìn sallallahu alayhi wa sallam àwọn ìjọba kó bí àjẹ á tí àwọn wa lọ dá yàdẹ lómi tun bɛ jaa ne kun kala ifa fila adu mi ba di ile nan tora ke ifa taama lu a fɛ wo b'o lɛ ti se ni.
0: lafi koyi da bɛ. i b'a ma kan ni wale o ta ye i ko n bɛ.
1: iwa ma jɛ komisanna iwa ma jɛ sinetɔ iwa ma jɛ pɛrɛsidɛnti iwa ma jɛ vayisi iwa ma jɛ minisita iwa ma jɛ ciamanu gbogbo n ta yan yi wa ni le nan sɔrɔ ke ifa taama lu na a fɛ wo b'o la lɛ ti se ni a wɔlɔn n sen wo yin lootɔ bɛɛ baara ye tiwa yɔrɔ ye tiɲɛ. bẹẹ bá sànù wa yọ sànù yín.
0: kílẹ̀ wa nù ayé tọwọ yóò tó.
1: kílẹ̀ wa nísìsiyìí tọwọ yín yóò tó.
0: ẹnìkan ló lóun náwó sí gbogbo nǹkan lónìí ní bóun ṣe wà nù yàrá ní sí òun náwó sògiri kò sí mú.
1: bàbá basajọ nù òun náwó sògiri báyìí kò sí kan.
0: ṣé wà á sí kí n jẹ́ fún gbogbo
1: yín. ṣé wà á sí kọ́ ní jẹ́ fún gbogbo yín bá ń.
0: bẹ́sẹ̀ wà wọn ní sìn mo lè wọsọ tó bá wù sí buhari àtúbẹ̀ mọ́ ní
1: sìn. bọ́ bá wù ojú náà bọ́ ò lè
0: wọ. mo lè jẹ iná tó bá sì wà.
1: bọ́ bá yìí jù mo lè jẹ.
0: kí ni wà ń bẹ nínú ayé tí ò ní sí lọ́dọ̀ wọn ní sìn. wọ́n wá gbádùn ẹ̀ mọ́.
1: wọ́n gbádùn ẹ̀ mọ́ bẹ́yìn náà bí wọ́n bá gún gàngàngàn bẹ́ẹ̀ tí ní gbádùn ẹ̀ mọ́ náà nù.
0: bẹ́ẹ̀ ni bó ṣe tún wá ṣe fún wọn ná àánú
1: lọ́lọ́run الصحابه السنادين اوان تو كون تو پلو اي تو مبه پلو اي هم المهاجرون الاوائل من اهل مكه اون لا وان تو سي بي وان سي هجرا الاكوكو انو اوان ارا مكه alladhina taraku diyarahum awon to file won le oro antile ko si won gbogbo ti mebe won da le wa anfusahum won afa won risk life won tell and muhammad awa wa se goyun akura wajo ange atawa ta nabi lazijo sawada baba dale janna awele yo wa janna ko lohun to ma yoro awa ta seku awon te gboro won
0: awon lohun gan lo pe lakoko
1: akoko ni won won dale le won do yawo le won do mo le gbogbo ti won ni won dale won tell and muhammad be talk and lo won woduki ama wa ahlina awon ebi won da won wa amwalihim afa wa islam atowo won won ju gugu ele
0: ndin pelu mi lo laye owo yi na ni
1: afa islam
0: owo yi ni
1: seri owo yi wala ile ri ibu ni owo afa islam gbowo ti da to nwere ni
0: won buru gan
1: o buru gan islam afa mo si ke gbe wala nu si kan wala nu si kan tanahum won ma kwela da wala nu si kan nahum ba ma ti ni 10 million ẹyin afale nu wala nu si kan wala nu si kan tan jajan nam nam na to yibati won mo pe rara wala nu si kan na hom
0: ina la azabi la azabi
1: o le ri bu lowo tadi ge na gbaja ferun owo didirin wo ni wi ba la gbaja ferun owo eyan se gomina odun mejo tan o to wa lohun to fe se kini kan kini wa nbe
0: awon ti je ti won gbe mi na fe debate ti won
1: po kini won wa nbe
0: ebe ti lowo
1: e ti lowo
0: agbegile tun wa koto yi na ni
1: koto na ni afa be waslam
0: ti o to kaluku olomo ti gbe deni si
1: mo wa fi gogbo ele fi sabilillahi sojo tori oju ona to lohun afile be wala ansaru atawa ansar alladina istaqbaluhum ah to pe won daju ko na ibai pe to awari ki lo fe gbe ka ma gbe ki lo fe fa ka ma fa ki lo fe
0: awon ti gboro re te
1: awon ti gboro re ati muradi o
0: imo ni nbe lara won
1: wa akrabuhum ma se npale biduni manne wal aza la ise pe boya gbogbo won tin se yo won fe fi suta kan se ni abi won fe
0: eregun ko
1: fe se eregun fun pe wa njo to re awara awara awara te gbogbo nkan kale yawo meji mo ni mo si ju kan le fa won to je lo
0: awon eleyi won
1: se be won se be
0: eyin o ni le se be na le fini se be
1: e be ri ba tin soro laye loni awa o tori eregun la si sore o
0: o tun wi be
1: won tun so be fun yale tori eregun la bi sore a mo re mere ni tolorun wa so din tun da ni o kan be canada o kan be america o kan be ngene emi mo san wo le we won ebi baba won ti ku ewo nkan
0: e se pelepele nle yo
1: e se pelepele o
0: ile te nbi won aya fun yin ni o
1: la ilaha illallah
0: won ya ti yin na ni
1: won ya ti yin na ni afa wa islam e yi to ko tin gbe gan oya ni
0: oya ni
1: tenant ni yo jade nbe lo le ti e
0: la budda yo ma anta ruddal wadaiya
1: wadaiya
0: o pada da pada be ni
1: ya wal malu wal ahluna illa wadaihum
2: وما المال والأهلون إلا ودائهم
0: أموني أماني أياني
2: ولا بد يوما أن ترد لودائها
1: عفوا يا إسلام ما بعرفك بقول لا إذا كنت وصي سوتا والذين جاءوا من بعدهم أتوتوا تدي لين وانا يقولون ربنا اغفر لنا اغفر يا سيدي وعلوم والاخواننا اتوما يا وا الذين سبقونا بالايمان اوان تو ساجو وا بلو بولون وبا
0: بي في سي سي ما تا با سي وا سي ابي كا ما داكو بو اوان تو تي لون اوان اوان تي وان سان بونو
1: ايبا اوان لن بو نيسن
0: اوان وان بو
1: ايبا اوان لن بو
0: اوان وان بو
1: ايبا اوان سابي اوان لن بو ني اوان
0: وان بو
1: اوان تي وان كورو وان كالي كان كان نو تي راي
0: اوان لين وان
1: بو اوان نا وان بو se ma bu won nisin
0: ah e si pada jere nte bu won
1: afa wa islam ni gbogbo eyin te bu won e pada jere te bu
0: won nabi ti se pe kale
1: gbogbo won la nabi ti se pe kale
0: eni o ba busa be mi nabi ni wa won eni o ba busa be mi
1: afa wa islam won la nabi ni eni o ba busa be mi
0: gbogbo ti ma la neyan ni o ma la ne
1: gbogbo ti ma la neyan afa wa islam won na ni o ma la ne
0: iwo to ba gba nabi gbo nikan ni ko so pe sallallahu alaihi wasallam
1: iwo to ba gba nabi gbo nikan so sallallahu alaihi wasallam
0: ibaye
1: igba to gbe ni ke ba yin rohun
0: awon awon sabe le awon
1: awon to
0: awon se wahala yi jira yi
1: amanu
0: awon se wahala islam yi
1: qur'anu te nke ya awon se wahala
0: won fi aya gba oko
1: o
0: asabiqun al awwalun min al muhajirin wal ansar wal ladina ittaba'u bi ihsan
1: afa wa sala esoro kanisi won fi aya gba oko ye la ilaha illallah
0: blala la wo very
1: ti se pe won o gbowo fa
0: blala la wo very gba yi
1: awon ta wa kakale yi ke se pe aya ton fin gba oko leyan ke se pe nitori pe mo fun won ni 10 million va
0: ko ti e si 10 million jona
1: owo nitori tolohun
0: nitori tolohun ahad okan yi na ni okan yi na ni
1: allahumma salli ala muhammad Allah ba wa ki annabi atawon sahabi
0: ewo Abu Bakr ewo Umar ewo Usman ewo Ali e koko da ko amerin una ah ewo wala
1: ewo wala fa ka du gogbo ti won ni
0: ka wa peru won awon lo mi ngbawe lowo wa pa
1: ngbawe lowo afa
0: ngbawe lowo wa pa
1: subhanallah
0: Abu Bakr un lowo de bi yan ni de gbajumo
1: ko ijira le ngbon o ijira le ngbon
0: o wa tan tori tolohun ohun o si tan
1: ohun e won gan o won atan Abu Bakr o wa tan
0: e wa wo nisin Abu Bakr ti wa ku o nisin o ko re wa ku o ma Omo le salama za nabi tan
1: 1000
0: abike salama
1: 448
0: 20 lo
1: 20 lo
0: e wa wo nisin ohun le wa salama za nabi tan abike da ku
1: e da ku e ni o
0: ke da ku e da ko umaru e ranti ali e gboro ranti
1: e to be
0: e gboro so ali di nkan mi de ti tonu wo pe
1: beni
0: nta li o tun je e ma so pe o je
1: e ma so pe o je
0: e ma benu yin da wa laale lati oju anabi agba to lo tan wa wa na to de nanu leyin anabi
1: beni
0: olodun si yanju re eyin to ni e lo ku ndi e
1: e ku ndi e o
0: e lo ku ko pe
1: ko pe ko si le pe e dakun e ku ndi e tolohun so o ko tolohun so
0: jibrilu atole ne fe ji 7 ah e woro ni teri ndun
1: ah atole ne fe ji 7 se nka won lo wa fe ji 7
0: e we ni oro ni teri ndun
1: ani se nka won lo ti wa fe ji 7 won
0: eh o ma kan ro buka ne si olohun gbegbe won kan be
1: ah
0: a je pe iru awon won gan won o imani won okun to won o gbo olohun gbo to
1: e dakun bo la wa lo bayi gan na che afa was laugh ke wu ma ti wa po
0: la eh iku po na lo da wa la le
1: lo da wa la le Se mo keke we hanan be.
0: Ah.
1: Abaya Islam. Se mo keke we hanan be.
0: Awon li.
1: Ani baba ba ti gba Qur'ani mu, awo omo agbalagba kan bo wa o. Ah si da agbalagba kan mo o. Ka agbalagba ojo ko won ba de o.
0: Ko ri Kenanu.
1: Won a si pa.
0: Ko ri Kenanu.
1: Awon o ti e si pa. Ke we hanan. Oh wa ri keke mu.
0: Baba kan wa pe to seyin jade ile ke o se fe mo lo nanu. Aran yin se nikan. Gbogbo afa te ba ti ni egba la afa yin
1: la ilah
0: awon afa kan
1: awon afa kan tun mu
0: se bo ba ti si kewu pe bi ti kere
1: bo
0: ko da bo fi bi olohun olohun o gba
1: olohun se ngba fun
0: mama yeye
1: e mo yeye
0: bo ba se pe si di na lo ba da ko bi wo ba sa du ati e wo tun ni ke yun mo ba wa ni ehidi na sura
1: mo wa gbe ase ehidi na ti
0: ba ni iwo ko ko re ti
1: iwo ma tun wi yun mo
0: wi mi o mi ndo wa ke awon baba wa gbogbo ti won ke lataro ni awon na ni nkan lodo olohun gbogbo ta wa nke yi e omo omo la wa je si
1: won
0: ni to ba fenu re sadua fo yo si se
1: yo si se
0: a ma gbe se u ke una le yin se npe yi
1: ah ah alladina sabaquna
0: men won wa ni ebe ni ba wa ti pe nanu o ni dele pe
1: won pe ko ni dele ah eh
0: ko ni dele pe
1: ko ni dele pe kalugo sore pelu andadada le ti oda
0: ama wa wo to so tan ni so ma daji ka monu won ebe be na ni ah bajo ma baba yin ti se nanu
1: ma baba yin ti se nu
0: ase ati to nwo le o sa nwo le o ti e wa loju
1: la ilaha illallah gbogbo kan ni oni tumo
0: o kan wa jo ni sere de de bayi lati deni kan ko gboro woluwa yi ma
1: oni osegbe baba hun gbogbo eyin te joko le ni bebe ni gbogbo
0: wa ni ama wa na wa reti re be baba re ba wa ko ma bo
1: aha
3: dadabinu
1: edam kaluku olohun mo wa re
0: dadabinu
1: gbogbo yo ta ba se a jabo folohun won ran oni oran ra re ni o jabo folohun ijo kan bo yo jejo kan aba baba islam e bere ijo kan jejo kan
0: to bere nbe
1: ijo kan jejo kan A n reti call en to ko wo pe wa.
4: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Se dada le wa o.
4: Alhamdulillah. Abdul Ghani Lukman.
0: Lo je ma be dada. Se egbo gbo wa si latoke.
1: Abdul Ghani Lukman lati Ogbondoko.
0: Ah, Ogbondoko ni.
1: Ah,
0: ilu Afagba.
1: Ilu Afagba nu.
0: Baba wa laje gbani ilu si mo cocktail afa mi lo laye.
1: Ah ilu afa gbanu ni se udaju ma bo ni diamond age wa gba rice kan
0: bo tin ju gbondoko eni ma pada si
5: ibu amen
1: ilu afa wa ilu baba la ke wa lo ti wa run se
4: ah
1: amen a tun lo je en ti o pe wa
0: mo la afa gba tun lo re lo gbondoko
1: ah daada koda mo deli ore won
0: allah akbar
1: deli ore won tan ma wa lo koda n to sele baba na si n so fun
0: ilu baba olohun yi tan wa
1: ni
0: gbo tin ju gbondoko ma ga
1: ni olohun sanu a tun re ti call
0: dada fun yin o
1: a fi lo ri
6: Assalamu alaikum.
1: عليكم السلام
5: ورحمة الله وبركاته.
6: فاطمة لا تغوبا.
1: فاطمة لا تغوبا.
0: إكاو ما نبي توتو جوبيني متى كون فاطمة.
6: سينب. بوكايا.
0: بوكايا.
6: الله
0: أكبر.
1: ما بندى ما رجيت بسامن دامون وأكبر رأسي كان.
0: Omi le pe Rafa.
1: Ah ah. E gbo tele mi o da ko. O le ni
0: Maryam.
1: Maryam. Ajike. Bi te Islam o ye lumidi.
0: Alele ke ta won.
1: A fi lo rin le olowo Olorun. Mo je lo yan baje, mo je o daru, mo je o fo, mo je o tu.
0: Tani o tun wole.
1: Ko baba fi baba wo lowo ba lu lo rin. Fi won lokan bale fun wa fa wa na lokan bale fun won. A re ti en che tun wole.
6: Assalamu alaikum.
1: Assalamu alaikum ya ma salama siwa assalamu alaikum
6: assalamu alaikum
1: wa alaikum salam
0: tani ba wa soro
6: e ku se la da ba le o lo ba lo re ni
0: o ami o
6: ayo lati gan imam
0: na
6: iya ayo lati gan imam
1: iya ayo lati ga imam
0: bo ni idajo ti ki won ma ti toke yoki kasi ko ron ma ti to
6: Christian
0: le mi
1: gbon te so mo
0: gbo Christian ni lo to ah
1: Christian ni lo to ah to ke in the mighty name of Jesus iya yo you will be blessed e ma bo agba rise ni diamond in 47 amen o ti jenu ni ẹnu ọba la ṣe bẹ kọ wa fẹsi wa ọlọrun ojo da afuka lugu yo ba ke gba mo alfa wa yo jo da afuka mo alfa wa ko ni so le awon afa wa da huru ile awon afa wa o ni fo gbogbo ri awon eni ọlọrun lo rin ọlọrun ni jo baje wala la ilaha illallah muhammadun rasulullah
2: sallallahu alaihi wasallam
1: aba wa salam
0: na
1: ikaya to

0: Έτσι έτω σε βουνή.
1: Latino Yarai Rui Diamond 88.7 FM Ilorin Irui Ekunrere.
2: Ninu Ekunrere Iroyin Osan Toni na Ijoba Apapo Ile wa ko owo keji awon omo ile yi kuro lorilede South Africa. Àwọn gómìnà lápá àríwá ilé wa pè fún ìlànà òfin láti bẹ́gilé àwọn àlùmọ́jèrè. Iléeṣẹ́ ọlọ́pàá fi pátálárí fíran fídíò kan o láti ìpínlẹ̀ Katsina. Bákan náà ni wọ́n sọ wípé àwọn èèyàn tí wọ́n rí nínú fọ́nrán fídíò ọ̀hún ni wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò. Àjọ tí ń gbógun ti egbògi olóró nílẹ̀ wa Nàìjíríà lápapọ̀ NDLA fọwọ́ òfin gbé àwọn afurasí agbégbògi olóró tí wọ́n dín díẹ̀ lẹ́gbẹ̀rún kan. Bákan náà ni wọ́n gbẹ́sẹ̀ lé àwọn egbògi olóró ti oto tọ́hún márùn-ún ó lé ọwọ́ méje o ní ìpínlẹ̀ Kwara. Láti ilẹ̀ òkèrè láti máa bọ̀yìn gbọ́ wípé ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ Zimbabwe fọwọ́ sí àbádòfin kan láti mú àlékún bá sáà ìṣèjọba rẹ̀. Ẹgbọ́ nínú ìròyìn eré ìdárayá wípé àjọ tí ń bójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri tìbútúrò ilẹ̀ àgbáláyé FIFA rọ ilẹ̀ NEPA pé kí wọ́n lọ rí rọkunlé olórí ẹ̀sùn fífàyè gba alàgàtà. Akíyín ẹ káàsán ẹ sì kọwọ́ lẹ́nu iṣẹ́ Ọlọ́run ọba yóò pín kó a wà léèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò ayàn láàyò. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ lámúdé sétí ìgbọ̀yìn láti ìkànnì ìkejìdínláàádọ́rùn-ún ó lé ọwọ́ méje Diamond FM tó ta kànmọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ayọ̀dèjì Ayọ̀lá ní orúkọ tèmi. Ẹ lè gbọ́ wa níbikíbi lágbàáyé gba tí ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ download application wa lójú àtẹ Google Play Store. Bákan náà lè bá wa dọ́rẹ́pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára Facebook, X, Instagram, Tmo, YouTube nípa títẹ Diamond 887 FM. Ẹ má wá yí kúrò ńbẹ̀, ẹ kúnrẹ́rẹ́ ìròyìn àgbà ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀hún ó ń bọ̀ ní kò pẹ́.
3: Ẹ wá sẹ́ amòpó ti wo àìbàjẹ́, amòpó ti jíwó ìlú, ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látijọ́ ń ṣe. Ẹ wo
4: jẹ́ ká bo láṣìírí, jẹ́ ká gbójú ńbẹ̀, àṣírí ẹ̀ kò gbọdọ̀ tún lójú ewé.
5: Ẹdùn o, ẹ jẹ́ aronú jinlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé èrè ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò mọ aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú? Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
6: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìgbọ̀yìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Tune in to Brilliant Diamond 88.7 FM.
5: Wisdom is profitable to direct, therefore, get wisdom, and in all you get and get understanding. Join the Radio Broadcast, a branch of the Christian faith, under the auspices of Liberty Faith Ministries, Enugu, Nigeria, equipping the saints for the work of the ministry with Brother Emeka Eze. You are welcome to the program.

0: We shine supreme.
1: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń há bùn.
3: Àpọ̀pẹ́ ò mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wá dẹ̀gùn gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí àbí fún mi make you happy. Bí ASAPP wa.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
6: Ṣé Ọlọ́run.

0: ani mi ba nku omo ale lapa abu mi won fin sabuku eda ni tori pe bi oro nla la oro ti oyo ko sele ba sele wa ni kikido omo ale ni won
1: eni laye to jeta tabi elewe ma lo da tabi ala teleke
0: elomi o si ti dasa lenu re iwo ko ya ko bi eleyi ti o fini ko ni da fun lagbaja ko ni da fun tamedo ko ni da fun dola won ba je amo ma ale ni won ba ani opo eda laye laye ori abuku nu won fi se velomi ki se pe oni baba o ma le siko amo won fe fi sabuku e idi aba agobi ni pe bi ba wuwa ji baba re wuji ya wu won wa ni eru wa wole eleyi o ti e wa tojo ya tojo baba rara se se po ma le ni wo yi Alawon ki fe ki gba ori mi ba wa nbi kan gboro daru ni e ri iru won na won a pe won lo ma le Baba wa se pe wa to wu ni ta yen ojogun e ninu ile ni wa ri a fi le ki so ma le ba won to bi na ti wu wa niyan Agobi ori won wa pe ran ma le si category ti o fe to bi mewa so wa kan so so na la wa ma di mu nbe eh o ma le se pe o lo yun ale eh o bi ma le eh won zo igi eh won lo abe ota eh out of kini ni iwo ko yi eleyi ta wa ma fo kan si junu
1: ma wo te se mi bi kere sani o sola
0: akọ bi eni ta fun ni nkan to lo won me ni ti o fun so mo pa awon eyan kokko de leke won wa ni ah won wa lo me ni to fun so me ni to fun o sa eni ta fun to lo won ni fun eyan o ma le wa lowo olong wo le jo mo ko amo ma le wa lowo akọ bi ilu yi loran mi lewe won mo lati bi kan na ni ti oja ma nkan kan tori pe awon to bi oni ga won oni go won da won o lowo ni won fi ran gbangba atade bi ti won wa ni ile iwe ni omo wa lo won da elomi e ri lesson ya abda evi yigbi ijiki agobi won o lowo ni won fe ni ti sati oko ama community woru omo be society woru omo be ilu woru omo be akobi ijoba woru omo be iwe ni ma ka lo awaran ni we titi to bide university akobi iru omo be jade ton iru omo be ni won wa lo le ba pe a ri ise community lo dele oru omo be o pada wa lamilaka won wa lo le ba pe e ri lagbaja tamedo dola a mo boye le riran lowo se akobi n to kokko so na ni pe ore ni won lenu re ade njo kokko gbijade lo ni ore ni won eyan soro ran lowo o kan je pe ru won to ba ran won lowo ton in fact an won ma te gigun fun e o community lo fi kawe a go bi owo community lo fi kawe owo olodan ni won dajo owo oniru owo alata owo oniyo o wa we titi ti ko ri nti oso mo e ri ojoko banuje oro si gbogbo won de ba wa n pe iwo lagbaja a ko ye ko jewo ayo ni atikitu ni olodun ti kadara pe ma kawe ye debi level ti mo ka de de after much struggle after much hustling o sa gbe ya ma se bo si won e bo ti ba mi je ati ya mi je o le ka ti won o le ko ti won o le so dokan wa je pe won wa mu ninu bi kan akobi so yeru enu omo be Olorun gbọ ko da bi e ba se omo ale wo ma le ni wu.
1: Oṣola.
0: O tun wa ni dago ni omo ale lagbaja. Awon eyan wa mara bu fun yan. Won e ma boya ke se baba re lo bi. Won le ti mo baba re lorun. Ni kukuru ede je omo ale kan ni ye. Akobi ilu ndaru ilu otoro. Ara ni lu. Ye eyan ba je omo ba mu mi si ko desa le kun ma. Laarin iseju kan meji o to ni ebi ti de nkan de a ba ni pe o nje ododo okun. Akobi iru awon be. Awon kan l'Olorun fi so gangan re. A n soro nje ni. A n soro lu odorun ni. Baba ni ka si ile pe ijoba ni se e ri won bu ijoba ni 1 million igba. Ṣùgbọ́n alákòóso obì kan ni wọ́n náà. Ọlọ́dàn ni iṣẹ́ ló ń ṣe ìwọ ni wọ́n fi ṣe alákòóso. Tí ọba ṣe ìrànlọ́wọ́ lọ́wọ́ àti tèèyàn ṣé wọn náà jókòó lórí àga yẹ. Àní tìjọba ò sí mbẹ̀. Àkọ́bí ebi ilẹ̀ yìí la ti ra ẹ̀wà ní 2008. Ara ń 3-2 abọ́ ìjọba. Ẹ̀wà ní ìsìn bọ́bá mọ̀ náà dáadáa ọ̀rà 1,000. Ọ̀ wá mọ̀ náà wà tà fún ọ ní 1-1 àbí 1-2.
1: Ìjẹ́ tó tóbi jẹ́ ṣe lọ.
0: Wọ́n ń repo ń jọ́nà. Wọ́n ń ra ta ń jọ́nà. Wọ́n ń ra gí ń jọ́nà. Síbi tí wọ́n fi ń ta òyí padà síjọ́ tí wọ́n ń ta àtọ́ wọn yẹn dì sẹ́yìn. Ẹ bá báje kí àǹtí bísọlá kó tó wá lọ lè takù mí ní ojú ọ̀nà ẹjá mọ̀ lọ ẹ kó gbádà ta ẹpolú ọjà ẹjá mọ̀ táǹtà.
2: Rẹwà kí ni àṣírí ẹwà rẹ tí ìwọ àtàwọn ọmọ rẹ fi ń dán yọ̀yọ̀yọ̀ báyìí.
3: Zegma Ensure Butter ni àṣírí ẹwà mi àti ìdílé mi àti ìlera sí body lotion. Zegma Ensure Butter dára fún irun àti gbogbo ara. Ó mú ara jọ̀lọ̀. Ó mú irun dàgbà dáadáa. A sì tún dùn wò. Bẹ́ẹ̀ ló ń ṣàmúkúrò gbogbo àbàwọ́n ara àti àwọ̀. A lè fo èélá àti stretch mark dànù.
2: Báwo ni ti ìlera sí body lotion?
3: Ìlera sí body lotion á jẹ́ kí ara yín mọ́ yòò. A mú dark knuckles àti dark spots kúrò. Natural beauty yín á wá yọ dáadáa.
2: Ilera Care Limited ló ń ṣe ZYN Shea Butter. Ìlera sí body lotion natural fairness àti ìlera sí body cream amárajọ̀lọ̀ tó dára fún gbogbo ẹbí. Ilé-iṣẹ́ wọn wà lẹ́gbẹ̀ẹ́ Mama Ifeoma Textile ní Taiwo Oke, Ìlọrin Kwara State. Láti kó lọ́pọ̀ yanturu, ẹ pè sórí ẹ̀rọ 0813-547-8295. Lo àwọn ìpara tó ń jáde láti ilé-iṣẹ́ Ilera Care Limited.

0: Ti gbọ́ yín láti lè ṣe Diamond 88.7 FM Ìlọrin. Ọ̀kan gbòógì nínú àwọn alẹ́nulọ́rọ̀ nílẹ̀ Amẹ́ríkà, Riley Moore, ti gbóríyìn fún ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà lórí bí wọ́n ṣe buwọ́lu àbá òfin ìdásílẹ̀ ọlọ́pàá ìbílẹ̀. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ṣàlàyé o wípé bí wọ́n ṣe buwọ́lu àbá òfin ọ̀hún ni yóò mú àyípadà dé bá ètò ààbò tó mẹ́ lórílẹ̀-èdè yìí, yóò sì ran àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lọ́wọ́ láti mójútó àwọn olùgbé agbègbè wọn, pàápàá jùlọ àwọn ọmọlẹ́yìn Kristi tí àwọn kan ń dún kòkò mọ́. Ìjọba ìpínlẹ̀ Katsina láti ẹnu kọmíṣánà tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò lábẹ́lé àti ilégbé Nasiru Muhazu ti dúkokò láti fi ẹsẹ̀ òfin tọ ọ̀rọ̀ kan tí ó ń jàràìràn láti ọ̀dọ̀ àwọn kan wá wípé níṣe ni ìjọba ìpínlẹ̀ ọ̀hún ṣe àtìlẹyìn agbésùnmọ̀mí láti lọ ṣe iṣẹ́ ìrìnàjò mímọ́ Hajj. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ́, ìjọba kò ní bẹ̀sùbẹ̀gbà láti rí i dájú wípé wọ́n fi ẹsẹ̀ òfin tọ ọ̀rọ̀ ọ̀hún, wọ́n sì jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún kó wọ́n sì tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún lábẹ́ òfin, àfi bí àwọn tí wọ́n nà ka lébù náà bá rí ẹ̀rí tó dájú láti gbé ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀. Ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Kogi ti gba àwọn tí wọ́n jẹ́ lọ́balọ́ba ní agbègbè ilẹ̀ òkun nímọ̀ràn wípé kí wọ́n yàgò fún ìgbésẹ̀ ìjọba láti lò wọ́n gẹ́gẹ́ bí ohun èlò òṣèlú láàrin àwọn ènìyàn léyìí tí ó lè fa ìpínyà láàrin agbègbè wọn. Àwọn ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ṣe àpèjúwe Ohinoyi ti Ebiraland, Alhaji Ahmed ti Jani Anaje gẹ́gẹ́ bí ọba tó fi ìwà àgbà hàn tí kò sì pọ̀n sẹ́yìn ẹnìkan nínú ètò rẹ̀, ó fira rẹ̀ ṣe olórí ìlú tó sì jẹ́ bàbá fún gbogbo wọn pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti há sí abẹ́ ilé alájà mẹ́ta tó wó ní agbègbè Alákìjà nílùú Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka Area E-Command ti ṣàlàyé o wípé bí wọ́n ṣe dé ibi agbègbè ọ̀hún ni wọ́n ń ṣiṣẹ́ takuntakun pẹ̀lú àwọn olùgbé agbègbè náà láti dóòlà àwọn tó há sí abẹ́ ilé tó dàwó ọ̀hún. Ìròyìn ní ṣókí fún ti àkókò yìí kò ní ju báyìí lọ. Ẹ wá nǹkan fìdílé kàjọ gbádùn ètò wa, ètò yín àdélébáre ti ọjọ́ Àlàmísì pẹ̀lú Pásítọ̀ Sanko Alhaji. Ẹ kú ojú lọ́nà.
1: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn.

ilé ìgbìmọ̀ aṣòfin wọn ti búra fún àwọn sẹ́nítọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn. Pàápàá jùlọ ìyẹn ní àwọn ìpínlẹ̀ tó ti pè fún kí wọ́n ṣe àtúnyẹ̀ àwọn sẹ́nítọ̀ wọn. Yálà àwọn sẹ́nítọ̀ tí wọ́n pàdánù ẹ̀mí wọn tàbí àwọn tí ìṣẹ̀lẹ̀ kan àbí méjì tó ṣẹlẹ̀ fún. Tí ìṣẹ̀lẹ̀ lọ́nà kan tàbí omi tó ṣẹlẹ̀ sí.

president wa Akpabio lo ba so fun won yi pe o se pataki ki won fi ara won ati okan won kan fi sin ipinle ati orilede Nigeria lapapo ise asofin lorilede o pe fun ifaraji pupo pupo Akpabio lo so be fun won Wọ́n ti bẹ̀rẹ̀ sí nanko boku ọ̀rọ̀. Pàápàá jùlọ àwọn ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn wọ́n nanko boku ọ̀rọ̀ wọ́n sì ń nàka lébù sí. Wípé kó sọ ara rẹ̀ kó sì mọ tí ọmọ fẹnu ara rẹ̀ sọ jáde o. Ta ló ń tọ̀hún? Osoko mọ́lẹ̀ Ayọ̀ Fáyọ̀ṣe. Àwọn àpapọ̀ ọmọ Ìbàdàn wọ́n sọ̀rọ̀ yìí níbi tí ọ̀rọ̀ kan ti lu fótóró jáde tí Fáyọ̀ṣe tó ti ń fẹnu sáátà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ọba Rashid Adéwọ̀lú. Wọ́n ní ọ́sọ́ra rẹ̀ o. Ẹ jẹ́ kí n polówó ọjà nígbà tí n bá dé àátẹ̀ wájú lórí àwọn akókó tó kù. Ìkànnì Diamond FM ní o 88.7. Ẹ má gbé kúrò ń bẹ̀ o, àdélébárí sì ń tẹ̀ wájú. Ẹ ṣeun o, tẹ̀ ń gbọ́ wa.

0: náà ti nà ká àléébù sí hàn. Bọ́yá kí n sọ yìí pé ó ti ń rúgbó bọ̀. Ẹni ọjẹ́ alága tàbí ààrẹ gbogbogbò fún àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn pàápàá jùlọ ìgbésẹ̀ tí àwọn ilé-ìwé kan tí wọ́n ń gbé ní ọ̀nà láti máa dọ́gbọ́n ṣe àfikún owó ilé-ìwé nípasẹ̀ owó tí ìjọba ń fún àwọn ọmọ ilé-ìwé fún ìrànlọ́wọ́ àti tẹ̀síwájú ìwé wọn. Ọ̀nà ká àléébù sí hàn. Bẹ́ẹ̀ bá gbàgbé láàrin àwọn nǹkan tí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìgbésẹ̀ akin tó gbé, òun ni wípé ó ní níwọ̀n àgbààgbà tí ìkúnpá owó orí epo ti jẹ́ yíyọ, àwọn ó ṣèrànlọ́wọ́ fún gbogbo àwọn tó jẹ́ ọmọ iléèwé pàápàá jùlọ ọmọ mẹ̀kúnù tí ọ̀rọ̀ wọ́ rí láti ṣètò àti máa san owó iléèwé wọn títí tí wọ́n fi jáde. Lẹ́yìn tó sì jẹ́ pé lọ́jọ́ iwájú Bọ́lọ́run bá ti pèsè iṣẹ́ fún irúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀, owó wọn máa jẹ́ yíyọ. Àṣírí kan wá tú níbi tí ẹni tó jẹ́ ààrẹ gbogbogbò fún àwọn ọmọ iléèwé lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ìyẹn ní iléèwé kan tá a pè ní Adégbénró College of ICT, ìyẹn ní ìpínlẹ̀ Ògùn, níbi tí wọ́n ti ṣe àfikún owó iléèwé. Fún àpẹẹrẹ, wọ́n ní àwọn ọmọ 100 level àwọn ń gba 230,000. Iléèwé wọn á sọ owó àwọn ọmọ 100 level di 330,000. Àwọn tó ń san 400,000, àwọn tó ń san 350,000, wọ́n tún ṣàfikún owó wọn. Àṣírí ìtú, bẹ́ẹ̀ ni ẹni ọwá jẹ́ ààrẹ gbogbogbò, ìyẹn fún àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ké sí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé kó ṣèwádìí o, kán bẹ̀rẹ̀ sí lọ wọ́ọ̀dì gbogbo àwọn iléèwé gbogbo tí àwọn ọmọ iléèwé ti ń jàǹfààní irúfẹ́ owó bẹ́ẹ̀. Pípẹ́ kọ́ mọ̀ jẹ́ pé owó gegege tí owó iléèwé tó gbé lérí nírú àkókò ẹ̀ kọ́ mọ̀ jẹ́ pé látàrí rẹ̀ ni àwọn iléèwé táwọn ìgbìmọ̀ iléèwé ọ̀pọ̀lọpọ̀ iléèwé fi ń ṣàfọ́nrá. Lè jẹ́ kí n sọ pé ooru gbóòbọ̀, bẹ́ẹ̀ náà bá lọ́mọ tó jẹ́ pé ó ń jàǹfààní owó ìjọba, àájọ mójútó, á sì jọ pẹ̀kẹ́ lò. Èyí tó jẹ́ ìparí rẹ̀, mo mọ̀ pé káàkiri ni afẹ́fẹ́ ti ń gbé ọ̀rọ̀ yìí kiri. Wọ́n ti ń pẹ̀kẹ́ lù níléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ gbogbo. Ó sì jí ọ̀kan pàtàkì láàrin àwọn nǹkan tá náà pẹ̀kẹ́ lù níléeṣẹ́ wa, ṣùgbọ́n ọ̀nà bòmí lèmi ó gbé yà. Bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀nà núgà. Ẹni tá a lè pè ní amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ìyẹn lẹ́ka ìgbóhùn sórí afẹ́fẹ́ àti ọ̀rọ̀ tó ń jáde láti iléeṣẹ́ ààrẹ. Ló bá ní pé nínú ìwòyí òun àti ń tó ń fojú ara òun rí, òun rí i pé kò sí ìyàn lórílẹ̀-èdè Nàìjíríà bí tí wulẹ̀ ọmọ ó lẹ́bi ọ̀pá ẹnìkankan láàrin ọmọ Nàìjíríà, kò sí ìyàn bí tí wulẹ̀ kó mọ. Ó sọ iye ìṣẹ́jú tó fi wa ọkọ̀ láti ìpínlẹ̀ Ògùn lọ sí ilé rẹ̀ tó wà nílùú Èkó. Ó sọ bí ojú ọ̀nà ṣe yọkùlòlò tí òpópónà yẹn sì dá púpọ̀ púpọ̀ láì sí wàhálà. Lẹ́yìn tó ṣàpẹẹrẹ wípé àlàáfíà ń jọba lórílẹ̀-èdè Nàìjíríà, ọ̀nà núgà ló sọ bẹ́ẹ̀ o. Bákan náà tún wá tẹ̀síwájú, ó ní ìjọba àpapọ̀ wọ́n tó gbóríyìn fún pàápàá jùlọ nípa owó ìrànwọ́ tí wọ́n fi ń ran àwọn ọmọ iléèwé lọ́wọ́ láti tẹ̀síwájú ètò ẹ̀kọ́ wọn tí ṣe text fund. Làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí gbójú agan sí ọ̀nà núgà nípasẹ̀ ọ̀rọ̀ yìí o. Lónìí kíni tá a wá fẹ́ pẹ̀kẹ́ lù wo làwa fẹ́ yà sí. bi irufe ni to ba le je amugbalegbe are nipa igbohun safefe ati tun jade lati le ise are to ba le so irufe oro bayi wi pe ko si eyan lorilede bi ti wule omo pe ebi opa awon eyan ko si wahala kankan bi ti wule ko mo ti irufe ni be ba fi le so ru oro bayi jade papa julo ni gbogbo bi ko nka luku elomi gan 001 ni elomi boya 101 ti irufe oro be ba fi le jade lenu eni to sunma re intajo foju agba wo lojo to ni ni wi pe bi eyan ba wa ni ipo are ti eyan ba wa ni ipo gomina abi eyan kan ti e wa je bi senator abasofin inja le pe awon oloselu nla to wa loke yi se oju won to le lati man to sele laye kabi e gbon tun mo wi o sa le so pe oju awon ta yan ta adibo yan yala gege bi are gege bi gomina se oju won to le lati mo iya tin je awon eyan yala lagbo ile ati ni elekanje kabi bi won ba fe mo pe iya nje onikaluku lelekanje ka ladugbo sadugbo si ilu si ilu igbese wo le lero pe awon are awon gomina wa gbogbo ti won le gbe lorilede Nigeria enta fe pe kelu ni e nje are ati awon gomina gbogbo nje won ti e mo bi wi pe iya nje awon araalu bi ti wule ko mo pelu awon nkan ta n gbo lenu awon to je amugbalegbe won yi se o le rorun fun awon to wa loke lati mo pe iya nje araalu bi won ba fe mo igbese wo le lero pe irufe awon gomina awon are le gbe e gba won moran 09136 556952 Ele keji ta jope kelu Oju wo leyin fi wo oro ti are awon akeko lorilede Nigeria oro to so wi pe awon ilewe giga kan tin gba ona ero fi opolo fi ogbon ko owo je nipa fifi kun owo ilewe papa julo owo ti joba san fun awon omo mekunu bi joba wa fe wa ti e wa pinwo orufe ru wa yi ogbon wo na le da o
1: 09136 556 952
0: Hello, em akuro le. Ada tun din na toro. Eshun kle kuro ko yin sir. Odun ayo Ada tun
1: Ẹ̀sùn olùsẹ́rí ẹni tó sọ̀rọ̀ ẹ̀ báyọ̀ ọ̀nà nuga ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ ìfẹ́ nú ara títí ẹ̀ láti lè píìsì ọ̀gá rẹ̀ ní ìyẹn Tinubu. Tinubu gangan sọ Sẹ́bíràtà tí Tinubu máa ń sọ pé ìgbésẹ̀ gígbé ọ̀pọ̀lọpọ̀ ìgbéra tó ń gbé tó ń mọ̀ kó ní àwọn ọmọ Nàìjíríà lára wọn kí wọ́n mọ fara dà á. Ààrẹ gangan mọ̀ ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àìmọ̀ kan ní sọ̀dí torí pé kó tó fi lè kínú rẹ̀ kínú ọ̀gá rẹ̀ kó tó fi lè dùn lóní tí ń sọ yìí tó àìmọ̀ kan mọ̀ kan ní kété báwọn yẹn náà mọ̀ nípa àwọn náà mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ bọ̀tà àwọn tó jẹ́ bí sweater advice àwọn yẹn àwọn ló máa fi ìfẹ́ inú sọ̀rọ̀ kán fi lè kán fi lè kọ́ àwọn fi lè láìpẹ́ wọn pé ó tọ̀rọ̀ ní ìlú sọ ẹ pé ètò.
0: Ẹ ṣe àdúpẹ́ sá 09136556952 bí ó bá wá jẹ́ pé àwọn tá a pè ní special advisor bá wá ń sọrú ọ̀rọ̀ báyìí fún ọ̀gá wọn ọ̀nà ò lẹ́yìn lérò pé àwọn ọ̀gá lè gbà mọ̀ wípé ìyá ń jẹ àwọn aráàlú ẹjẹ́ àgbà àwọn ọ̀gá nímọ̀ràn àbí wọ́n mọ̀ yẹn special advisor mọ́ ni bá wá yẹ pé ní òní ẹwọ́n orí náà rí lẹ̀ hello àlàáfíà fún isa o ojú òpó òun ò ṣe dáadáa bàbá láti lájọ rìn o ojú òpó òun ò ṣe dáadáa bẹ́ẹ̀ bá lè tún mi pé ojú òpó òun ò ṣe dáadáa sá 09136556952 bi awon eni a le pe ni amugbalegbe awon gomina atare ma ba le nfenu dudun so ru oro bayi hello
1: e
0: ko le
1: yes sir wale lato pagara
0: e seun sir
1: e pe kuku so ne kan na le ti so ru e gbon to so yen ko da tan ba ya ya mran temi le gba ni pe o ti e gba owo moto lati eko o gba ibadan oyo ilorin o mo ara egbe lo si abuja pada o mo bi nkan se ri ni nigeria ni ti pe ohun ri pe ona yo kuro lo o ba gba ona won ye wo o mo gba ori o kuro ku o na mo te de so se ta ko ni pe ife ti ara won lati pa ma pa oga oga won gege bi enikan se so ohun lo nsele won ife so uto e di pe nigba ni buhari eni to sun mo kan na o lo si church oro ti pastor so tori e o lo lo si church mo labuja tẹ́lí ìkàlàwọn èèyàn ìkà ni wọ́n mọ̀ ẹgbẹ́ wọ́n ti wà lábújá yẹn ní ètò tí a lè fi ọ̀nà àbújá wí ọ̀nà kàbà a lè fi wí ọ̀nà gbogbo tó bàjẹ́ ní ẹ̀rú ìgboro ní àwọn stéètì kọ̀ọ̀kan wọ́n ok now ẹ má fi bí àbújá yẹn àti ẹ̀tún súnmọ́ wọn ivi àwọn tó jẹ́ bí wọn tó ń sọ́pà gan wọn lè súnmọ́ wọn mọ́ so kò jẹ́ ká mọ bóyá ìyá jẹ má ti ẹ̀ mọ̀ wọn ọ̀dájú ni wọn wọn mọ nǹkan tó yẹ kán ṣe nípa ti education yẹn sà lójú tèmi ìgbà tẹ̀tẹ̀ tí náà wọn á máa fún wọn lówó ẹ yá wọn lówó yẹn kò sígbà pé mi gbà yẹn èrò gbà ìyẹn ní tèmi torí èrò mi ni pé owó yẹn ti pọ̀ ńgbà tán yọ sọ́síbì ká kúkú ṣe kí skul ẹgbẹ́ oní tán san kán tó débẹ̀ ká kúkú ṣe kó jẹ́ general something irú ètò ẹsẹ̀ fẹ́ fowó fún ẹ ní ìsìn skul tó bá fẹ́ tó fowó fún ju ìjọba yìí á lè ṣe wọn àjẹ́ kíkẹ́ ìjọba yọ because kì í ṣe gbogbo èèyàn ló lè rí ó sì gbó yìí nira ìtò wà á pa gbogbo èèyàn ẹ kúkú ṣe iye tán san ó ní iye tán san fún tẹ̀jẹ́ díẹ̀ díẹ̀ náà fi kún tíjọba fi kún kó rọ àwọn èèyàn lọ́rùn lójú tèmi ni o ẹ dàbọ̀.
0: Ẹ ṣe àdúpẹ́ sá 0913656952 ǹtí à ń sọ ni wípé bó bá jẹ́ pé àwọn ààrẹ àtàwọn gómìnà mọ̀ pé àwọn abẹ́ṣinkáwọ́ àwọn ń parọ́ fún ọ̀nà wo gan ni irúfẹ́ àwọn bẹ́ẹ̀ lè gbà mọ tí ń ṣe aráàlú láìṣe pa àtẹ́tí sí àwọn abẹ́ṣinkáwọ́. Hello.
1: Hello sir.
0: Ẹ mọ̀ kúrọ̀ lẹ̀.
1: Arúgbó láti ibùdó tàbí mi.
0: Ẹ ṣeun sá.
1: Ẹni kan tí ọ̀nà ló gbà sọ ìfẹ́ ẹni gẹ́gẹ́ bí àwọn aṣáájú tó ń sọ ìfẹ́ ẹni ló ṣe. Wọ́n sì mọ àṣà tó ń ṣẹlẹ̀ kí pé bàtà àwọn yìí ò dáa. Àmọ́ àwọn ọ̀nà ọlọ́ọ̀nù ẹni tí àbá lè mú àtàwọn ẹ̀rọ lọ́wọ́. Bọ́ọ̀rọ̀ wọn ti rí nù.
0: Ẹ ṣe àdúpẹ́ sá. Súmọ́ nǹkan tí mo fẹ́ kápẹ́ kẹ́lu àwa tí à ń dá ṣètò àti ìlọ́ọ̀bẹ̀ ṣan. Bọ́ bá jẹ́ pé ìfẹ́ inú ọ̀nà núgà ni. Bọ́ bá jẹ́ pé láti múnú ọ̀gá rẹ̀ dùn ni. Aláwọn tó jẹ́ ọ̀gá gangan ọ̀nà wo gan ìgbésẹ̀ wo náà lè gbé tí wọ́n ó fi rí náà rí tí ń ṣe aráàlú láìfetí sí àwọn abẹ́ṣinkáwọ́ wọn. Ìtànpẹ̀ kẹ́lu ni. Ẹ jẹ́ ń polówó ọjà nígbà tí bá dé àtẹ̀wájú ẹ̀ṣẹ̀ wo tẹ́ ń gbé ìkànnì Diamond FM.
2: Dúró náà kó o tó ra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé

vitamin drops and syrup. Adidi ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn vitamin tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fún ìtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Arákùnrin kan ni wọ́n wọ kẹ̀kẹ́ láti agbègbè Kwara Poly lọ sí fire service ní agbègbè Fate nílùú Ìlọrin. Wọ́n gbàgbé àpò àpamọ́wọ́ kan yellow box tí wọ́n kó àwọn nǹkan tí àwọn wọ́nlẹ̀ máa ń lò ìyẹn surveying tool nínú kẹ̀kẹ́ marúwa ni wọ́n gbàgbé ẹ̀ sí ní nǹkan bí aago mọ́kànlá àárọ̀ kọjá láàárọ̀ àná. Bí ẹ bá bá wa rí ẹ dákun ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08132161658 08132161658. Ẹ ṣe púpọ̀, Ọlọ́run ò ní ṣe ẹrù ẹnìkọ̀ọ̀kan wa lófò.

0: Eka bo kwada lateka kulu oja wa. Enti ani adasi gaga. Gege bi oro ta won yen ti so saju wipe ife enu opolopo awon abesin kawo ati lati munu oga awon dona se nso ru oro yi ati gbo awa na o si jiyan re sugbon bi oga ba fe mo pe nkan se araalu yato si ife enu awon abesin kawo ani ka gba are atawon gomina gbogbo papa julo awon to dipo oselu nla mu laarin awujo ka gba awon moran ona wo le lero pe won le mo fi mo bi bata se nta eniko kan lese lai fi tawon abese ka wo se nta ni ka da si ni hello
1: hello baba mi
0: e kro le sir
1: oku eto opolo yun ni joba o
0: ami sir
1: oro te ni ada si yi yoruba bo won ni amukun o re ru e lo wo o wa lokele nwo ewo sale won ti ba gbogbo eje ni ko se cancelo mo is cancelo ni o je ki chairman man ti insaralu chairman ni o je ki gomina ko man ti daralu lamu gomina ni o gbe seria ni o gbe seti are amon ni sin on ka dukun se nto wu ni amon gba ta ba dibo fun won mo gan se nto opolopo loju olorun jo ye wa o e ko eto
0: e se adupe sa 0913655695 ona wo le yin lero pe gomina are le gba mo nti ba n sara lu ona nu ga ti so o le bi o si hello
2: hello
0: e mo kuro le
2: hello
0: e zoru ko yin o lati
2: osere
0: osere e se lati osere yes
2: question ten billion e ti so gara re ready en te yo ba mo te ni ba so pe ohun o mo le yo wa ona fun ṣugbọn awọn gangan mọ ẹgbọn kan tẹni ẹni tó pè lẹkan sọ tinubu gan sọ wípé òun mọ pé nǹkan tó ń sọ ni àwọn èèyàn lára bẹẹ ṣùgbọn ẹ mọ fara dá tó túmọ sí pé ó mọ ṣe láwọn amúgbálẹgbẹẹ o bí nǹkan táwọn èèyàn ti sọ àwọn kẹrin sọ fẹnu wọn out of their own loyalty sí ààrẹ ni ó lè bá mọ nífẹẹ wọn so òun gan mọ pé lọnà ń pa fóun ṣe ń gẹtẹ so wọn mọ ọnà tí wọn fi mọ àwọn náà ń gbọ kíní ìyàtọ sí nǹkan táwọn amúgbálẹgbẹẹ ń sọ fún wọn wọn ń gbọ nǹkan táwọn èèyàn sọ wọn dẹ ń lísìn wọn ń ka àwọn nǹkan àbájáde àwọn tó ń ṣẹlẹ so wọn mọ so kì í ṣe pé bóyá wọn tó yẹ pé wọn sọ pé níta àwọn ò mọ àbí tinubu kankan ló sọ pé àyíwọ ni o ìyà òjì àwọn èèyàn àwa wọ ọnà fún.
0: Ẹ ṣe àdúpẹ́ sá 0913655695 ọ̀nà wo lẹ́yìn lérò pé wọ́n tún lè gbé àwọn ní wọ́n ń ka àbájáde wọ́n sì ń fún wọn lábọ̀ láàrin àwọn àbọ̀tán fún wọn náà lọ́nà nígbà tí jẹ́ agbọ́kàn yìí o ọ̀nà wo láàrẹ àti gómìnà lè gbà mọ́ ẹ lọ́wọ́.
3: Ẹ kúrò
0: lẹ́ sà.
3: Àmì
0: sà orúkọ yín o.
3: Òfin ni ọkọ̀ jà láti Àṣàdàmù.
0: Kílẹ̀ pé sà.
3: Òfin ni ọkọ̀ jà láti Àṣàdàmù.
0: Ẹ ṣeun sà, mo rí pé nickname ni ẹ gángan.
3: Jọlákin.
0: Ẹ ṣeun.
3: Ọ̀nà tíjọba lè fi mọ́ wà.
0: Ẹ ṣe ẹja awo ẹja awo.
3: Ṣé ni wọ́n bá ń kàmpé gbogbo àwọn pàlàpàlà wọ́n dé gbogbo bẹ̀? Ìkejì, kò sí orí rédíò bá ṣe ń ṣètò yìí tá a bá ti sọ nǹkan kan tó lòdì ni wọ́n mọ̀ náà. Èmi bẹ́mi ṣe ń rò lórí bàbá Bọ́lá Tinubu tàbí ọ̀nà Nuga yẹn kó pa sọ̀rẹ̀ dà kó wá kó sọ̀kalẹ̀ wá sírú ìlọrin yìí tàbí sírú Ọ̀yọ́ tàbí sírú Òṣogbo kọjá lọ́wọ́ alẹ́ kọ́kẹ́wọ́sọ kórìn láàrin àdúgbò gan kọ́ mọ gbóhun táwọn èèyàn ó sọ ṣùgbọ́n òun ò ní lè ṣe gbogbo àwọn tá a dìbò fún àti sẹ́nítọ̀ ni àti nígbà tí wọ́n bá fẹ́ dìbò wọ́n mọ wojú ẹnì kọ̀ọ̀kan káàkiri tí wọ́n bá ti wọlé tán wọn ò ní padà wá sí inú ìlú yẹn mọ́ ó dìgbà tí ipò bá kúrò lọ́wọ́ wọn kún ó tó mọ̀ pé ẹlòmíín mọ̀ pé dákúso bí mi mọ̀ pé bó ṣe rí nìyẹn kò sí wọ́n mọ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ká bá a ṣe ń sọ̀rọ̀ yìí nìṣẹ́ ẹlòmíín tójú rẹ̀ fọ́ ẹlòmíín tó jẹ́ arọ tó ń tọrọ fún lórí rédíò tí wọn ò gbọ́ ni tó ń pé iye mílíọ̀nù báyìí wọ́n fẹ́ fi tọ́jú rẹ̀ tí wọn ò gbọ́ ni wọ́n gbọ́ náà even though èyí tí ọ̀nà Nuga ṣe yìí ẹnìkan ti ṣe bẹ́ẹ̀ láyé bàbá wa Àṣàgà yìí Ìmọ̀rùdíkò tó sọ pé èèyàn mélòó ló ti lọ sá oúnjẹ jẹ ní dustbin kò pé ọdún kan tó yọ ọwọ́ pálábá rẹ̀ fi ṣégi.
0: 0913655695 ọ̀nà wo ni ààrẹ lè gbà mọ́ binto to ba tanta yen lese yato se ti won ka ti ti won gbo bo lawon gomina se mo tori pe abesin ka wale bi opa wa oju ona si yokululu o si mo yi pe to awon to ja besin ka wa na ran ma fa won are ni nta pe ni report abi ona wo wa ni olori gangan fi le mo pe nkan sara le lai se pe won gbo won ni nta ni ka jo da si ni 09136556952 ona wo lo lori flame pe nkan sara le lai se pe won fun ni report hello e je eruko yin o e seun lati bodo alaafia e se
4: e ku eto
0: adupe sir
4: oro te ni ka da ki dosan yi ogede wo ko boye tan lo wa bi bi e ko iba don campaign ti won wa ipo ko ta won ibi ti won o de won mo tin lo igba ba de le go ile ijoba to ko wo be kan ni ijade ipa ebi ti mo npe yi te ba n lo ni ona gan mo te ya ti npa ti nbe nbe ọ̀nà tó gba rédíò kwara àtijọ́ ní ìlú ẹ̀fọ́ jáde sí ojú ńládé nígbà gómìnà wa lọ́dún kejì tí ń wá gómìnà ó jẹ́ àrùn èjì tó kà bẹ́ẹ̀ lọ́nà màrán tí ọ̀nà jímọ tó jẹ́ bọ́dọ̀ wa ló gbà lọ́nà yẹn ò ṣe é rìn rárá à ń dáwó gírèdì ẹ̀ ni ẹ̀bẹ̀ ti tiẹ̀ ń bá gírèdì ẹ̀ díẹ̀díẹ̀ ó sì sọ fún wa lọ́jọ́ pé bọ́lá ọba tó bá wọlé gómìnà òun ṣe ọdún keje rè é wá gbabẹ̀ wò ẹ wá gbabẹ̀ tí mo wí ìwò tó bá ń gbabẹ̀ ni kò nídìí tó fi owó àní gárèjì ọ̀fà so ṣé ìgbà tá a dìbò yàn wọn tán wọn ní kọ́ mọ̀ wá àárín wa mọ́ ni àwọn náà lè rọra jáde kọ́ lọ́jà kọ́kọ́ yẹ tọ́ka nǹkan wọ́n mọ tó yẹ kọ́ ṣe bọ̀ tún wọn ní ṣe torí wọ́n wá láti wá sí àjẹwájú ọlọ́run ó sì gbà wá lọ́wọ́ wọn ẹ kú èkó.
0: 09136556952 bóòlù ọ̀gá lé ṣe lè mọ̀ pé bí ń pa àwọn ọmọ rẹ̀ láìsí pé wọ́n fún un ní rìpọ́ọ̀tù wọ́n wá ṣàlàyé fún nítòótọ́ ni àwọn olórí máa ń yan abẹ́sìn káwọ́ láti lè mú kí iṣẹ́ ó fúyẹ́. Hello.
5: Hello, sir, ẹ̀kú ètò.
0: Amadupe orúkọ yín o.
5: Mọ́mí Yusuf ni láti airport. Ṣé ẹ rí dájú ọlọ́run
0: ẹ ti mọ́mí Yusuf kí lorúkọ yín gangan mọ́mí Yusuf ọ̀pọ̀ ní airport mo ṣe ń wòye.
5: Ṣẹ̀rí pàṣẹ ni láti airport.
0: Ẹ ṣe.
5: Ṣé pé ọlọ́run ní jẹ́ kí ìyá mọ́ wa lára ni? Níbi tí ọjọ́ tún kù sí ní ti ta bá láwọn nǹkan tájọ́ olóṣèlú ní ti ta máa fọ́n 1000 wà láyé àkùnrin bẹ́ẹ̀ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Tó àwọn náà wọ́n rí kinní ìwọ̀n ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ó sì ní gómìnà kan tí mo fọ́ kọ bù láti tẹ́ pé létí ọ̀rọ̀ àbá yóò jáde. Ọlọ́kadà ó gbé ìjọpọ̀ nímọ̀ pò lòún gbé. Tó dẹ̀ mọ bó ṣe ń lọ láàrin ìlú tó ń káàkiri. Ẹ wo ọlọ́run ṣàánú wa ní dààmú. Ẹ kú ètò.
0: Ẹ ṣe àdúpẹ́ sà. Ẹ ṣe mọ̀. 09136556952 àwọn èèyàn tí mo mọ̀ ràn wá. Wọ́n ní àwọn olórí wa lè paṣọ́dà lálẹ́ kí wọ́n lọ àárín ọjà kán rìn láti ibìkan síbìkan. Àwọn tí ẹ̀ sọ pé àwọn àti ẹ̀gúrò gómìnà kan tó yẹ pé yọ gbọ́kadà yóò rìn ara àwọn nǹkan tí a rò pé ó lè jẹ́ mọ̀ràn fún ọ̀nà láì ṣe pé wọ́n ń gbọ́ wọn ni. Kí lẹ́yìn lérò pé àwọn aṣáájú wa nínú ẹgbẹ́ àbá aṣáájú wa láàrin ìlú lè gbà mọ̀ pé yà ń jẹ wá yàtọ̀ sí tán gbọ́ látẹnu àwọn abẹ́ṣin káwọ́ wọn. Ẹ fún ọ mọ̀ràn 09136556952. Hello.
6: A fẹ́ dá sí programme.
0: Ẹ ti ń dá sí náà nìyẹn orúkọ yín.
6: Adébọ̀ ló ń sọ̀rọ̀ láti Afon garage.
0: Ẹ ṣeun.
6: Ọ̀nà tí èmi tí wọ́n lè gbà ṣe ń gbọ́ mi.
0: Àgbọ́yé.
6: Wọ́n bá lè wá sí maybe twice in a month lórí television or radio.
0: Ipe kan máa wá sí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ bóyá ẹ̀ẹ̀kan lóṣù àbẹ́ ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́ta. Yeye ìmọ̀ràn gidi sí ni o. Ó sì dúkà mi lára ṣá. Àwọn nípẹ́ tí wọ́n bá lè máa wá sí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àbí mú máwòrán láàrin oṣù mẹ́ta. Wọ́n ó tún mọ ìtì ń ṣàwọn aráàlú. Ìmọ̀ràn nìyẹn. Bẹ́ẹ̀ ni ìmọ̀ràn ni 09136556952. Hello.
7: Hello,
0: ẹ kú ètò. Ẹ ṣe orúkọ yín o.
7: Abdulrasaq Adelodun Amolegbe bàbá mi jìlá jì dáadáa.
0: Ẹ̀yin náà lè kíra yín orúkọ yín lọ́pọ̀ tó báyìí.
7: Bẹ́ẹ̀ ni ìjẹ́ náà ọlọ́run ló ṣe bẹ́ẹ̀.
0: Ọ̀dà Amolegbe.
7: Dámàdì òní jóná.
0: Àmísà.
7: Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Sẹ́rí ilé ń fẹ́ sọ, sẹ́rá abẹ́sẹ̀ ká wọ àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn olóṣèlú káàkiri. Kò sí èyí tí máa ń sòro.
0: Àlá ti gbọ́. Kí ni ìmọ̀ràn tí?
7: Ẹ wá rí ìmọ̀ràn tí mo fẹ́ gba àwọn gómìnà wa àbáwọn aláṣẹ wa kí wọ́n náà dákun. kan nu ogbo ko jade lale abi losan ki won wo gogo korokondu bi lati di gogun won ibi ti won wa lale ibi ti won wa losan ibi ti won ma no le kan nu ogbo ko wa la won ni kan ki won boko be ki won wa wu ya tin je wa ya je wa o ebi po ba yi o ari nkan je nkan ta yin ori je ohun ni mu ti po polo se ba gbe penge re kan wa eni ti o je won aro to wa to san se ko ni gba lowo re yo gba ati ko ko dan ko ya ya ya yi ko o
0: e se adugbesa ona nuga so pe ko se bi laarin lori ti ule ko mo ya ojo mo Nigeria bi iya ba wa nje omo Nigeria bo lo lori ile se le mona wo lo le gbe gba nitori pe oke lo lori wa oju ri o to sale bo ba fe koju ohun o to sale e ja jo gba awon olori on ni moran ona won le gbe gba yato si an gbo won ni an ka we iroyin an wo lori television tan le ba mo ntun se ara ilu gan hello 091 3655 hello ekrole yes
8: ekrole
0: yes aruko yin o
8: aruko mi ni adeoye lati girali mi
0: e seun
8: so eh on to lori o se po o tun ti adenuga so ko si ro me to ba di jo saturday ta pe po e lo ti o di mekunu e o gbon ti ma wi to mekunu ni o ba olowo gbogbo ana nko ja yara wa den gege bi enikan se so ni eko ni mu wa ti gomina kan to rara re o ti gun okada logun o si lo sibi kan o wa so po lokada yen pe ti mani ma ko ja agumesan eh wa no ko ma pe governor no nbe o gbo ana o ti ma governor ta nso wa ni o da o gbe debi tun lo ani ani ma ko ja agumesan ti lo ti so ko e wa ni o da kun tori olohun eh ko ma o awa debe o wa fun ni 5000 naira oni pe a ma le ilu a governor ta wa nu ilu governor ti mo so yi yo tun gun bank power bank yo lo bi site ah ni ma àwọn tó mọ ní ó kàn sọ pé òkè báyìí gọ́ọ̀nà ó ṣe ṣùgbọ́n gbogbo àwọn abẹ́tíkáwọ̀ gọ́ọ̀nà yìí ló ń pa jẹ́nà wa gan fúnra ara wa à ń kọjá ìyá ara wa ẹ lọ ó bá di ọ̀túnla ni àbí ìdẹ́ni ibi pàtí ẹ lọ pàtí ìmọ̀ ìkúnnù lásán ẹni tí ń gba 10,000 lóṣù ẹ wo bọ́ ti ṣe pàtí so ṣé ẹsẹ̀ kan bá lọ́bẹ̀ àbí gọ́ọ̀nà bá lọ́bẹ̀ kí n fẹ́ sọ wọ́n ní ebi òpá wa náà ni ebi òpá wa náà.
0: Ẹ ṣe àdúgbẹ́sà. Ọ̀rọ̀ bàbá ẹ̀ fọ́ọ́ nìsí mi, ọ̀pá mi lẹ́rìí pọ́ gbúdà. Kọ́ mọ̀ jẹ́ pé òde ni abẹ́ṣikáwọ̀ ààrẹ máa ń sábà lọ. Ẹbí wọ́n ti náwó tọ́pọ̀ lójú pé ayé bí ọ̀pá wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ojú wo lẹ́yìn tó fi wo ọ̀rọ̀ yẹn. Onírúurú ìmọ̀ràn làwọn èèyàn ti ń mú wa. Bí olórí ilé bá fẹ́ mọ̀ bí yà ń jẹ ọmọ abẹ́rẹ́, kí ni ìgbésẹ̀ tó yẹ kó gbé? Ọ̀nùgbọ́n wo ló lè dá? Yàtọ̀ sí pé à ń fi ààyè lẹ̀ fáwọn abẹ́ṣikáwọ̀ kágbà rẹ̀ àtàwọn gómìnà ní mọ́ràn. Hello 091 3655 6952. Hello.
9: Hello Soto.
0: Adúpọ̀ orúkọ yín o.
9: Hello Hello Nìbàdàn àwọn olùdíje o.
0: Àmísà.
9: Orúkọ mi ni Mọ́ láti ìpínlẹ̀ Èkó.
0: Orúkọ yín ni.
9: Ọ̀nà
0: orúkọ. Kílẹ̀ pé orúkọ yín. Orúkọ yín wọ̀.
9: Ẹnjìnà Ahmad Lábẹ́kẹ́lẹ́lì.
0: Ẹ ṣeun.
9: Bẹ́ẹ̀ni ilé ẹbí wa ní Gada ṣe yíra ọkùnrin dààmú yín. Kò sí olórí kan tó kó mọ̀ pé ìkan ṣe ọmọlẹ́yìn òun tó wá fẹ́ gbó lọ́ọ̀lọ́ ọmọ àlórí àyà. Ṣé gbogbo náà àwọn náà wọ́n ń jáde wọ́n náà pọ̀lọpọ̀ lu ọ̀pọ̀lọpọ̀ gọ́ọ̀nà tuntun bẹ́ẹ̀ abẹ́lé kan tí ó wà níbì kan tẹ̀lé pé ó wà mẹ́ tí ó sì já pé òun kan jáde fún ara wọn. Àmọ́ ìmọ̀ràn tí mo rọ adarí sí àwọn ẹgbẹ́ ń tẹ̀lé àwọn adarí wa nígbà ni mọ̀ ìmúta ní bẹ̀rẹ̀ ọlọ́run bá tọ́mọ̀ tó pé àwọn ti yó ọkàn rẹ̀ ṣẹlẹ̀ ní tí ò yó bí kí n ṣe àwọn ẹgbẹ́ yó mi báyìí ṣeré o. Ìmọ̀ràn tí mo wá tún gbà wá sí ẹgbẹ́ ìṣọ́nà kan tó wá sí ẹgbẹ́ jó program àbí tẹlifíṣàn káàkiri bẹ́ẹ̀ lóṣù oṣù tó parí oṣù tá máa mọ̀ àwọn kókà máa dáṣe wá àwọn
0: ìmọ̀ràn táwọn náà fún ọ ní pé kí wọn wá sí iléeṣẹ́ gbóhùnsáfẹ́fẹ́ lẹ́ẹ̀kan lóṣù ẹ jáwó pé ẹyọkan tàbí méjì torí àkókò wa ká máa fi kásẹ̀ lẹ̀ ìkànnì diamond fm 88.7 ni o. Hello ẹ jẹ́ kí n polówó ọjà nígbà tí n bá dé àátẹ̀ wájú ẹ ṣeun tẹ́ ń gbọ́ ìkànnì wa.

ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Arákùnrin kan wọ kẹ̀kẹ́ marúwá láti agbègbè Kwara Poli lọ sí agbègbè ibi tí iléeṣẹ́ fire service wà ní Fati. Ó gbàgbé yellow box kan tí àwọn ohun èlò tí àwọn wọnlẹ̀wọnlẹ̀ máa ń lò, ìyẹn surveying tools, wà nínú ẹ̀ sínú kẹ̀kẹ́ marúwá ọ̀hún ní nǹkan bí aago mọ́kànlá àárọ̀ kọjá lánàá. Bí ẹ bá bá wà rí tàbí ẹ ṣàkíyèsí rẹ̀ nínú marúwá yín, ẹ dákun ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081-30-32-1658 081-30-32-1658. Edumare ò ní ṣe dúkìá wà tí yín lófo. Ẹ ṣeun.

0: 88.7 FM.
1: O fẹ́ràn oúnjẹ, àmọ́ o kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún, àyà títa, àtàìsílẹ̀ oúnjẹ nínú. Tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ, má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀. Gascol Antacid yóò palẹ̀ inú kíkún mọ́ kíákíá, tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán. Àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀, olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àti oníkóró jíjẹ. Gascol, iṣẹ́ rẹ̀ dá, owó rẹ̀ ò gúpá, kò sì ṣòro láti rí. Yan ìtura, yan ìgboyà. Gascol Antacid, ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀. Gascol Antacid, ìtura kíákíá. Pẹ̀lú àlàáfíà, ilé-iṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe.
2: Arẹwà, kí ni àṣírí ẹwà rẹ tí ìwọ àtàwọn ọmọ rẹ fi ń dá yọ̀yọ̀yọ̀ báyìí?
3: Zegwa Ensure Butter ni àṣírí ẹwà mi àti ìdílé mi àti ìlera sí body lotion. Zegwa Ensure Butter dára fún irun àti gbogbo ara. Ó mú ara jọ̀lọ̀, ó mú irun dàgbà dáadáa, á sì tún dùn ún wò. Bẹ́ẹ̀ ló ń ṣàmúkúrò gbogbo àbàwọ́n ara àti àwọ̀. A lè fo èélá àti stretch mark dànù.
2: Báwo ni ti ìlera sí body lotion?
3: Ìlera sí body lotion á jẹ́ kí ara yín mọ́ yò. Á mú dark knuckles àti dark spots kúrò. Natural beauty yín á wá yọ dáadáa.
2: Ilera Care Limited ló ń ṣe ZYN Shea Butter, Ilera Sea Body Lotion Natural Fairness àti Ilera Sea Body Cream amárajọ̀lọ̀ tó dára fún gbogbo ẹbí. Ilé-iṣẹ́ wọn wà lẹ́gbẹ̀ẹ́ Mama Ifeoma Texas ní Taiwo Oke, Ìlọrin Kwara State. Láti kó lọ́pọ̀ yanturu, ẹ pè sórí ẹ̀rọ 0813-547-8295. Lo àwọn ìpara tó ń jáde láti ilé-iṣẹ́ Ilera Care Limited. Kẹ́wà rẹ̀.

àgbẹ̀ lérè. Ẹgbọ́n kí lèrè àgbẹ̀? Àjọ jẹ́ lèrè àgbẹ̀ jọ. Báwo ni mo yín ti jilẹ̀ tó nípa iṣẹ́ àgbẹ̀? Kí ni pàtàkì ètò ọ̀gbìn sí àwùjọ wa? Báwo la ṣe lè ṣàrídájú ọ̀pọ̀ oúnjẹ nílùú láti lè bí jìnà sí wa? Ẹ má dààmú jìnà. A ò ní fún yín lóko ìdí ọ̀pẹ rò. Ẹ jẹ́ ká jọ pàdé lórí ètò àgbẹ̀ lérè. Ní gbogbo ọjọ́bọ̀ Thursdays láago mẹ́fà ìrọ̀lẹ́ ní ìkànnì yín tó tàwọn yọ náà ni Diamond 88.7 FM Ìlọrin àgbẹ̀ lérè. Ọlá Bash Nigeria Limited ló ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ebi kì í wọnú kọ́rọ̀ mi ìwọ́. Oko inú la fi ń gbé títa. Pastor Shanko Alaji atọ́kùn ètò máa gbé wa rìnrìn àjò ètò ọ̀gbìn ṣíṣe. Ẹ má mí sí ẹ̀.

0: bọ́ ti jẹ́ lẹ́gbọ́ láti iléeṣẹ́ Olabash Nigeria Limited. Orílẹ̀-èdè wọn wà ní John and Nesta Shopping Complex. Yẹn ni agbègbè Amọ̀yọ̀ nígbà tí ẹ̀ka iléeṣẹ́ wọn kan wà ní Adojukọ Aviation College. Ṣé wọ́n pé iléeṣẹ́ wọn kan tún wà yẹn ní agbègbè Asada?
1: Bẹ́ẹ̀ni.
0: Àbọ̀ ọmọ yẹn tó wà ní Adojukọ NUT Secretariat.
1: Bẹ́ẹ̀ni.
0: Yẹn ní Asada níbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Yẹn ẹ̀ka iléeṣẹ́ Olabash Nigeria Limited náà nìyẹn. Báyìí bá ní ìbéèrè kan tàbí méjì pàápàá jùlọ fún onírúurú oúnjẹ nǹkan ọ̀sìn tẹ bá fẹ́, ẹ pè wọ́n sórí nọ́mbà 00385816613 lónìí. Ẹ rí pé mo sọ àbọ̀ rántí pé mo sọ wípé a tún fẹ́ yá bàrá sí àwọn nǹkan

0: mẹ̀mí ẹ̀yin náà mọ̀ pé gẹ́gẹ́ bí ètò yìí tó wà gbé lérí bó bá ṣe lọ ni a máa tẹ̀lé a máa fẹ́ kó jẹ́ pé àwọn nǹkan ọ̀gbìn tó bá tó gbìn lásìkò ìgbà tó bá yẹ ká gbìn ó dá lé lórí bí òjò bá ṣe ń rọ̀ ní àwọn agbègbè tí òjò bá ń rọ̀ ẹ̀mọ́ sì mí gbọ́ bá ṣe fẹ́ pẹ̀kẹ́ lu ohun ọ̀gbìn tí a fẹ́ dẹnu lé ìyẹn nírọ̀lẹ́ tòní láwọn apá ibì kan ṣe ṣe kó ti pẹ́ kásìkò rẹ̀ ti lọ fún gbíngbìn o àwọn apá ibì kan sì bẹ́tọ́ pé àwọn ṣẹ̀ṣẹ̀ gbìn ni
1: àkókò tí wọ́n ní
0: ṣùgbọ́n bí ojú ọjọ́ agbègbè wa ti rí ni a fi fẹ́ pẹ̀kẹ́ lu kí sì ni nǹkan ọ̀gbìn tí a fẹ́ pẹ̀kẹ́ lu ọ̀gbìn ìrẹsì ọ̀gbìn ìrẹsì kí ni a lè pè ní ìrẹsì gan ìrẹsì jẹ́ ohun ọ̀gbìn àti oúnjẹ oníwóró ohun ọ̀gbìn àti oúnjẹ oníwóró tó ní ìtẹ́wọ́gbà káàkiri gbogbo àgbáyé lédè olóyìnbó wọ́n pè ní cereal àwọn kan tí bá ti mọ̀ dà wóró bàbá sọ pé ìrẹsì ohun ọ̀gbìn oníwóró tí a lè pè ní oúnjẹ tó ní ìtẹ́wọ́gbà káàkiri gbogbo àgbáyé kò fẹ́ẹ̀ sí orílẹ̀-èdè kan tí wọn àti mọ̀ nípa ìrẹsì kò wá sí bá a bá kó gbogbo ìdílé tó wà káàkiri gbogbo àgbáyé apẹ́rẹ́ ni o tá a bá kó wọn tí a fi wọn sí ìdá mẹ́wàá mo lè sọ fún mi pé ọwọ́ kéré tán ìdá mẹ́sàn-án ni yóò wo inú yàrá àbí wo inú kíṣìnì ìdáná ẹnì kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ ní bá bí ó ti wulẹ̀ ọmọ owóró rẹ̀ sì kan
1: kódà kó ságolo kan
0: wípé kódà ẹja tiẹ̀ kọ́kọ́ mú ìpínlẹ̀ Kwara gan tó súnmọ́ wa ń bí ká pé gbogbo òdílé mọ ṣàpẹrẹ gbogbo òdílé ọjẹ́ bọ́yá bíi ọgọ́rùn-ún 99 àbí 98 làwọn tọ́ yẹ pé ẹ bá rẹ̀ sí bẹ́ẹ̀ ló sì ṣe rí káàkiri gbogbo àgbáyé
1: tí ọba nínú ilé yóò lọ rà níjọ́ kejì.
0: wọ́n bá àbúrò mi kan sọ̀rọ̀ ní canada ní ìjẹta wá sọ fún mi pé bìkan bẹ tó jẹ́ pé tí àwọn bá ti lọ fún prógrámù níbẹ̀ èyí ò lórí ọ̀fẹ́ láti wọlé láti jẹ oúnjẹ tó wù wá fún pé oúnjẹ tó pọ̀ táwọn máa jẹ jù níbẹ̀ náà ní ìrẹsì ẹ̀yin náà tó ń jẹ ìrẹsì canada àwọn tó lọ sí mecca kọ́wọ́ gbọ́dọ̀ páwọn ọ̀jẹ̀ ìrẹsì àwọn tó dé láti hajj
1: oúnjẹ ìbò náà làmọ̀ ìrẹsì sí
0: lẹ́yìn tó túmọ̀ sí pé káàkiri gbogbo àgbáyé ni ìrẹsì ti nítẹ̀wọ́ gbà onírúurú ìrẹsì la sì ní gẹ́gẹ́ bí onímọ̀ tá a gbé wá ní ọdún tó lọ lọ́hùn wọn ni bàbá ní ká ka oríṣiríṣi ẹ̀yà ìrẹsì tá a ní ọfẹ́ tó 100 / 2 different categories of rice oríṣiríṣi ìrẹsì bó ṣe wájú oríṣiríṣi náà ló wọn ní orúkọ wọn bọ́n ṣe rí lójú ló mú wọn kán yàtọ̀ aláwọn míì tí wọ́n gùn aláwọn míì tán sara kú ń bọ́ aláwọn míì tó yẹ pé wọ́n sara kú ń bọ́ wọn tún wá tún lómi lára tínrín tínrín ni wọ́n bí abẹ́rẹ́ àwọn míì sì ga tí wọ́n gùn ṣùgbọ́n tí wọ́n tínrín àwọn míì dàbí ìrẹsì jọ̀hún
1: àbí magi jọ̀hún wọ́n ní magi ajíkiní kan ká má pò lówó
0: fún díẹ̀ yìí ìrẹsì ní onírúurú ẹ wá jẹ́ àwọn onírúurú kí ni wọ́n fi ìrẹsì ṣe o à ń jẹ́ ní tó ń jẹ wọ́n fi ń ṣe ìyẹ̀fun tá a mọ̀ sí fúláwà àwọn míì tiẹ̀ fi ń ṣe oúnjẹ òkèlè lédè haúsá wọn ń pè kan ní túwò ráìsì wọn fi ń ṣe
1: ó ti wà lẹ́yìn náà
0: àwọn míì ń po ìrẹsì gẹ́gẹ́ bí ògì tẹ́ pé wọ́n bá ti pò kẹ́tẹ́pẹ́ báyìí wọn ó sì fi wàrà sí kì í ṣe mílíìkì lọ́ba di múmọ́nà bákan náà ìrẹsì wọn a máa fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tẹnu ń jẹ yálà bí kòkòrò ni o bí àwọn mọ́sà òyìnbó àwọn nǹkan dídíndín òyìnbó wọn fi ìrẹsì ṣe o lẹ́yìn tó túmọ̀ sí pé bàbá ní káyà bátà ní ìrẹsì àkàǹkà tán ni àwọn nǹkan tí wọ́n fi ìrẹsì tán fi ń ṣe tí a ní lè mẹ́nu bàtán ẹ jẹ́ ká wá lọ nípa àwọn àgbẹ̀ gan iresi je ohun ogbin ba ntan se fun awon agbe toru pe laarin awon ere oko to se gbe pamo ti e baje boro iresi wa nbe le to tumo si pe bi agbe ba ti gbale to gbata to ti ri nkan ojo tatan ti ori nkan to fe tanu erun bo ba lo gbe iresi re nibi to se lojo si papa julo awon iresi ti won ati ibo
1: be odowo
0: odowo agaga to ba ti wa je ti won ti bo o tun ni bi won ati se
1: be
0: o tumo si pe ohun ogbin ti ma to agbe do lowo ni igba ku igba ti agbe ba ti won ba ti fe so dowo ni o tun je ohun ogbin ti o kin fi gbogbo ara na awon agbe ni wahala pupo pupo be ni ke se gbege na won wahala won sugbon ke na won ni wahala pupo pupo to bi asero iwon yi ati awon kan mi na ni a so nipa iresi gbigbin iresi o wa pin si ona meji igbagbo awon eyan laye atijo ni pe ile odo nikan
1: en ti o ba ti ni ile odo le gbin iresi
0: ni iresi ti ma wu ti si ti dagba sugbon niro akoko yi iresi ile wu ni ori ile gbere fu idi ni ati afin so mo pe ogbin iresi pe orisi meji an pe kan ni swamp rice asin pe kan ni upland rice swamp ni awon iresi ti en gbin yen si eti odo awon bi ile ba tin rin ibi ile ba tin de to pe ile be tutu bo ke gbe boro
1: to mi bi ale bi a pe ile akwo
0: ehn yo da fun ile akwo awon iresi kan be ta ma gbin be se wa ri awon ile yin te ma fi gbin agbado te ma fi gbin oka baba te le fi gbin isu awon iresi kan na ma dagba nbe awon ile npe ni kini o upland rice eni kan ti en bere lowo mi njo ni pe awon upland rice e bo la won ti mo ri so awon na ma gun bere soro soro soro soro ni bi awon iresi eti odo baba be so ni down to fun ton
1: mo ni down tori pe bi a ba gbe rice to ke kale ati todo bi e ba seni to mo ati le so ata re gun nira
0: sugba isowo wu won ninu oko la nso
1: ben
0: isowo wu ti eyi to je teti odun awon eti ma gun bere winni winni winni winni winni ti won ma se kini o ti won ma fi kini bi akoro tan ma fi kore re niyan
1: ma
0: pe kini siku sugba iresi to je ti eyi tan gbin si ile gbere fun ohun ma n naro bi oka baba ni o yo naro je irisi re yo farajo bi agbado mo ewe oka baba yo wa ni ta pe ni tiri tiri re ni won se lorun tun o kojo oni on sapere re se ti ri yato to wa nbe teti odun winni winni bi resi jeje leyo kokan na won fan lo tun ogun winni winni winni winni winni lo sugbon iresi to je ti ile gbere fu ohun dagba bi oka baba bi ti dagba yo si ni ti ri le ti won wa ge ko to di pe won wa bere si ma kore re mo kan fe ke je ka mo awon ayato to wa nbe ni o mo mo pelu mi ibere ti o mo wa si won lokan ni pe e wa du o tun melo ni re si fi dagba
1: ka to kore re
0: gbogbo re si di dagba won ogboro josu meta abu josu meta ta bolo bo se wa je pe ona ti awon re si n gba dagba bi won se ri ni irisi se yato be na ni ilana ti a fi n gbin kokan se kini o oyato ilana ta fi gbin iresi ipado oyato si ilana ta fi gbin iresi ori ile gbere fu sugbon gbogbo awon iresi na fun iwulu omo niyan ni ikani da ma da fami 8.7 ni o eto yin to agbe lere pelu mi omo yan re yin pastor shanko alaji da yo kilo to mo baba leke awon na wa le agbara pelu eja olowo ja mo nbo

0: iṣẹ́ àgbẹ̀ tiẹ̀ ti kọjá pẹ́ ni ọba lọ́gbà lẹ́kùlé kó gbin pa kí nìkan bàbá bẹ́ẹ̀.
1: ẹni bá ní ọ gara pé ló bá lè ṣe kó gara tán nìṣẹ́ ni o.
0: ara mi àbá lọ́gbà lẹ́kùlé ó lè gbin rẹ sí.
1: kò sí tí ò lè gbìn lọ́wọ́ yìí.
0: àdúpẹ́
1: ó ti rọrùn.
0: ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa ní ìkànnì diamond fm 88.7.
1: ìkànnì tó ta gbogbo wọn yọ.
0: ètò yẹn tó wà àgbẹ̀ lérè sí ń tẹ̀ iwájú. ẹ rí i pé mo sọ fún wa pé ìlànà tí à ń gbà gbin ìrẹsì kọ̀ọ̀kan ó yàtọ̀. lágbára ọlọ́run ọba tó bá ṣeé ṣe ní ọjọ́ mẹ́jọ á gbé ọ̀kan gbòógì láàrin àwọn tí wọ́n mọ̀ nípa ọ̀gbìn ìrẹsì á gbé wọn wá sórí ètò. ṣùgbọ́n ẹ jẹ́ kí èmi ọkàn dọ́gbọ́n rọra kàn sí wa ní ojú kékeré sí àwọn nǹkan tí ó yẹ ká mọ̀. àkọ́kọ́ bẹ̀ ni wípé ilẹ̀ onírúurú àwọn ilẹ̀ tá a lè fi gbin ìrẹsì ó póríṣi o. kí yẹn má retí pé etí odò àpọ̀ tóun ti fẹ́ gbin ìrẹsì tó jẹ́ ilẹ̀ odò tó ti fẹ́ gbin ìrẹsì pé bọ́ bá jẹ́ ilé alámọ̀ ìrẹsì ó ṣe dáadáa ń bẹ̀ o. sọ ẹ mọ̀ pé àwọn etídò kan bẹ̀ tẹ́ pé kìkì dáa mọ̀
1: ni. bẹ́ẹ̀ni
0: ìrẹsì lè má ṣe dáadáa ń bẹ̀ o.
1: yóò nira fún.
0: bẹ́ẹ̀ bá tiẹ̀ wù ó lè má ṣe dáadáa tó.
1: bẹ́ẹ̀ni dáadáa ò ní ṣe dáadáa tó.
0: ó túmọ̀ sí pé ilẹ̀ tó jẹ́ ilé ọlọ́ràá tó wà létídò ló lè wúlò fún ìrẹsì. bákan náà lọ́ mọ́ ṣe orí o fún àwọn tó fẹ́ gbin ìrẹsì oní ilẹ̀ gbẹrẹfu. a ti ẹ mọ́ gbé àwọn èèyàn nímọ̀ràn lọ́pọ̀lọpọ̀ gbà lórí ìyẹn pé ìrẹsì àǹfààní tó wà láàrin ìrẹsì tó jẹ́ ti orí ilẹ̀ gbẹrẹfu ni pé ẹ lè gbin ìrẹsì gbẹrẹfu kẹ́ ẹ tún gbin ẹ̀gẹ́. ọ dàbí ìgbà pé yẹn gbin ọkà bàbá ni. tọ́ pé bẹ́ẹ̀ bá ti kórè rẹ̀ bàbá jẹ́ pé iṣu lẹ́gbìn sí àárín ebè rẹ̀ lọ. tẹ́ bá ti kórè ìrẹsì o kẹ́ ẹ tún máa kórè àwọn nǹkan erè oko míì tí ẹ gbìn. ṣíṣàmúlò ilẹ̀ ẹlẹ́dú ló lè mú kí ìrẹsì kó ṣe dáadáa. ilẹ̀ ẹlẹ́dú tó fara pẹ́ yanrìn tàbí tó ní yanrìn wọ́bọ̀wọ́bọ̀ níwọ̀nba òun náà wúlò. bákan náà mójútó tó péye ọ̀dà fún ìrẹsì torí àwọn ìrẹsì tẹ́ ń wò àwọn náà ní àwọn àìsàn tí máa bá wọn fínra àwọn kòkòrò tí èyí jẹ́ kí wọ́n lórí ọ̀fẹ́ yẹn láti dàgbà dáadáa. ṣùgbọ́n ohun ọ̀gbìn tó yára sọ yẹn dolówó bíyàn bá ti rọ́jú tíyàn bá ti jẹ́ ní òrojú bẹ́ẹ̀ni o ní ọ̀gbìn ìrẹsì. àwọn àǹfààní tó sì pọ̀ ló bá ń jẹ jáde lára rẹ̀. mo lè sọ wípé ọ̀gbìn ìrẹsì gan máa jẹ́ kíyàn mọ àwọn èèyàn tó pọ̀ torí mo ti gbé èèyàn kan wá sórí afẹ́fẹ́ lọ́dún kan rí tó yẹ pé àwọn iléeṣẹ́ ńlá ńlá ni wọ́n wá ń kó ìrẹsì lọ́dọ̀ wọn nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ yẹn èyí tí wọ́n gbìn wọ́n rí ṣàmúlò mọ́ wọ́n sì fẹ́ pèsè ìrẹsì. dandan ni àwọn tó ní ìrẹsì lọ́wọ́ wọn lọ bá wọn láti wá tún ra lọ́dọ̀ wọn kìkì ṣe ọjà tó ṣe kí ni o tó kùtà. ẹ wá mọ̀ wo ìrẹsì tí a wà gbìn kìí ṣe ìrẹsì tẹ ti ra alágolo méjì tẹlẹ fẹ́ ṣe jẹ́ lọ́la o. ẹ wọ̀n pé bá a ṣe sọ ẹlòmíì lè lọ mú ìrẹsì tí wọ́n ti bọ̀ èyí tí wọ́n ti sá tán sì ti bóun èmi náà ó sì gbìn lọ́la. kọ́mọ̀ jẹ́ yà lẹ́nu pé ńgbà tẹ bá gbìn tí ọba wù ó túmọ̀ sí pé onílànà àtẹ̀lé. ìrẹsì tó bá ní ta pè ní páàdì lára kí wọ́n pè ń páàdì bàbá bẹ́ẹ̀ kí ni ipò ara rẹ̀ wọ́bọ́wọ́bọ̀ ipò ara rẹ̀ wọ́bọ́wọ́bọ̀ tí wọ́n àti ìṣípò ń bẹ̀.
1: ẹgbẹ́ tí wọn ò tí ì bọ̀ lómi gbóná.
0: yàtọ̀ sí pé àti àti ẹ̀ tí ì bọ̀ lómi gbóná èyí tí ẹ bá gbin oníláàjẹ pé ìrẹsì tí ó wù láti ilẹ̀ tàbí kẹ́ ẹ kúkú lọ sí ọ̀dọ̀ àwọn tó ń ta onírúurú àwọn
1: nǹkan
0: àgbẹ̀ láti béèrè fún ìrẹsì gbíngbìn. ṣùgbọ́n èyí tẹ́ ẹ rà lé alágolo méjì oníkè kan ẹ mọ̀ pẹ́ gbìyànjú pẹ́ gbìn ò torí pé ìyẹn ti kúrò ní ìrẹsì gbíngbìn. àwọn nǹkan wo gan nìyẹn gbọ́rọ̀ mójútó tó bá fẹ́ gbin ìrẹsì. àwa tá a fẹ́ gbin ìrẹsì wa sí etídò agboro ni lokan pe awon akoko kan be ti agboro fin re si wa o ko le ba bo lowo oniruru kokoro
1: danko alaji bi be nti o ba gbe re si ti do opodo ti fin oko ti o gbe si
0: nti mo nso na nu ogbo ni mo ni awon elowo awon eroja wo kan lo nton nilo
1: ti o nilo lati se
0: yo fin idi ni wi pe opolopo etido tan wi ngbo je po sun mo mi so pe iseju iseju gba ku gba ni kori ko le o sugba bi olorun ba ti ba se ta ba gbin re si wa ko to di pe ire si o bere si ma gun bere so pe ti ire si ba gun bere de aye kan kori ko gin raye wu bo de nbe tori pe gbogbo oju re yo ti di
1: o ti ha gaga
0: ko ni fun
1: koriko
0: kankan ni ori ofe iyen lati dagba fun di eyi eni lokan pe gbogbo bi kibi te ba fe gbin re sisi e gboro pe se nkan ti e fifin irufe le oko be e si ni lokan wi pe amoju to to pe ye tori awon eye
1: ogbodo wa
0: o wa gbogbo awon kan wonyi ni o se iran lowo fun wa
1: lati safikun di sanku alaji so yen bi kan ni mo travel lonjo ni o wa dagbon ta baba ma danjo
0: eh
1: won wo so fun kuku teun
0: eh lona aye atijo ilana baba wa nu
1: baba wa
0: awon mi wo mo n ta pe ni ikaraun
1: be ni
0: eh baba be ja ma lo le sugbon mo se le ri fun pa pe lagba olorun ni jo mejo awon ojogbon ni mimo nipa ogun re si o se se ka gbe won wa si ori to ba n dagbere fun awon ara le
1: Eshun gbogbo eyin te ngbe wa ni kan ni wa ikan ni to ta won yo Diamond FM e de pa tun ti gbadun ti ni e be won na wa ti ngbo hun fisfisese ipade wa di jomeso lati edumare o dabo
0: 08144884422 ni number shankwa la 08144884422 ti ti ajo majo la ko pade lori to yin to agbelere agbelere o
1: feni to ba le se
2: good night
3: Duro na ko tora multivitamin yen beere lo wara re nje o fun awon mo re ni asara lore to pe

ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ejijuyin ke jaladun re eje ko mo yin lara Diamond 88.7 FM ikoni ti o lelegbe.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akínyìn
0: o. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

ìgbaradì. Rédíò ló dára láti máa gbọ́ sétí. Diamond FM ló dára jù. Kápolówó ọjà káyé bú bá jẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ tí kò lẹ́gbẹ́. Ètò lọ́tọ̀.

0: Eka abo gwara sori eto la wole sun lori ikani Diamond FM. Eja bere eto ni pere wula ide ina kwa enu. Number ten ina fili sota 0916159101. 0916159101. Eja bere sini munta wunya ti sota wa. Loko kwenye okay. Jente eba ni nte efe sota idakun. Ema jo duru, ema jo kushe jumarun. Ke to ma send ye ta ba si ti ri gba si la si ti ri dawun e si oya e ja bere si ni mu go mo bo
1: e ka e jo mo fe so si ta ni oruko mi toro mo lati ilu toro mo o sele pe ore mi o so mi pe egbon ati iyawo won won si wedding by o ti le ni odun meji pe o ti onigba ta ta gbegbon so fun pe ba ti ah ti ge ijon fera to si wa ni boyfriend and girlfriend ta mejo ajo fe ni form o ma ni ko da won lo kono pe asuko ta won ti bi mo ti ta ko da won kokosi wedding o wa sele pe ba ta si wedding tan wedding ti si lo bi odun meji bayi after wedding na iyawo gba na iyawo si mo je ko yo ko pe tọ́wọ́ afẹ́jẹ́ káwọn táwọn bá ń bá fẹjọ ní nǹkan wáyé yóò ní kọ́ kan ló kọ́ńdọ́mù fún so ọ̀yí wà tí ẹ̀gbọ́n sáà ń pamọ́ra pamọ́ra wọ́n sáà gbà wọ́n pàbúrò wọn wọ́n sáà sọ fún wa sọ fún mi bá ń pé ntẹ́gbọ́n sọ ntẹ́gbọ́n sọ rere èmi sọ òun mi ò sáà mọ nǹkan tí ń fẹ́ sọ sí mi èmi sì máa ń gbọ́ ètò yìí rárá so èmi fi òwe kí n bá sọ kí ni kí ẹ̀gbọ́n ẹ ṣe ẹ jọ̀ọ́.

0: Lu ẹ̀pẹ̀lẹ̀ kalẹ̀ olóòjù ẹ jọ̀wọ́ a fẹ́ sọ síta ni ẹ jọ̀wọ́ mo fẹ́ sọ̀rọ̀ girlfriend mi kan ní orí rédíò ni ẹ jọ̀wọ́ ó jẹ mọ́ wípé èmi àti ẹ̀ àti wà ní odidi 1 year ó lé bí ọ̀sẹ̀ kan láti bí 1 year sí láti jọ wà yẹn. Gbogbo nǹkan tó bá bèrè ni mo máa ń ṣe fún lóríṣiríṣiríṣi tó jẹ́ wípé wọ́n mọ̀ nípa wípé bími àti ẹbí a ṣe ń fẹ́ra tó dẹ̀ ti jẹ́ wípé mo ti bá ní ìpinnu tó náà ti bá mi ní ìpinnu wípé mo máa fẹ́ òun sílé gẹ́gẹ́ bí ìyàwó tó jẹ́ wípé mọ́mí ẹ̀ náà dẹ̀ mọ̀ sí gbogbo bími àti ọmọ wọn bá ṣe jọ rìn láti ọdún kan tó tún lé bí ọ̀sẹ̀ kan. Láti ìgbà yẹn ó wà nínú oṣù kẹfà yìí ni mo ṣàdédé rí lẹ́yìn ìgbà tó ti ṣáàdì ọ̀dọ̀ wọn dé ní oko ọ̀dọ̀ wọn ló ṣàdédé pé mi wípé kinní kan òun ò ṣe mọ́ ọ́n wípé ìrònú tiẹ̀ kọ́kọ́ mú mi torí kò sí anybody tí mo ń ní níbi girlfriend àbí kankan òun nìkan ni mo gbọ́kànlé torí èmi ò láìkí kí máa ṣe sí náà. So láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni mo ti sọ fún lẹ́kùnrẹ́rẹ́ wípé tí ó bá ti ní fẹ́mi sílé o kó má wulẹ̀ gba nǹkan kan lọ́wọ́ mi kódà mo tún sọ fún pé kó má wulẹ̀ jẹ́ kí mi mú òun wá sí ibi tí mo ń gbé o ní rárá pé kò sí yẹn wípé òun máa fẹ́ mi tí èmi bá ti lè ṣe gbogbo nǹkan tí òun bá ti ń béèrè ní ọwọ́ mi. Èmi wá sọ fún wípé ìyẹn kéré kó má wúri wípé tí ò bá ṣàtìdá mi tó jẹ́ wípé gbogbo àwọn pẹ́rẹ́ǹtì ni wọ́n ti fọwọ́ sí lẹ́yìn ìgbà tí wọ́n sọ fún wípé a gbọ́dọ̀ ṣe ìyàwó ká tó fẹ́ lọ sílé. So ṣàdédé ni mo rí pé tiẹ̀ ṣàdédé dọwọ́ láàrin kan tá a bẹ̀rẹ̀ lóríṣiríṣi wọn ṣe jákujàku tọ̀rọ̀ yẹ mímọ́ títí tó wá mímú ìdí ọ̀rọ̀ yẹ múlẹ̀ pé omi àti ohun àwọn lè fẹ́ra mọ́ láàrin ọdún kan yẹ tájíjọ wà ìṣòro 250,000 ni mo ná fún yàtọ̀ sí àwọn kan lóríṣiríṣiríṣiríṣi tí mo rà fún tó wá ṣàdédé lọ́kọ̀ tí mi kalẹ̀ báyìí. Mo fẹ́ kí àwọn ọmọ nàìjíríà kan jọ kán gbà mí ní àmọ̀ràn nǹkan tí mo lè ṣe torí àwọn tí mo kọ́kọ́ fi ọ̀rọ̀ yẹn lọ àmọ̀ràn aburú ni wọ́n gbà mí wípé kí n lè ṣìwàwò sí ọmọ ilé mi dẹ̀fẹ́ sí ìwàwò sí torí bí mo ṣe nífẹ̀ẹ́ ẹjọ́ mo fẹ́ kí ọmọ nàìjíríà kán gbà mí lámọ̀ràn ni mo fẹ́ kí n má bàa ṣìwàwò sí ọmọ yẹn.
1: Ẹjọ́ mo fẹ́ sọ síta ni orúkọ mi ni Tọ́lọ́mọ láti ìlú Tọ́lọ́mọ. Ó ṣẹlẹ̀ pé ọ̀rẹ́ mi
2: kalẹ̀ olóòtú àpẹtù ọlọ́ọ̀bá yóò máa ṣàlékún ìmọ̀ràn ọgbọ́n nípò níjọba lágbára ọlọ́run kì í ṣàwátì ẹ̀dàpọ̀n mi ni Tọ́lọ́mọ láti ìlú Tọ́lọ́mọ. Mo fẹ́ sọ síta ni alẹ́ yìí ni ó ṣẹlẹ̀ ni pé èmi àti ìyàwó mi ti kọra wọ sílẹ̀ sókọ́ ti dé tí ó sì ṣàpẹtì wa but mo máa ń fún wa ní owó tẹ́lẹ̀ kó tó di pé máa di pàtì wa tó ṣẹ̀lẹ̀ ní ti owó yẹn jẹ́ ní oṣù ọ̀rọ̀ tí pọ̀ ṣẹ́pẹ́sì pẹ̀jọ́ pọ̀ ní kọ́tù ọjọ́ yẹn mo sọ pé nǹkan bá ní pàtó pé máa ní pé máa rẹ́mìtì fún àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí òbí fún mi ọ̀tọ̀rọ̀ yẹn mo ṣáà lọ bí ẹ̀kan àtẹ́mìtì pé bọ̀ kan bá mi pé kó wá sí court ìyẹn rẹ́jísítà mo lọ bá ṣùgbọ́n bá mi pé kó wá sí court rẹ́jísítà ni pé kí ni mo ṣáà máa mú owó wá ni kò ní di kí àwọn pè ẹ wá tójú sí mi ó sì ní bákanbákan ìṣẹ́yé mi má torí tó bá mọ ìdí mi rẹ́jísítà kò ní kájọ wá kájọ bá wa sọ̀rọ̀ iye tí bàbá máa ní agbára dẹ̀ nígbà tí bá máa rí àwọn ọmọ mi rẹ́jísítà ni pé kò nídìí wípé kí ni sáà máa mú owó wá ni kóòtù jọ́jù dẹ̀ sọ iye kan pàtó pé kí máa wá bìkọ́ ṣẹjọ́ pọ̀ ní kóòtù lọ́jọ́ yẹn so kò jẹ́ kán ráyè sọ́kótó bóyá 30,000 40,000 lè máa máa wá bọ̀ tí láti ká tó di part owó oúnjẹ tí mo máa fọ mo ti sọ́nà ìpínlẹ̀ 45,000 ní oṣù bóyá kì í ṣe máa kọ̀ tí láti mú owó yẹn lọ ni o ìkọ̀sẹ̀ ló fẹ́ kán jọ pè wá papọ̀ kí n sọ́kótó ọkọ̀ ẹtì ọkọ̀ ìlú máa mú iye báyìí wá ni bóyá ó máa tó iye tí mo fún tẹ́lẹ̀ ní àbí kò tó ṣùgbọ́n kí ọmọ nàìjíríà gbà mí ní ìmọ̀ràn lórí ọ̀rọ̀ yìí torí ẹ sá ní kò nídìí káwọn pè torí ẹ lè jẹ́ kí n mú ètò wá pé kí n sá máa mú owó wa ni nígbà tí mo sọ̀lẹ̀ kan nígbà tí wọ́n di party wa tán separate wa jọ́jú ráì lọ́jọ́jọ́ pọ̀ ní court mo sọ pé iye kan bá ní kí máa ń kà ní àtúgbéyàwó ìbáná ni tó ní mo pè lọ lọ́jọ́ ilé ẹjọ́ ẹ máa gbé tó bọ̀ mo fẹ́ kọ́ ọmọ nàìjíríà gbà mí ní márùn lórí ẹ̀.

0: 0916159101 lójú òpó òpè tẹ́yìn náà lè pè sí 0916159101 mẹ́tẹ̀ẹ̀ta tá a fi wọlé yìí bẹ́ẹ̀ bá láǹfààní àti pè wọlé ẹ pè sórí nọ́mbà yìí 0916159101 tó bá sì jẹ́ pé voice note náà lẹ fẹ́ ṣe nọ́mbà yìí náà lẹ ṣe sí tó bá jẹ́ pé ẹ fẹ́ pè wọlé nọ́mbà tẹ́ pè wọlé sí náà rí tó bá sì jẹ́ pé facebook ni ẹ pàdé wa lórí facebook lórí diamond 885 tv ibẹ̀ ni àwà diamond 885 tv ẹlẹ́ran lè fi èròǹgbà yín síbẹ̀ ẹ lè ṣe voice note kódà ẹ lè pè wọlé ọ̀nà méjèèjì tẹ́ ẹ lè gbà dá sí rèé ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ sọ́ta nọ́mbà yìí náà lẹ́lò tẹ́ ẹ bá tún fẹ́ bá wa dá sí nọ́mbà yìí náà lẹ́lò 0916159101 lójú òpó òpè tọ̀wọ̀ bí ẹ̀lú ẹ̀kálẹ́ ẹ̀ ṣeun láwọlé sùn rèé o
1: ẹ̀kú ètò
0: àdúpẹ́ ẹ̀ ṣeun
1: ẹ̀mí lẹni tọ́lá mọ́ láti fi tọ́lá mọ́
0: àdúpẹ́
1: mo ní àwọn nǹkan tí mo fẹ́ jẹ́ kọ́mọ nàìjíríà gbà mí mọ́ rẹ̀
0: ok
1: mo ní èmi náà kọ́jú
0: ok
1: ìjọ fámílì ìyàfá mi sì ní ìyàwó méjì ọmọ tèmi ni ìyálé
0: ok
1: so gbogbo tábàtúwá fẹ́ ṣe nǹkan bàbá yìí wọ́n mọ láwọn òní ṣùgbọ́n wípé lẹ́yìn ìgbà tó bá sọ fún apá àwọn òní tán wọ́n tún máa bá mọ̀mọ́ wa jà láyè mọ̀ọ́yẹ ìgbà ni wọ́n lu mọ̀mọ́ wa lójú wa kódà ìdí wọn á rí bẹ́ẹ̀ ni pé ìyàwó nígbà tí ìyá ọmọ tí wọn fẹ́ sí ìyàwó bàbá yìí wá sílé pọn tí wọn fọnà ọrọ kan.
0: ìgbà tí ọmọ ìyàwó wọn kékeré.
1: tó fẹ́ sí ìyàwó ọmọ rẹ̀ wọn á sílé pọn tí wọn fọnà ọrọ kan gbogbo wọn pátá gbogbo ara lé pátá lólo. àmọ́ táwọn bàbá tí wọn fẹ́ sí nǹkan báyìí ó máa láwọn ni kò sí. ẹni tó jẹ́ àbúrò mi níyàwó ẹni tó tún jẹ́ àbúrò sábúrò mi tún níyàwó tó jẹ́ wípé gbogbo nǹkan lé ìyàwó pátápátá ṣe ìtumọ̀ sunday ẹ̀jìgbọ̀n ọ̀nà tí wọ́n fẹ́ jẹ́ sí ọmọ nàìjíríà gbà mí ni pé kíní ní kí wọ́n ń lọ báyìí wọ́n sì sọ pé èèyàn gbọ́dọ̀ bá àwọn tó kí yẹn jà kérò nǹkan báyìí náà lórí kí èèyàn má fi ṣẹ̀ṣẹ̀ gbé lójé kí n sọ
0: àgbọ́yé
1: torí ó ti ìtí ẹ̀mí mi débi pé kò sí nǹkan tán ní rí láìsí kò sí nǹkan tán ní rí tí mo bá sì láìsí mọ́mọ́ wa ṣùgbọ́n wọ́n sì sọ
0: ẹ jẹ́ ń béèrè béèrè kan lọ́wọ́ yín ẹní ẹ̀yìn ni àkọ́bí
1: bẹ́ẹ̀ni
0: fún bàbá àti ìyá àbí
1: fún bàbá àti ìyá bẹ́ẹ̀ni
0: ǹjẹ́ ẹ ti pé bàbá rí lọ́jọ́ kankan ẹbí wọn pé kí ni máa ń fàjà láàrin àwọn àti ìyá yín
1: kódà àti béèrè rí lẹ́yìn mọ iye ìgbà
0: kí ni bàbá wa sọ
1: wọn ò rí nǹkan kan wí tó táwa bá tó wá bẹ́ẹ̀ táwa tó wá kó sí wọn láàrin àbí ìpínlẹ̀ kan gbogbo àwọn òjò wa máa ṣe pèrè wọn máa ṣe pèpè yí lágbára
0: ọ̀dà
1: àṣìwọ́n tó dé
0: ọ̀dà kí ni ìyá yín sọ fún yín pé ó ṣeé ṣe kó ṣokùnfà
1: kódà àwọn náà ò rí nǹkan kan wí
0: ọ̀dà ṣùgbọ́n tó bá jẹ́ pé ti àwọn ọmọ ìyàwó kékeré ni wọ́n dá wọn wọ́n dà sí dáadáa wọ́n sì bó ti tó àti bó ti yẹ.
1: wọ́n dà wọ́n ṣe gbogbo kódà wọ́n tún ṣe kọjá bó ṣe
0: yẹ. ẹ jẹ́ káwọn èèyàn bá wa dá sí. ọ̀dà ẹ mọ́ sùn o oorun burúkú ò ní kùn wá 0916159101 lójú òpó òpè tọwọ́ bí ẹ jẹ́ ń dẹ́ka pẹ̀lú ọjà pa àkàpọ̀lọ́ ntáǹtà bàbá dàrí dé mẹ́rẹ̀ẹ̀rin ó ti di mẹ́rin báyìí lámọ̀ mú táwọn fi wọ̀ kán a ní dààmú láṣẹ ọlọ́run ọba.
2: lórí ìkànnì rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ diamond fm ìlọrin.

0: ẹ ká aléláwọ lẹsùn rẹ.
1: Níyàwó rẹ.
0: Ami ẹgbọn wa àánú. Ẹkọ ọjọ mẹta.
1: Ó dùn mẹ́rin mẹ́ta.
0: Ẹ ṣeun.
1: Ẹkún ọjọ mẹta.
0: Ẹ ṣeun.
1: Ọjọ́ ìdálẹ́ kankan ní Bùnkẹ́lẹ́ ni.
0: Ìyá.
1: Bọ́lá ti ní kẹ́ ẹ mọ̀ mẹ́wọ̀.
0: Àbá.
1: Má nira o.
0: Àdúgbẹ́.
1: Gbogbo ilé ńkọ.
0: Àdúgbẹ́ fọlọ́hún.
1: O ẹni ti ṣe rẹ.
0: Àmì ọlọ́run, àmì.
1: Ẹni ti bọ̀dá mẹkáníìkì yẹn.
0: Ìbá.
1: Ló jẹ́ kí n pè. Ìbánikan má ṣe.
0: Tó.
1: Ẹ rí ìgbà tí Jésù jíǹde. Ó wá ní olóhùn gbé ikú mi ní ìṣẹ́gun. Ó poró rẹ̀ dá ìṣà òkú ìṣẹ́gun rẹ̀ dá. Kí ọba kó jíǹde ọgbọ́dọ̀ sọ ọ̀rọ̀ yẹn. Ẹni tó sọ ọ̀rọ̀ yìí bàbá. Lọ́jọ́ ẹni tuntun mi rúlà kọjá bẹ́ẹ̀. Nífẹ̀ẹ́ tí mo dé ayé yìí. Mo ti mú ìyàn lọ tí mo lọ gbalé fún. Ìlú tó lòun fẹ́ gbé. Mo mú lọ bí iṣẹ́. Òun tó ń ṣẹlẹ̀ ibi tó ń gbẹ ní ibi tó ti ń kọsẹ́ o. Mo tún sanwó àlọ́ àtàbọ̀. Mo dẹ̀ rọrùn ẹ̀ ó fàyè yí ẹ̀. Kéèyàn tó gba ilé nílùú òdì kejì kó tó san owó pẹ́. Olùrànlọ́wọ́ kankan. Àfìgbà tẹ́mi yẹn tó bọ́ tọ́kọ ètò àlejò nípa ọ̀bẹ tó tún ti tọ́yọ̀ ilé ìwé rí. Níṣẹ́ tí mo ti dáyé.
0: Obìnrin
1: tó wá bẹ̀ mí lẹ́yìn ìgbà tí ó disappoint mi. Ṣé mẹ́ta kò kọlé ìwé rẹ̀ tó le. Bó ṣe dúró nígbà tó ó tún ṣe ìdáhùn kó tún ṣe é ṣe. Bá a pé ó dà pé wọ́n ní mo wá jáde sí. Wọ́n ní wọ́n fẹ́ kó ṣe dáadáa ní wọn. Mo wá ṣe lọ jẹ bẹ́ẹ̀. Lára tí mo fi ṣiṣẹ́ fún omi tó lálùjá wà ń bẹ̀. Tájọ́ lọ búlé. Ní ọba tẹ̀mí ìlú Òṣogbo. Bẹ́ẹ̀ àlọ́ sórí ìlú fẹ́. Kọ́ lé ìwé o. Different people, different character.
0: Walai.
1: O tó padà gàǹdé ni.
0: Kábíyèsí ọlọ́run.
1: Kí ọba gbọ́ tẹ́ ní oyè ẹ̀gà. A lọ pa àtó.
0: Pa àtó bẹ́ẹ̀ ni.
1: Àyẹ̀wò pé mo fẹ́ ṣàbúrú fún wọn ni. Àbí mo tún wà burúkú ṣe èmi múra bí mo ṣe múra sọ̀rọ̀ wọn. Ẹbí ni mo pa dìbẹ́.
0: Kábíyèsí ọlọ́run.
1: Àwọn ọkùnrin yìí ètò ojú rẹ̀ kankankan yẹn. Bó ṣe kéde ti jẹ́kẹ̀ nínú ọkẹ́. Kọ̀ọ̀kan tí wọ́n bá wí o. Tí o lè rí ibi tí Nàìjíríà rẹ̀ tó bá ti rọ́mọ tó fẹ́. Ẹ pààyàn lórí ibi tó bá dé tó bá ti bímọ tó bá ṣe. Kò mọ èyí tó bá dé tó bá ti bímọ fún ọkọ̀ ṣáṣe nù mẹ́.
0: Kò bẹ́ẹ̀ ni. Mo jèrè nù.
1: O ẹ dákun o.
0: Ẹ ṣeun.
1: Bọ́ bá pé yóò wò orí ètò ìfọ aṣọ pé wọ́n ní kò mọ̀ ṣe. Àdúgbò ètò.
0: Àdúgbò àdúgbò ẹ ṣeun kúkọ tó n tá a mọ wí lórí ètò yìí rèé àwọn tó nílùú là kọjá ìrí ó pè wọn sọ pé n tó ṣe mírí ni n tó ń wí yìí àwọn tí ó sì ṣe pé ọgbọ́n ìmọ̀ràn àtòyè bí nǹkan ti bí ó ti rí bó bá ti rí bákan wọn ó ti mọ ibi tí ó wò sí wọn tó ń bẹ lórí ètò yìí ọlọ́run kẹ́ àwọn èèyàn lóríṣiríṣi a sì jọ máa ń ṣètò yìí ni lèmi a ṣe mọ́ pé gbogbo àwọn tí ń pè sórí ètò yìí ni áńgẹ́lì kan màláìkà kan ni wọn torí pé kíta ẹnìkan ò lè dá lọ́lọ́run ṣe bí wọ́n dúró ẹ̀lú ẹ̀ kálẹ̀ ẹ̀lú ẹ̀ kálẹ̀ o ẹ ti wọlé padà ẹ̀lú ẹ̀ kálẹ̀.
2: Sàmàlẹ́kùn.
0: Wàlẹ́kùn sàlámù ẹ̀ kálẹ̀ o.
2: Ọlọ́yẹ ọlọ́yẹ wọn.
0: Ẹ̀ kálẹ̀ àfa.
2: Àfa kọ́kọ́ àjọ àfájọ àjà mi.
0: Ẹ ṣeun.
2: Kò lẹ́bọn kò lóògùn lẹ́yìn ọlọ́run.
0: Tó àdúgbò ẹ.
2: Mo kí ni o.
0: Ẹ ṣeun.
2: Ẹ ní dààmú kí ẹ tọ́lé ní ilé ìṣẹ̀dá Amadi olójoojú ni.
0: Àmì ọlọ́run àmì
2: ọlọ́run. Ọlọ́yẹ ẹ̀ kú sí ẹ̀ládà ẹ̀ kú sí ẹ̀ládà o.
0: Àdúpẹ́ o àdúpẹ́ o.
2: Tẹ́rí ọlọ́yẹ ẹni tí ó wà sẹ́nu ọlọ́run ti mọ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹni tí ó ti wọ ní iṣẹ́ kan ni ó ti ní
0: bẹ́ẹ̀.
2: Tẹ́rí ètò ẹ̀sìn ẹ kéré rẹ o.
0: Àmì ọlọ́run àmì
2: ọlọ́run. Láyé bí àti ní gbàgbà rí kí àmì
0: o.
2: Ní àgbà ọlọ́run ọlọ́yẹ orí yóò ti burú.
0: Àmì àmì.
2: Ẹlẹ́dẹ̀ ayé ò ti gbàgbọ́ dé
0: o. Àmì o àmì o.
2: Ikú ọmọ ọlọ́run ò ní jó wọlé tọ̀ yìí.
0: Àmì àmì.
2: Ẹ tàbí àmì.

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe ṣe sí fọ́ọ̀rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday àti ọjọ́bọ̀ thursday lórí ìkànnì diamond fm

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe ṣe sí fọ́rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlé sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlé sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM.

0: tí wẹ́ káàbọ̀ padà sórí ètò aláwọlé sùn lórí ìkànnì diamond fm ẹ jẹ́ àṣẹ báyìí ká dọ́dọ̀ àwọn tí ń bẹ lórí whatsapp ká gbọ́ ohun táwọn náà ń wá fún wa ká mọ̀ rọ̀lẹ́ apá kan dápá kan sí torí pé ìsínwó ìwòròwò ń tá a bá jìjọ wò gúngún báyìí náà ní igún àti gbọ́gbọ́n ẹnìkan ò tó ìmọ̀ ẹnìkan ọ̀jọ́ ẹ jẹ́ mu látọ̀dọ̀ àwọn tí ń bẹ lórí whatsapp ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn ká lè mọ tẹ̀wájú díẹ̀díẹ̀ mọ̀ ń bọ̀ ẹ já tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbá wọn náà.
1: Ẹ̀lò ẹ̀kalẹ́ ẹ̀kú ètò kalẹ́ òní já sí mọ́ orúkọ mi ni kọmísíálà láti ọ̀dọ̀ fún kọmíníṣẹ́ gáràjì lẹ́sà sẹ́rí ti bọ́dà wa ìyá tó sọ síta yìí ni mo fẹ́ sọ sí tó ní ohun àtọ́ gẹ́ńfrẹ̀ǹdì ohun àwọn ti jọ ní ìpinnu páwọn fẹ́ra wọn tàdédé lọ lọ sí àdúgbò wọn ìlú wọn tó dé lọ́nà ṣe mọ́ kó sì máa dúpẹ́ torí wípé wọn ti rìn jìnnà ìwọ̀n bọ́wọ́ tó lọ ná yẹn náà ọlọ́run ọmọ tí ẹnìkan ọmọ ìgbà tó lọ́hùn ṣe mọ́ yẹn tí ìyàwó bá kọ ni ìyàwó náà láàfẹ́ àmọ́ márùn tó wá ní òun fi lọ tí ó ní ẹnìkan gbọ́ ní márùn burúkú ọmọ gbà márùn burúkú pàápàá tí bẹ́lẹ̀ yóò ṣe omi yóò tó ṣe bẹ́lẹ̀ yóò ṣe òye yóò tó ṣe ni o bó ṣe lọ́hùn ṣe mọ́ kó sì yà fílẹ̀ bẹ́ẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rin ìrìn àjò rẹ̀ míì ọmọ gbà márùn kí márùn kó fílẹ̀ bẹ́ẹ̀ báàbá tí ìṣubú ànímọ̀ bá ṣe dìde o ẹ̀kú ètò alẹ́ òní já sí mọ́.
2: Ẹ kalẹ̀. Orúkọ tèmi ni Rashid látòkù ẹni. Èyí tí mo fẹ́ dá sí ni èyí tí bọ̀bọ́ ẹ bá ẹ̀gbọ́n rẹ̀ sọ. Ṣé rí bẹ́mi ṣe rò méjì ni ó pọ́sibù kó jẹ́ pé lédì yẹn ó ti léèyàn kan tó ń dúró dè tó fẹ́ fẹ́ tó fi wá wọ pé kó má lóyún fọkàn. Ẹ̀kejì àbó ti ní HIV ni bóyá ó ti ní dìzízì kan lára tí ó wá fẹ́ jí kọ́kọ́ ń kó àrùn. So nǹkan tí mo kàn lè gba ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọ̀rẹ́ máyì nímọ̀ràn ni pé kó dọ́gbọ́n tán kán lọ ṣe test. Bóyá àìsàn kan lè wà láàárẹ̀ tí ò fẹ́ jí kọ́kọ́ ẹ̀kọ́ àìsàn ló fi sọ pé káwọn máa lo rọ́bà dáàbòbò tán lò títí ìgbà tán fẹ́ra wọn sẹ́ náà wọ́n tún ṣe márẹ́jì tán náà tún ní rọ́bà dáàbòbò sí àìsàn kan wà láàárẹ̀ ni. Àbí ó ti léèyàn kan tó ń dóde tó fẹ́ padà fẹ́ tó wò pé kó má dédé tí ìbí mọ fẹ́ nìyí. Méjì tèmi rò nìyẹn o ẹ kó ètò kalẹ̀ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Rashid látòkùnrin. Ṣé rí bọ̀bọ́ tó sọ̀rọ̀ ń ṣe pé àfẹ́sọ́nà mọ̀mọ́ ẹ mọ̀ ó ṣàn yarí pé òun ò fẹ́ òun ti ná 200 kínní kata. Ṣé rí àwọn èèyàn ọmọ kankan ṣé rí tóbìnrin ò bá nífẹ̀ẹ́ èèyàn kò sí owó tẹ́lẹ̀ ná fún irọ́ náà zero náà ni. Zero ni ìgbà tó ti sọ pé òun ò nífẹ̀ẹ́ fi kalẹ̀ náà ìdí tó bá fi bàìfọ́ọ̀sì fẹ́ ò lè gbádùn ẹ̀ wà I'm telling you the fact ò lè gbádùn ẹ̀ rárá bẹ́tà ọ̀rọ̀ fi kalẹ̀ ló mọ bá tiẹ̀ lọ náà kì í ṣe dandan o ẹ kú ètò.
3: Ẹ kalẹ̀ Mr. Olóyè ẹ kú ètò bàbá ẹlẹ́yin ìlà ló fẹ́ dá sọ̀rọ̀ látàyè bí ẹ sì ń lò lọ́rìn ọ ẹlẹ́fi gbẹ̀tọ́ yín. Àkọ́kọ́ tí mo fẹ́ dá sí ni ti bọ́dà àtàn sọgbẹ́ yìí nípa ìyàwó wọn tí wọ́n tún wọn ká ní kóòtù tó dẹ̀ lọ bá rẹ́gísítrà tó yá sí pé ni wọ́n náwó ọmọ mi tán ná sí kò sí tó nira o. Kí wọ́n mẹ́kí sọ pé tí wọ́n bá rẹ́gísítà rẹ̀ sọ̀rọ̀ tí ò bá gbọ́ kí wọ́n wá kan nínú àwọn staff àwọn tó yọ ṣiṣẹ́ yẹn kán fọ̀rọ̀ yẹn lọ because ó possible kó máa bọ́ sọ rẹ́gísítà kó máa bọ̀ sọ ọ̀gá ẹ̀ o. Wọ́n jọ dúró wá pè wọ́n àwọn méjì papọ̀ kì í báyìí ní mọ̀ fún ọ kọ́ dẹ̀ méjì ọ̀pá wọn fún un tán bá fẹ́ máa ṣe ọgbọ́n kan bẹ́ẹ̀ tán tún lè dá kán méjì ọ̀pá wọn ṣe transfer so that wọ́n á máa keep the seat yẹn pamọ́ kò ní sí pé yóò bá wọn jìyàn lọ́jọ́ iwájú pé wọ́n fún òun ní owó àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì tí bọ́dà tán sọ síta nípa ọ̀rọ̀ obìnrin tán fẹ́ bọ́ọ̀rọ̀ òbí ṣe máa rí náà nìyẹn gbogbo àwọn tán gbà ní mọ̀ràn pé kẹ ṣàbúrú fún ẹ má ṣàbúrú fún o ẹ fílẹ̀ fọlọ́run ọlọ́run ṣe tí ó dá because béèyàn bá sọnù èèyàn ní rí o béèyàn bá sọnù èèyàn ní rí ọlọ́run ṣe tí ó dúró ti fún yín ẹ fojú sọ́nà kẹ wá mi ọlọ́run ṣe rọrùn àti ilé àtọ̀nà ẹnì kọ̀ọ̀kan náà níjọba jẹ bàbá ẹlẹ́yìn látàjú ẹ sìn ẹ máa bí tó. Ẹ ká lélẹ̀ kan sí Mr. Olóyè bàbá ẹlẹ́yìn látàjú ẹ sìn ìlú Ìlọrin mo kí dáàdì wa tán sọ síta ní ìsìnkú ọrọ dáàdì wọn sẹrí lọgbà tán ti bí dáàdì wọn tí wọn rí nǹkan kan wí tí wọn bí wọn máa wọn táwọn náà rí nǹkan kan wí the best thing tó ń ṣe ni pé bàbá ni bàbá wọn o kó má ṣe àyè lójijì sí wọn sùúrù ló kù tó ń ṣe o kò sí gbogbo obìnrin láyé tó bá jèrè ọkọ wàláì kò ní jèrè ọmọ kì í ṣe pé o kán lè ra àlùbáríkà òun kán ṣe sùúrù kò sí àtọ̀níwọ̀ tátànà sùúrù tó pọ̀ ń ṣe fún wọn wọn á sì mẹjọ pé wọn á máa bá wọn sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ní da ilé àtọ̀nà ẹnì kọ̀ọ̀kan wọn lọ ẹ máa bí tó.
4: kalẹ mr lọwọ ẹkú ètò ìyẹn tọ́lọ̀ mà láti ìlú ìlọrin ọbẹ̀ dá sí ètò ni ọ kọ́kọ́ ni èyí tí ó sọ síta tó bọ̀rẹ̀ rẹ̀ sọ síta pé ẹ̀gbọ́n ọ̀rẹ́ òun gbà tó fẹ́yàwó tán lẹ́yìn láti bí ọdún méjì ìyàwó gbà kí wọ́n jọ ṣe àṣepọ̀ tí ì bá ṣe pé wọ́n bá lo rọ́bà dáàbòbò ìgbà tí mi fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé bóyá agreement ti wà láàrin ọkọ àtìyàwó láwọn ọkọ àtìyàwó mi ò ní táwọn bá ṣe ìyàwó lẹ́yìn ọdún méjì àwọn kọ̀ọ̀kan gbádùn ara àwọn káwọn tó bímọ tí ì bá ṣe pé ìyún bá wà níbẹ̀ kí ó sọ fọ́rẹ̀ rẹ̀ lọ fún bọ̀dá rẹ̀ kó pé ìyàwó kí wọ́n jọ sọ tó bá ti wá bá a sọ tó bá lagídí pé òun ò gbà náà ni àti pé ẹni yẹn ò nìkan ṣe torí pé èrè ìgbéyàwó náà ṣàní kéèyàn ò bímọ kó pé òbí tí ò bá ti wá sọ nǹkan pàtó ló jẹ́ òtòdó ọ̀rọ̀ fún ọkọ kọkọ ó sọ fún yẹra fún yòrò pé òun ní ọkọ fẹ́ o ẹlẹ́ẹ̀kejì ni ẹni tó sọ síta pé bàbá àwọn fẹ́yàwó méjì ọmọ wọn níyálé kì í ṣe nǹkan fún àwọn ọmọ ìyálé àwọn ọmọ ìyàwó ni màá ṣe nǹkan fún èmi ní irú rẹ lẹ́mọ ẹnìkan tó rí nǹkan náà ṣẹlẹ̀ sí tó jẹjẹ pé ní ìyàwó ni ọkọ yìí ṣe nǹkan fún màá ṣe nǹkan fún ìyálé káwọn ọmọ bá béèrè tán bá wá béèrè owó iléèwé ìyàwó ló lọ ọdọ bàbá pé àwọn ọmọ yìí fẹ́ béèrè owó iléèwé kò ní fún wọn àwọn ọmọ sunkún nísìnyí àwọn ọmọ ìyàwó tí mi wá ṣe nǹkan fún un gangan ọmọ náà wá lọ́run wá gbé lọ́wọ́ sókè tó yẹ pé ní àwọn gangan ni wọ́n mọ̀ wá ń ṣe nǹkan fún bàbá àwọn ọmọ ìyálé tí bàbá mọ̀ ṣe nǹkan fún nígbà náà ọ̀rọ̀ rí nǹkan kan ṣe fún bàbá dáadáa bí alára tó o tó ń fọ̀rọ̀ wọn fọ́lọ́run wọn fọ̀rọ̀ wọn fọ́lọ́run kan kó sàdúrà ká mọ̀ sọ nǹkan kan lẹ́yìn pé ká máa gbòyà wọn ní sùúrù ọlọ́run gbá wọn náà lọ́wọ́ sókè tí wọ́n fi tọ́jú ìyá wọn táwọn náà sì fi tọ́jú ara wọn wọn fọ̀rọ̀ wọn mọ lọ́run ká máa ṣàdúrà ká mọ̀ sọ nǹkan kan ká sì máa bá bàbá wọn sọ lẹ́yìn pé ní wọ́n bá ti ń jà kankan máa bẹ bàbá pé ẹ mọ̀ bínú ẹ dákun ẹ mọ̀ bí tó bọ̀.
5: olóòtú ẹka lẹ́sà a kú àtàárọ̀ ọlọ́run wà pẹ̀lú yín. bàbá tó sọ síta nípa polygamy hall pé dádì wọn ẹni kókó ríra mọ́mì wọn or something bí orin sọlá àlísì ni àwọn ìbéèrè kan wà tí ò ní ánsà fún èmi gan bí èèyàn èkejì ni mí lọ́wọ́ ìyá mi èmi nìkan ni dádì wa rán lọ ìwé gíga inú àwọn ọmọ mẹ́rin àwọn yòókù èmi ni mò ń tọ́ wọn lẹ́yìn mi àmọ́ ìyàwó kékeré tí ó bá ti táwọn ọmọ rẹ̀ bá béèrè nǹkan dádì wa tètè fún tóun náà bá béèrè nǹkan á fún kò ní tètè dá kò ní dá mọ́mì wa lóhùn tó bàbá ti dàgbà nísìn èmi yìí nìkan náà ni mo sì ń tọ́jú wọn ogún oṣooṣù ní gbogbo ẹ̀ ní orí mi ló wà pẹ̀lú bẹ́ẹ̀ à ń rí i pa pé dádì wa sì fẹ́ pẹ̀lú bí ó ṣe lówó lọ́wọ́ àbúrò ìyáálé lansborn òjò sílé rẹ̀ dádì wa ló kówó kalẹ̀ pé kó fi rinovate rẹ̀ sọjọ́ tó wá gba omijé lójú mi tí mo béèrè ó ní ẹ̀ nǹkan tóun mọ̀ ni pé òun ó bẹ̀ wá náà ni pé ìyá tiwa ó mọ lọ́rùn ìyá wa mọ lọ́rùn pé òun fọkàn òun balẹ̀ pé ìyá wa òun gborí wá sá ni kì í ṣe torí nǹkan òun gborí wá sá ni so possible pé kí bàbá tiẹ̀ náà máa gborí rẹ̀ sá ó sì mọ̀ wá ìyàwó ó sì mọ̀ pé ó lè má fẹ́ rí so nígbà míì tò àwa ní èmi nígbàgbọ́ pé lóòótọ́ ó ń gborí mi sá náà ni ẹ máa bí tó gbòòsà.
6: ẹ ṣe ekale aloye ekweto eni se to se o esupo wo lo nsoro lati osogbo akoko ti mo fe dasi arakunrin to lo n fe obirin kan to lo lo si oko odo won igba to ma de lo so po won fe won mo mo ka fe gba ni maran to ba je wi pe mama e mo si to ri ofe ba wa to ba le ri die gba ninu owo to na fun to ba se se tori eni ti o so po won o fe mo yen o ti ri agbe ti o fe ni o loku odo won to lo o ti nipinu pelu agbe kan ti o fe ti awon obi e na de ti mo si ti awon obi e ti won ti mo si emi abagba ni moran ko te si waju ririn ajo aye e olorun a se le to da fun o e kale ku ito emi le supofo lati osogbo e ku ito oloye isupofo na ni lati osogbo se ri baba to sogbeyin yi to ni mama oni yale iyawo ni iyawo keji si mama o ti awon ba bere nkan lowo baba won ki se fa won gbugba won mo baba won iya won omo iyawo lo n focus ewo adura ya won ni oto adura owo kan ti wa nbe to n control aye baba won adura mama won ni oto ni ki an lo ba ya won soro ki ya won na ko tera madura owo to n yi owo pada ko le owo aye baba yen pada ki o le ri ojura aye si ti omo yan iya ti won na olorun aran wa lowo eku eto
7: araba ni baba eni abalaba ni baba diamond 88.7 FM awa lara

0: ládùúgbò yìí.
1: Ayáwiroko aláwiro dògò mara pé tìde ò mara pé kẹ́kẹ́ abami jọ aláfíà tìde.
0: Wọ́n tẹ̀ yín ṣálálẹ́ yìí. Ẹ máa ń polówó ilé ìwòsàn bílẹ̀ mara pé kíákíá la ọ̀. Ń bẹ nínú ọgbà bàbá olómi àgbọn nínú estate tọlọ́jẹ̀ ní yàrá Air Force nílùú Ìlọrin. Ẹ̀sùn àǹfààní tí ń bẹ fọ́mọdé ìlú tí ń sòjòjò tí ń sàárẹ̀ láti gbéra láàárọ̀ la kẹ́járe ilé ìwòsàn bílẹ̀ mara pé nínú ọgbà olómi àgbọn.
1: Mara pé kíákíá la jí ó mara pé láà.
0: Àwọn àìsàn tí ń fani nínú àgọ́ ara tí ò jẹ́ kẹ́ni ó sinmi nígbà kọ̀ọ̀kan ilé ìwòsàn bílẹ̀ mara pé yà.

0: tí ẹ rí ńbẹ nílé olómi àgbọnú ẹsẹ tọlọjẹ ńlọrin ẹdẹbẹkẹ rà kéèyàn ọmọ tọ yàlàyàlà kì í jẹ kéèyàn ń ro orun sùn èyí ọmọ jíjáde mọ tọ sáà ni mọ wọ balùwẹ látọjú ẹ mara nílé olómi àgbọn ní yàna air force lọlọjẹ
1: ńlọrin
0: kò tán ká yé o mara.
2: a tún ti dé o.
3: bàbá rọ́ṣẹ̀ fúnra
2: kan jọba nílé gan àdòǹdò tán jọba lóde ìjẹsà níbi ká wú onírúurú àìsàn ara tegbòtegbò ilé iṣẹ ìwòsàn ìbílẹ̀ mara pé kíákíá ò lẹ́lẹ́gbẹ́ kò sórí ìṣà tí ó ṣe bí ògún lágbẹ̀dẹ àìsàn tẹ́ ẹ ti tọ́jú tọ́jú tó yarí kalẹ̀ tí ò gbọ́ bó bá dé mara pé ojú ẹsẹ̀ ni ó tẹ̀ rí torí pé àkàìmọ yé irinṣẹ́ àyẹ̀wò ìgbàlódé ní nbẹ nílé iṣẹ́ wọn ti máa dáyébá ayé àwọn bàbá wa ò sì tẹ̀tì níbi ká kọ́kọ́ ṣàyẹ̀wò ara ti fún tẹ̀dọ̀ wọn ni wọ́n fi ń mojú ìlẹ́jà àìsàn àtìtọ́jú tó ń fẹ́ ẹ̀rọ àti ọṣẹ ìwẹ̀ mara pé nbẹ tí ò tẹ̀rì tó mú yányá inú rírun ẹ̀yìn dídùn egungun ló ń ro kankan ilé ìwòsàn ìbílẹ̀ mara pé kíákíá ló ń tọ́jú rẹ̀ ní rògbàrògbà ẹ̀yin awakọ̀ ẹ̀yin alájàpá ẹ̀yin àgbẹ̀ ẹ̀yin tó ń ṣiṣẹ́ ìjòkòó oògùn ẹ̀rọ ọṣẹ bitas mara pé ni ẹ lò àgbo mara pé ló tún fọ ìdọ̀tí inú tálé gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ lọ tefetefe oògùn mara pé náà ni sasara àdáyébá

0: ọba léèyàn lẹ́ni tí máa ń tọ̀ yàlàyàlà tí àpọ̀jù ìtọ̀ máa ń dà láàmú tí múru ẹni bẹ́ẹ̀ rù tí múru ẹni bẹ́ẹ̀ gbẹ wá nǹkan fìdílé kó gbọ́ abala àǹfààní ohun tọ́lọ̀ ń dá léèní àbò léèyàn ọlé balẹ̀lé tí ìdákọ́lọ̀ ń yọ lẹ́nu tí agbára ò sí tó nǹkan àti tẹná mọ́lẹ̀ agbára ọlọ́mọkùnrin rẹ ti sọ dànù dípò tó yẹ kí nǹkan ọmọkùnrin kó le kókókókó dúró bíi wà ní ókan tó bá dorí kodò tí mí léńgbéléńgbé gbẹ́tò ilé ni ọmọ ìyá mi kó lè mórí bọ́ nírú ipò bẹ́ẹ̀ kó lè dágbére fáìsàn ara gbogbo tó finú àgọ́ ara ṣebùgbé ni ọ̀dà ẹni náà bá ní ìtọ̀ ṣúgà lára tí gbogbo ara ń wú ní wúkúwú sá tara wúwú kò jẹ́ kó ṣe àtàwọn àpẹẹrẹ tí ọ̀dà tó lè máa mú ni máa lo ke máa lo rọ́bà ọ̀nà àbáyọ ti dé ńlá lẹ́yìn kó abala àǹfààní ohun tọ́lọ̀ ń dá yìí eré kan ń bẹ táwọn bàbá wa tí wọ́n ń pè ní ewé ìsìsì ewé yìí alábala méjì ni pupa rẹ̀ wà funfun rẹ̀ náà sì wà táwọn bàbá wa bá rẹ ni tí àrùn ìsétọ̀ ń dà láàmú ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ewé ìsìsì odidi orógbó gbígbẹ kan ó lẹ́ranko gbígbẹ kan nínú ilà àwọn bàbá wa máa ń sá tí ọgbẹ dáadáa wọn bá ti sa tóòrùn fẹ́ sí tọgbẹ tọ wọn wá ko odẹnu ọlọ ẹnu ọlọ yìí ni wọn ti lọ tí ó kùnà rẹfúrẹfú dáadáa bí wọn bá ti lọ tó kùnà dáadáa wọn sẹ nínú asẹ káwọn pàǹtí tó wà ń bẹ kó lè yọ kúrò ṣẹwárí ẹfun tí wọn bá ti wá mú mẹ ìyẹn gan ìlójú iṣẹ gangan tí wọn ṣàmúlò ẹ mo fi ń sọ fún wọn tó bá láàrùn ìsétọ̀ lẹ́nu àbí wọn máa ń tọ̀tọ̀ àpọ̀jù ẹlòmíì lè pé ìtọ̀ ṣúgà ń tó a fi ní gbogbo ohun tí ń ṣe ibẹ̀ bá ti dé mára pé àlàyé ẹnu yín lásán ti yọ ikú ò ní gbèkùn àárẹ̀ gbogbo tẹ wà lọ́dún bọ́dún yìí tẹ bá ti kálàyé tẹ́sítẹ́sì bá onímọ̀ nípa ewé àtegbò lágbàlá mára pé wà ní gbólóhùn ọ̀nà àbáyọ dé fún gbogbo ohun tí ń ṣe nínú bí ẹ̀fùn yìí bá ti wá délẹ̀ onígbà bàbá wa ti máa ń gbà yàn án yànjú láti ṣàmúlò rẹ̀ kì í ṣètọ́ ṣúgà ó ti pẹ́ lára gan wọ́n ní ìdá kan nínú ìyẹ̀fun yìí ó dinú oyin ògidì ẹni náà ó mọ fi ìka lábẹ̀ tó ga jù lábà fa sẹ́nu láàárọ̀ ìdá kan rẹ̀ ó dinú ògèrè epo pupa síbí kan rẹ̀ gbígbélura ni láwọlé sùn lẹ́yìn tá a bá jẹ tá a bá mu tán tó sì jẹ́ pé gbogbo ohun tó jọ mọ́ àrùn ìsétọ̀ wọ̀nyí ni ọ̀palẹ̀ rẹ̀ mọ́lẹ̀ tí ó sì ṣèrànlọ́wọ́ fún gbogbo ọlọ́mọkùnrin tágbára nǹkan ọmọkùnrin rẹ̀ tí ń dorí kodò sáá tí ó máa lérílé ka tọ̀sán tòru bó bá ró lólùfẹ́ rẹ̀ tó sì jẹ́ wípé gbogbo àwọn àrùn ọlọ́jọ́ pípẹ́ ti mara ẹni wú sáá tí ó sì ferege ọlọ́run kọ́ gbani àwọn àìsàn ìtọ̀wọ̀wọ̀n yìí ti múni lókè lo rọ́bà ó pọ̀ lọ sún àdàdà láfi ń gbà yíyànjú pé gbogbo ohun tí máa ń ṣe kálukú nínú àgọ́ ara tẹ fẹ́ tọ́jú mára pé ni ẹ máa bọ̀ wá o báwọn bàbá wa bá ti ń gbaro ẹni bẹ́ẹ̀ níyànjú wípé kọ́ da ìdá kan rẹ̀ sépo pupa ìdá kan rẹ̀ sínú oyin ògidì ìdá kan tó sẹ́kù ń ò ní ká máa fi lo ẹ̀kọ́ gbóná láàárọ̀ tó sì jẹ́ pé ńgbà tẹ́yìn ó bá fi lo àwọn nǹkan wọ̀nyí láàrin bí ọjọ́ mẹ́ta márùn-ún kan gbogbo àwọn àrùn ìsétọ̀ ọlọ́jọ́ pípẹ́ wọ̀nyí ìtọ̀ ṣúgà tí ń dá àyàn láàmú wọ̀nyí gbogbo àwọn wàhálà tẹ́yìn rí ń bí àpọ̀jù ìtọ̀ wọ̀nyí yóò sì fèrè láfi ń gbà yíyàn jù pé gbogbo yòówù tí ń bá ń ṣe kálukú nú àgọ́ ara ẹgbẹ́ra o kẹ̀ẹ́dẹ́ mara pé o nọ́mbà wọn rèé fún gbogbo àwọn yòówù tí ń bí kálukú bá wá ní gbogbo yòówù gbogbo àìsàn tó ti pẹ́ lára àrùn ọlọ́jọ́ pípẹ́ tó ń tìrìn àjò gbogbo tí ò lójútu tẹ́yàn fẹ́ rí ìdátú ẹ̀ ẹgba nọ́mbà wọn nílé ìwòsàn bílẹ̀ mara pé kíákíá 08067010215 08067010215 gbọ́ lẹ́ẹ̀kan sí 08067010215.
1: Tó ti dé o.
2: Bàbá Róṣì ẹ̀ fúnra
1: Kan jọba nílé ẹgán àdọ̀ndọ̀ tán jọba lóde ìjẹ̀ṣà. Níbi ká wú onírúurú àìsàn ara tegbòtegbò. Ilé iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ mára pé kíákíá ò lẹ́lẹ́gbẹ́. Kò sóríṣà tí ó ṣe bí ògún lágbẹ̀dẹ. Àìsàn tẹ́ ẹ ti tọ́jú tọ́jú tó yarí kalẹ̀ tí ò gbọ́. Bó bá dé mára pé ojú ẹsẹ̀ ni ó tẹ̀ rí. Torí pé àkàìmọ yé irinṣẹ́ àyẹ̀wò ìgbàlódé ní bẹ nílé iṣẹ́ wọn. Ìmọ̀ àdáyébá ayé àwọn bàbá wa ò sì tẹ̀tì. Níbi ká kọ́kọ́ ṣàyẹ̀wò ara ti fún tẹ̀dọ̀. Wọn ni wọ́n fi ń mójú ìlẹ́jà àìsàn àtìtọ́jú tó ń fẹ́. Ẹ̀rọ àti ọṣẹ ìwẹ̀ mára pé ń bẹ tí ó tẹ̀rì tó mú yányá. Inú rírun ẹ̀yìn dídùn egungun ló ń ro kankan. Ilé ìwòsàn ìbílẹ̀ mára pé kíákíá ló ń tọ́jú rẹ̀ ní rògbàrògbà. Ẹ̀yin awakọ̀, ẹ̀yin alájàpá, ẹ̀yin àgbẹ̀, ẹ̀yin tó ń ṣiṣẹ́ ìjòkòó. Oògùn ẹ̀rọ ọṣẹ bitas mára pé ni ẹ lò. Àgbo mára pé ló tún fọ ìdọ̀tí inú. Tálé gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ lọ tefetefe. Oògùn mára pé náà ni sasara àdáyébá

ẹ̀kálẹ́ o, gbogbo ọmọ Nàìjíríà. Èmi ni ẹni tọ́lọ́mọ láti ìlú tọ́lọ́mọ. Mo kí yín pé ẹ kú ètò. Lóòótọ́ mo fún yín ní ọgbọ́n àti ìmọ̀ye tẹ́ fi máa gbà wá ní ìmọ̀ràn ní orí ètò yìí. Ẹ dákun, gbogbo ọmọ Nàìjíríà, mo fẹ́ kẹ́ gbà mí ní ìmọ̀ràn ni lórí ọ̀rọ̀ mi. Ọ̀rọ̀ náà lọ báyìí pé ọkọ tí mo bímọ fún, arákùnrin tí mo bímọ fún, ó ṣáà jẹ́ èèyàn kan tó yẹ pé kí n tó pàdé ẹ̀ ló ti pàdánù iṣẹ́ tó ń ṣe, tí kò dẹ̀ kùnà tán fún mi, lóòótọ́ kò sọ fún mi. Lẹ́yìn ìgbà tí a ti ń bá eré ìfẹ́ wa bọ̀ yìí, nígbà tó pé oṣù mẹ́fà, lárákùnrin iṣẹ́ wa sọ fún mi gẹ́gẹ́ bíi pé nǹkan yẹn ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí ni. So mo ṣáà ní ó dáa kò burú pé ká máa bá a lọ pé Ọlọ́run máa ṣe dáadáa fún wa. Nígbà tó yẹ pé èmi níṣẹ́ mi lọ́wọ́, mo dẹ̀ ń ṣe dáadáa lẹ́nu iṣẹ́ mi. So arákùnrin yìí, ó ṣàṣẹlẹ̀ pé ní inú ilé gẹ́gẹ́ bí a ṣe ń feed nínú ilé, ó ṣáà jẹ́ ẹ̀kọ́ tó yẹ pé ẹlẹ́jọ́ èèyàn ni. Ká tó wí ká tó fọ, a ti gbé ẹjọ́ lọ sọ́dọ̀ mọ̀lẹ́bí ẹ̀, a ti lọ fẹjọ́ mi sùn wọ́n. So ìgbà tí ọ̀rọ̀ oyún wọ̀, ó ṣáàdì pé mo lóyún fún un. Ìgbà tí mo lóyún fún un, bẹ́ẹ̀ bí mo ṣe ń gbé ìgbé ayé mi lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni títí ọmọ fi dé. Lẹ́yìn ìgbà tí ọmọ náà dé ṣá, arákùnrin yìí ó jẹ́ èèyàn kan tó yẹ pé kò í ṣe ìkọ̀kan nínú ilé, èmi ni mo máa ń gbé. Majority ẹ̀ ní inú ilé tẹ́ pé lóòótọ́ ó ń lọ sí ibi iṣẹ́ o, bọ̀ owó tó ń rí, owó náà ò kéré. Owó tó sì kéré ọ̀hún náà dẹ̀ ni lóòótọ́ ó máa ra oúnjẹ sílé náà. Tó bá ti rí owó bẹ́yẹn, ó máa ra oúnjẹ sílé. Àmọ́ kó tó ra oúnjẹ sílé yẹn náà, nígbà míì tí ò bá ní owó tó máa fi ra oúnjẹ sílé, èmi ni mo ṣáà máa ń dáná, èmi ni màá ṣe gbogbo ẹ̀, màá tún gbóúnjẹ fún. So ibi tí mo wá fẹ́ kẹ́ gbà mí nímọ̀ràn lé lórí ẹ̀yin ọmọ Nàìjíríà ni pé ọjọ́ kíjọ́ tí mo bá sọ pé mi ò lówó lọ́wọ́, arákùnrin yìí kò í gbà mí gbọ́, lónìí irọ́ ni mò ń pa. Kódà mo tún ṣe é débi pé mo tún máa ń fi àkáǹtì mi hàn pé mi ò lówó lọ́wọ́. Bí máa ti wá sọ fún bẹ́yẹn, bó ṣe máa bẹ̀rẹ̀ sí ní yàn mí lódì nìyẹn. Àlejò wà nínú ilé fún oṣù méjì, oṣù kan, tàdé máa yanra wa lódì ní abẹ́ òrùlé kọ̀ọ̀kan náà. Ẹpọ́ ni kálukú máa dá tiẹ̀ ṣe ni. Nínú ilé tàdé ń gbé, àwọn mọ̀lẹ́bí ẹ̀ kọ̀ọ̀kan wà ní àyíká nílé náà tó fi mọ́ màmá rẹ̀. Bàbá tí wá já, yóò lọ gba ọbẹ̀ lọ́dọ̀ màmá rẹ̀, yóò tẹ̀bà, yóò ṣe gbogbo ìyá ẹ̀ ṣáà ń tọ́jú ẹ̀ ṣọ́t. Ṣá so báwọn tí mo ṣáà ṣe yí mọ̀ nìyẹn o. Ẹ dákun, ìyẹn ọmọ Nàìjíríà, mo fẹ́ kẹ́ là mí lóyè ni nǹkan tí màá ṣe lórí ọ̀rọ̀ yìí. Yóò mọ yàn mí lódì nínú ilé ni oṣù kan oṣù méjì. Nǹkan tó ti wá mú mi fẹ́ sọ̀rọ̀ yìí láṣáláì ni pé a nígbọ́mi sí omi ò tó kan ní ẹnujọ́ mẹ́ta yìí tó yẹ pé mo ní mo dáná náà ni. Mo wá ní mi ò lówó lọ́wọ́. Bó ṣe pariwo, bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo nìyẹn, tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fara ẹ̀ láì ṣe mí.

0: ṣe fún torí pé mo mọ̀ pé kò ní. So tí wọ́n ṣàti wá ṣe bẹ́yẹn bárakò yẹn ṣẹ̀ṣẹ̀ mọ yẹn mí lódì nínú ilé nìyẹn o. Ẹ dákun gbogbo ọmọ Nàìjíríà, ẹ bá mi dá sí àmẹ́yẹ ìgbà tí mo ti pé lóru tí màá jí táàtújọ sọ pé kí ló ń ṣẹlẹ̀ gangan nìkan kò ní dá mi lóhùn ká tó rí ká tó pọ̀ àti gbóbìnrin wá sílé lórí matrimonial bed wa àti gbóbìnrin wa. Mi ò dẹ̀ ní gbin mi ò ní sọ̀rọ̀ ń máa ṣe máa wò náà lélẹ̀ dákun gbogbo ọmọ Nàìjíríà ó ti ń tojú sú mi dákun ẹ gbà mí nímọ̀ràn.
1: Kú ètò ọlọ́yẹ ẹjọ́ ilé yín ò ní dá o. Mo fẹ́ sọ síta o. Ó ṣẹlẹ̀ ń pé tí mo bá jáde tàbí tèmi àtọkọ mi tá a jáde lọ bóyá bí ṣọ́ọ̀ṣì wọ́n ṣáà máa ń rìnà sí mi ń pé mò ń bínú sọ́kọ mi. Mo dẹ̀ ti gbégbé iṣẹ́ a ti lọ a ti gbàdúrà a dẹrù ẹgbẹ́ a ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà pàbó ló ń já sí. Mo wá rí wọn pé nínú ìṣe rẹ̀ báyìí nǹkan tó ṣáà ń ṣe nínú ilé báyìí nǹkan tó bá wù ú ni débi pé mọ́mì mi ẹ̀gbọ́n mọ́mì mi wá wá pè wọ́n jókòó wá sọ ọ̀rọ̀ yẹn fún wọn pé tó bá ní òòṣà tán bá máa ń sìn nínú ilé wa then mo tún wá jẹ́ bí ìbejì ṣá. So ọ̀rọ̀ yẹn ò ṣáà yé mi mọ́. Mo á fẹ́ káwọn èèyàn gbà mí nímọ̀ràn pé kí ni mo lè ṣe torí gbogbo ibi tí mo bá ń lọ báyìí má ṣáà ní kí n ọwọ́ wá tí n bá tún tá a bá wọ́wọ́ débi bẹ́ẹ̀. Ọ̀tọ̀ nìkan tán máa lá máa ṣe nígbà tá a bá débẹ̀ ọ̀rọ̀ ó ti change. So má fẹ́ káwọn èèyàn gbà mí nímọ̀ràn lórí ìrìn àjò yẹn torí ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi tó jẹ́ ó jẹ́ nǹkan tó máa ń pa mí lẹ́kún lójú òun gẹdẹ̀ ní bí ìgbà tó yẹ pé èmi ni mò ń ṣe lóòótọ́ ni. Kò dẹ̀ síbi tí mo dé mo ti gbàdúrà gbàdúrà gbàdúrà ó máa ní mò ń bínú ǹjẹ́ mo tó ń fà gbogbo ìrìn àjò tí mo rìn ó ti pọ̀ débi pé bá ní kí n máa sọ àìmọye owó láti ná tó mo fẹ́ káwọn èèyàn fún mi ládùáìsì lórí ọ̀rọ̀ yẹn. Ẹ ṣe sà ibi yín ò ní dàrú.
2: Ẹ̀ka Alẹ́sà ẹ̀kú ètò ẹjọ́ sá mo fẹ́ sọ síta mo fẹ́ káwọn ọmọ Nàìjíríà wọ́n gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tí mo lè ṣe. Ẹjọ́ mo ti kọ́kọ́ fẹ́ ọkùnrin kan mo bí ọmọ mi mẹ́ta fún ìkan kú nínú ẹ̀ lẹ́yìn ọdún mẹ́sàn-án mo wá padà fẹ́ ọkùnrin míì èmi tí mo fẹ́ mo wá bí ọmọ méjì fún ọkùnrin náà ni àwọn méjèèjì yẹn ṣùgbọ́n ìgbà tí mo wà lọ́dọ̀ ọkùnrin kejì yẹn nínà àti èdè àìyedè ṣá bọ̀gún má wà látẹ̀mí lọ mo ṣáà kúrò lọ́dọ̀ ẹ̀. So ọmọ yẹn wá ti dàgbà díẹ̀ bá wọn ti wọ secondary school ilé àkọ́kọ́ yẹn ó máa lọ dúró sí ṣọ́ọ̀pù lọ́dọ̀ ẹ̀ láti máa fojú ṣiṣẹ́ tó ń ṣe iṣẹ́ ọwọ́ tó ń ṣe. So ọmọ yẹn ó máa ń sá ní school mo ní pé kí ni oríṣi tọmọ fi lè máa sá tí bá ti lè ń bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ iléèwé bàbá yẹn láti máa sọ fún mi wípé ọlọ́run ti mọ ibi tọmọdé ọmọ máa dé láyé pé ọlọ́run ló ní ètò fóníkálukú pé kò sí wàhálà kí n fọ mọ́lẹ̀ ọmọ yóò lè jòkó báyìí kó má lọ sí iléèwé ìgbà míì máa fagídí mu owó iléèwé nǹkan náà èmi náà ló ń sin ilé tó pọ̀ jù nínú ẹ̀ pọ̀ méje ó bí mi nínú pé ọmọ ṣáà lọ ọmọ ṣáà wà lọ́dọ̀ ẹ̀ ẹnujọ́ mẹ́ta báyìí ọmọ parí ìdánwò GSS rẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ ti wà ní wọ́n ti padà sí school private school ni kò ṣe government school ó ti padà sí school ó jẹ́ kó padà sí school kò gbà ọmọ jókòó sínú ilé mo dẹ̀ lọ́ halẹ̀ mọ́ ní ṣọ́ọ̀bù ń bẹ̀ pé lọ́lọ́lọ́lọ́ instead tá a fi jọ́ ìmí tá a fi jọ máa bọ́mọ wípé ọmọ máa padà sí school ṣe ló bẹ̀rẹ̀ sí gbé jàkọ̀ mi lójú tó ń bá mi jẹ́jọ́ ọmọ Nàìjíríà kí ni mo lè ṣe torí àwọn méjì àkọ́kọ́ ni wọn lọ sí school pé mo dẹ̀ fẹ́ kí lè náà lọ sí school ẹ jọ kí ni mo lè ṣe nítorí ọlọ́run ẹ ràn mí lọ́wọ́.

0: nimbe mwajua bai 0916159101 meri ototo ile itere pati lanti edakun awon ile ita ti sokoja lo eja ko lori eyun edakun mererin yi ni ti nbe mwajua ta mo mu go bai lase olohun elu e kale
1: akale mulai
0: e seun la wole sun re
1: kola alasoke lo community agbonbane lo
0: e seun afa o
1: lori ti mama janza sita last comment tele ma pastor yan ara
0: to
1: imara yin o da ti o ba koyan ko koyan ti o ba feyan ko feyan ni ri bi di bible ti dey your money ji rori
0: to
1: iwa mo awon afeki ton ko kale bayi
0: ah afi suru
1: mo yi sa afeki kaluku na fe jeun na ni awon fada da si wa no pastor comment tele ma ara aba ko sin to lohun le se o
0: be ni de
1: kan ba la ni an aba ti wa ma ko wi cha won ko ko challenge si e ma won ko ko won fi kale ki ka lu ko mo lo
0: alaafia
1: ko je mi mi si re si awon don ka ngba bi ka so ka ka cha mi ka se da o
0: e seun ele 0916159101 lo jo popo to bi te ina bi le ba ngba won ni mo awon mere rin yi ele e ka le o
2: Ẹ
0: ṣeun la wọlé sùn rẹ o.
2: A
0: dúpẹ́. Ẹ ṣeun.
2: Àtúwò ìnira tó ṣe jẹ ọ̀gá náà rí àkọ́bí.
0: Ẹ ṣeun ọ̀gá ńlá.
2: Ṣé gbogbo àwọn tí wọ́n dá sí ìtura ká o. Àti rí inú. Irú mi ta kó máa láṣọ pé sọ́yìn yìí ni a ti kó aká ní ìmọ̀ àwọn akákò. Ọlọ́run fọ̀rọ̀ kẹwàá.
0: Àmì àmì àmì.
2: Ọmọ òṣìṣẹ́ sára rẹ kù.
0: Àmì.
2: Ọdún jìnnà sí ra.
0: Àmì
2: ọlọ́run kọ́ sànà wa àwọn tó jẹ́ pé tí kàbá yíwọ́ ṣáàgbẹ̀ kẹ́lẹ̀ pé ká lọ́ba kan náà lóye
0: tó
2: àǹkẹ́ náà tó kọ́ yàn kọ́ yàn bá bàbú wà wọ lọ́wọ́
0: tó
2: ẹni ẹ̀kọ́ sí ẹni pàrọ̀ wa pé ọ̀nà ìṣẹ́ta lọ́nà ẹ̀dá àwọn sí ẹni kan ní ẹ̀kẹ́ máa wọn yanjú ọjọ́ sí yanjú ẹ̀ńsẹ̀ ẹ̀kọ́ àtúkà bóyá ó wà lùpàdà bóyá kó máa lọ lé Ìjẹta kò yìí fi ẹ̀kọ́ bá lé wọn lọ.
0: Kojú bá nù.
2: Ọlọ́run mo jó ìṣiṣẹ́ rẹ̀. Mo bá yá tójú rẹ̀ bá bí nǹkan ní ṣe tójú rẹ̀ bá là. Sáàkó bá ní fẹ́ẹ́ wà bá lé wọn. Wọ́n jọ jókòó ní ìtúbù nù bí a ti fámìlì méjì.
0: Ẹ ṣeun. Kojú bá nù. Ẹ ṣeun bàbá. Àdúgbò mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ wájú wa náà ni arákùnrin arábìnrin tí wọ́n pé ọkọ àwọn ń bá wọn yòdì ni ọmọ kan ní sì ń bẹ láàrin wọn yọmọ bá wọn yòdì. Tó bá ti ní pé kó mọ káwọn ó bá ti ránjà ó bá táwọn ò bá ti rówó múlẹ̀ nù ní gẹ́gẹ́ bí ìyàwó ìjà ni wọ́n ní ìyá rẹ̀ àti àwọn kò sì jìnnà síbi táwọn ń gbé wọn bọ̀ sọ́dọ̀ ìyá rẹ̀ yọ jẹun kò tiẹ̀ níwọ̀n tí báyà wọn jà báwọn ò tiẹ̀ jẹ pé ọmọ kan ní sì ń bẹ láàrin àwọn ó yé tukọ yóò tún gbóbì wálé kádàkùn ká gba àwọn mọ̀ràn kíni káwọn ò ṣe ọkàn nu ẹlẹ́ẹ̀kejì tó dà bẹ́ẹ̀ arábìnrin tí wọn kéré gbogbo bí táwọn bá ti dé wọn láwọn ń bínú sọkàn àwọn láwọn ò sì bínú sí wọn láwọn ti dẹrù ẹgbẹ́ àwọn ti lọ ọ̀tún àwọn ti lọ òsì kò síbi táwọn ò lọ báwọn bá tún débi eléyìí wọn ó tún gbowó lọ́wọ́ àwọn ọ̀tọ̀ ni tí wọn ó tún máa wí wọn ni wọn sápá àwọn ìbínú sọkọ àwọn láwọn ọlọ́kọ àwọn náà ti wá wọn pa wọn làwọn ń ṣe kádàkùn ká gba àwọn mọ̀ràn kí ni káwọn ò ṣe ẹlẹ́ẹ̀kejì arábìnrin tí wọ́n pe ọkọ àwọn kò bá wọn panu pọ̀ láti bá wọn bá wọn wí láti lọ́lé-ìwé pé kò fi lọ́lé pé méjèèjì táwọn sì kọ́kọ́ bí eléyìí wọn lọ́lé-ìwé àwọn sì àwọn eléyìí náà káwọn náà tún lọ ọkọ yóò kọ bá wọn fẹnu sí kọ́ ti lọ́lé-ìwé o ẹ mọ àgbà gbé wọn ní private school ní ń lọ ó ṣe é ṣe kó wọ ọkọ mọ́ka private school o ẹ yà mọ̀ bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà pọkọ náà ó bá wọn panu pọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kẹrin tó dàbẹ́ arábìnrin tí wọ́n pé ọkọ àwọn àwọn ní dádúró nípa ọ̀rọ̀ olóyún dé fún bí ọdún mẹ́rin báyìí wọ́n láwọn nìkan wọ́n dá ọkọ̀ ìbò tí wọ́n pè wọ́n ní wọ́n gbé lọ sí hospital wọ́n sọ operation lẹ́yìn operation yìí ni wọ́n ti bímọ fún bí ọdún mẹ́rin kan wọ́n ní wọ́n ti fẹ́yàwó mi fọkọ̀ àwọn nìkọ̀rọ̀ bí kan ọkọ̀ ò sì yà sí wọ́n ní gbogbo mọ̀lẹ́bí ọba wọn sọ̀rọ̀ mọ́ àwọn sì fọ̀rọ̀ lọ pásítọ̀ ní kọ wọ́gbọ́n dà sí bóyá kú ọ̀nà ọ̀nà sẹ́ta kọ́ lọ gbóyún wá wọ́n bá gbóyún wá láti ta kíní ọ̀sẹ̀lẹ̀ wọ́n ní pásítọ̀ ní kò sí ti ọ̀sẹ̀lẹ̀ ẹ̀lú ẹ̀ka lẹ̀ ẹ̀ ṣeun láwọlé sùn rèé àdúgbò ẹ fẹ́ sọ ọ́tà ó yà ẹ bá ń gbóhùn òkè díẹ̀ káwọn èèyàn ó lè gbọ́ yín dáadáa torí àwọn tí ilé ìwé
3: ẹ̀kọ́ gíga
0: ok yunifásitì àbí polytechnic ẹ ṣeun.
3: Ó wá ní wákàtí ọmọbìnrin kan bẹ̀
0: Ok. Ẹlú ẹ̀ka lé o.
4: Kọ́lá Aláṣòkè ló kọ mí ta
0: gbọ́dọ̀. Adúpẹ́ ẹ̀ṣẹ̀ o. Adúpẹ́.
4: Ẹni tó sọ síta nípa pé tó bá àwọn ọkọ̀ wa lọ bá wò bí rẹ̀ lọ́nà jẹ́. Kọ́ká jẹ́kẹ̀ rọ́jọ́ ní ọkọ ní nà. Ọjọ́ bí ẹni ìyá ni.
0: Bẹ́ẹ̀ni.
4: Bí wọ́n bá ti dọ́dọ̀ ìyá fún ọ̀nà dọ́dọ̀ ìyá oúnjẹ tán bá gbé fún ọjọ́ jẹ́ bí àríjà. Bímọ nù wà náà jọ ni.
0: Àbí.
4: Jáde òògùn kankan kalẹ̀. Bímọ wà sùn lójú.
0: Àbí o.
4: Kọ́ tó pọ́ síbù kó jẹ́ pé bọ́yẹ nìyẹn kò ní ìta máa ń tọ̀. Ọlọ́run ní ti ń gbà gba orí àwọn ti ń bá nìyẹn lọ sá.
0: Àmì.
4: Àmọ́ kó lọ kọ́ lọ jẹ́ kí ìyàrá mọ̀.
0: Ọ̀dà.
4: Tó bá jẹ́ kí ìyàrá mọ̀ yóò fi ṣojú ṣàtọ́ra rẹ̀.
0: Ọ̀dà.
4: Lẹ́sùn ní ti pásítọ̀ ẹni sọ lẹ́yìn tó wọ́n ti kì mí kan. Kọ́ lọ́jọ́ pé pásítọ̀ ẹni fẹ́sì lórí ìyá yẹn lórí fún ìyá yẹn lórí màá yẹn.
0: Ó ṣeé ṣe dáadáa dáadáa tó ṣeé ṣe ni.
4: Aṣọ tẹ máa ń wọ̀ lọ síbi chọ́ọ̀tì yẹn kó àgbẹ̀bẹ̀rẹ̀. Látara pọ́blẹ̀ tí wọ́n ní yẹn òun fún wọn solúṣọ̀ pọ̀ jọra wọn nìyẹn. Ìlà tó sọ síta pé àwọn láìkẹ́ nìyẹn pé mọ́tàdì wọn wá ní pé káwọn ọmọ lọ lè kí ẹ nìyẹn. Yorùbá ní pọ̀ náà sẹ́ni tí àgbàlagbà bá gbé tí ọmọ yìí tó bá gbé kí kágbà bá rí ọmọ kí o rí.
0: Wàhálà ẹ̀.
4: Wọ́n sì mú mẹ́sẹ̀gì bàbá wọn yẹn lọ́wọ́ náà. Àmọ́ gbogbo tí wọ́n fi sẹ́ndì sẹ́ni yẹn tí òbí ní wọn ní ipò èyí fi tọ̀ wá. Kí wọ́n sì rí náà. Àmọ́ kí wọ́n fi text message yìí lórí fóun pé ẹ̀mí ìrọ̀ ò pọ̀ yẹ kí n wá kí n káyìí ra wá mọ̀ wá. Àmọ́ mọ̀ kì í bínú sí i.
0: Mo
4: yanjú àwọn kankan yìí. Ọkàn fìdí ọ̀rọ̀ yẹn lọ.
0: Tó
4: bá padà ìyá sí àbá ti sùn. Yóò mọ ibi àgbàrá ju bí wọ́n sàn wá ní ilé yàn.
0: Bẹ́ẹ̀ni.
4: Àmọ́ bí ọba ibi ọba ló jẹ́ àgbàrá mi tọ́ lọ́yẹ́. Yóò gbé lé lọ ní o.
0: Wàhálà yóò gbé lọ.
4: Iṣẹ́ pé kó o gbìyànjú kó o hóde ọ̀rọ̀ bàbá wọn yẹn lọ́wọ́ náà.
0: Ọ̀dà.
4: Àwọn ọ̀dùnkún ká mọ́ gbàgbé ká fi sọ́kàn.
0: Kálákẹ́
5: Tẹ̀mí àti ti gbogbo àwọn olùfẹ́ ìkànnì kò ní dàrú.
0: Àmì Ọlọ́run àmì o.
5: Mo fẹ́ dá sí ọ̀rọ̀ àwọn màmá tán ti sọ̀rọ̀ ṣáájú wọ̀nyẹn.
0: Ẹ ṣeun.
5: Màmá gbẹ́yà kẹta àbí kejì. Wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ nípa pé wọ́n bí ọmọ ẹ̀yọ̀ kan pé wọ́n wà nílé kan. A bá kíyèsí ọ̀rọ̀ yẹn pẹ̀lú bọ́n ṣe tó. Tó àǹtí yẹn kàn. Ẹ̀kan má bínú ìwà wọn kán lọ yẹ̀ wò. Nǹkan àkọ́kọ́ tí màá kọ́ sọ ni. Àǹtù nínú ọ̀rọ̀ kan sọ. Wọ́n ní ọkọ wọn ti dẹrù wọn síta.
0: Bẹ́ẹ̀ni.
5: Wọ́n tún tẹ̀síwájú wọn nínú ilé tó ń gbé ibẹ̀ níyà ọkọ̀ ń gbé. Bí ẹbí ọkọ̀ náà tún ń gbé bẹ̀. Èyí ni wípé nínú èrò nínú pẹ̀lú ìmọ̀ àti òye tèmi. Ó ní àwọn ìwà kan tó ń wù bí ìwà ìgbéraga. Tí ò jẹ́ tán rí ojú rere àwọn ẹbí yẹn. Ẹni tẹ́ ẹ ti jọ ń wà. Lọ́jọ́ ẹni kò níṣẹ́. Tẹ́ ẹ ti jọ wà.
0: Tẹ́ ẹ dúró
5: tì í. Ẹ lọ́wọ́ yín gòkè ẹlẹ́ẹ̀rí ẹni iṣẹ́ ti ń tó ẹ ló ń wà. Síbẹ̀ ẹni ẹ̀dáná lé ọkọ̀ òní ju oúnjẹ yín ó lọ gbọbẹ̀
0: lọ́dọ̀ ẹ̀gbọ́n mi. Bẹ́ẹ̀ni.
5: O ti ní nǹkan kan. Ó dẹ̀ ti bẹ̀rù yín síta. Kò sanwó orí yín ẹbí yín kọ ìyá yín kọ bàbá yín kọ ṣé wọn da yín lẹ ni ẹyin náà wàá pinnu láti pé kẹ gbé ìgbésẹ kẹ jáde inú ilé yẹn ìyẹn àkọkọ ìyẹn èkejì tó tún jọ bẹẹ nínú ìmọràn tí màá gbà wọn ó ti the boys in our court ó ti wà ní àyíká wọn àwọn ló mọ ohun tán lè ṣe wọn ti dẹrù wọn síta pé wọn ò nílò wọn ni táwọn náà bá dẹ ti ń ṣe ọmọ àsùntà ó yẹ kán tẹsíwájú nínú ìrìn àjò láti yan èyí tó kàn. Now ìkejì bàbá kan ní màmá tó ń sọ̀rọ̀ nípa wọn ní ọkọ́kọ́ bímọ méjì àkọ́kọ́.
0: Bẹ́ẹ̀ni.
5: Wọ́n náà tó padà wọ́n rí ẹlòmíì.
0: Bẹ́ẹ̀ni.
5: Pé ẹnì kejì tán wá rí wọn á nà wọn. Ara wọn ò wá gbà á. Wọ́n wá jáde. Wọ́n lọ dàgbà lé. Fine. Wọ́n wá ní ọmọ kejì tán bí ó wá ń lọ ọ̀dọ̀ ẹ nìyẹn.
0: Bẹ́ẹ̀ni.
5: Pé oníṣẹ́ ọwọ́ ni. Nínú ọ̀rọ̀ màmá yẹn. Mo yọ nǹkan kan jáde wípé wọ́n ní àjíbí. Wọ́n ní agidi pé nǹkan tó ń bá ti fẹ́ o.
0: Òun náà máa ṣe. Ó gbọ́dọ̀ ṣeé ṣe.
5: Nínú ibo ni mo ti fìdí ọ̀rọ̀ tí mò ń sọ yìí múlẹ̀. Wọ́n ń sọ̀rọ̀ pé ọmọ tán kọ́kọ́ bí ṣáájú gan wọ́n ní wọn lọ sùn
0: o. Wọ́n láwọn méjèèjì ò lọ sùn o.
5: Wọ́n lọ sùn. Ẹ wá padà sórí ọ̀rọ̀ pé dandandan o pé àwọn ọmọ yẹn pé bàbá yẹn ní pé wọ́n pé kán máa lọ sùn nígbà tí ò ń ṣe kórìí bàbá yẹn kú. bawo lo se ma bi mo sugbon wa so ninu oro eni private school secondary school GST for that matter o ba se school to lowo ra owo ta ma bombe
0: kekere ko
5: ajo ta egberin
0: ke se kekere o ke se kekere
5: now iru baba yi kini how get it o like ko ti niyawo mi si
0: to
5: iyawo mi to wa nu le la ma control ohun leni to wa ohun leni to wa loju oja
0: beni
5: ti a gba pe ko mo to ma lo awuju school ko mo ti eni ti o sile eyin ta ba ni ka wo ninu irin ajo yen iya yen nikan mu suru kan de je wa won wo kan ba le jere omo alaafia fun be yen
0: adupe o eseun ojo ni tin yo eseun elo ya kale
6: e ta lo
0: eseun la wole sun re o
6: Yes, sir. Mm. Professor, nipa mo le doji dollar.
0: Hello, e kale o.
7: Hello, e kale ko.
0: E seun la wole sun re.
7: Mo fe da si o.
0: Mm, e seun.
7: Mo ma ki o so pe opo awon to wu fun ori awon.
0: Mm.
7: E ka ko.
0: Mm.
7: Tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka bá bínú ọ̀dárì tó sọ̀rọ̀ ó ti fọ́nà bí mi sá o. Ọ̀pọ̀lọpọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé kan wà tó jẹ́ yín pé àwọn ìyá ọkọ̀ wọ́n jẹ́ pọ́blẹ́mù fún ọmọ wọn ọkọ̀. Torí mi ẹ ti ṣẹlẹ̀ sí èmi náà. Nọ́mà àwọn obìnrin a ní ìwà tuntun wa lọ́wọ́. Ọ̀pọ̀ tí bá délé níwà tuntun wa lọ́wọ́ à ní ọkàn pé à ń bá ọkọ̀ wa jàjà ọlọ́mọdé pé yẹn fẹ́ yàwó. Ìyá ọmọ bíó kíkiri kíkiri jẹ́ kí. Àzúmí pé mo fi ọ̀rọ̀ àbúrò mi kan ṣe àpèjúwe. Kí ó lóyún tó lóyún tóyún bàjẹ́ lára tó fi dáyàwó dọ́yàwó sọ́nà tó lóyún tóyún bàjẹ́ lára àbúrò mi. Kí ìyàkọ́ wa ń sọ pé ó boyún jẹ́ ni. Àbúrò mi yẹn wá sọ pé òun ò boyún jẹ́. Ọkọ gbàgbọ́ ọkọ gbàgbọ́ bọ ẹgbẹ́ ọkọ àti ìyá ọkọ ló burú. Ọkọ gẹ́gẹ́ ti gbàyàwó gbọ́
0: pé oyún kan wà ló jẹ́ kó yún bàjẹ́.
7: Tó woman yẹn wá gbé níbi yẹn wá bẹ ọkọ ó ń bẹ àbúrò ìyá ọkọ bàbá ọkọ sọ pé kó fọkàn balẹ̀ gbogbo wọn fẹ́ ń bẹ ìyá ọkọ tó ìyá ọkọ yarí náà ló fẹ́ pé ó rí bí rẹ̀. So ilé èèyàn bẹ́ẹ̀ téèyàn bá pè sí programme yìí obìnrin ni wọn darí obìnrin ni wọn sọ pé àbí wà gbogbo nǹkan náà kọ́ ni
0: obìnrin
7: yóò ní àwọn ìyá kan náà wà tó jẹ́ pé wọn àdá fẹ́ pé wọn ò fẹ́ ìdùnnú òní fẹ́ jẹ́ kí wọ́n fẹ́ máa mọ kò sí èyí ò fẹ́ wọ èyí ò fẹ́ èyàn sọ pé èyàn lè sọ pé kí ìyá mọ̀ dá sọ́rọ̀
0: bọ́
7: tí èèyàn bá ti fẹ́ ìyàwó níwọ̀ntúnwọ̀nsì náà ni kí obìnrin yẹn náà lè ní fọkànbalẹ̀ pé òun ò san orí òun ṣe kí ó lè jẹ́ pé ìdílé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n jẹ́ ra sọ pé kò sí ìfọwọ́sowọ́pọ̀ yóò sì tún fẹ́ mọ bu ọkọ rẹ̀ tó má bàa rí àti ọkọ rẹ̀
0: fún
7: òun ṣe. Tó bá máa fi gbogbo ẹ̀ blame obìnrin pé àwọn ìyá kan wà tẹ́ pé wọn fi tọrọ ìyá àwọn ìyá kan sì wà tó jẹ́ pé téèyàn bá ṣe ìrànlọ́wọ́ báyìí wá báyàn yìí bí ọmọ yìí bí ọmọ tán bí nínú.
0: Ẹ ṣeun ya ojú òní ti yàn dúpẹ́ púpọ̀ fún dàsíyìn lálẹ́ yìí ẹjẹ́ ń tún ṣe bẹ́ẹ̀ kí n dọ́dọ̀ àwọn tí ń bẹ lórí WhatsApp torí pé àwọn náà wọn tó ti dá sí torí pé àìsí ń bẹ̀ ńlá ìbá wọn dá sí àwọn náà tó ti bá wa dá sí mọ̀ ń bọ̀ ẹjẹ́ mú wa lọ́kọ̀ọ̀kan ìjèjì mọ̀ ń bọ̀.
8: Ẹ kalẹ̀ o ọlọ́yẹ kalẹ̀ àkí skul sọ̀rọ̀ láti lè ṣà ṣe gbọ́kọ̀ sí wúmà yìí sọ̀rọ̀ pé ó ń gbé obìnrin wa matrimonial bed yẹn ó dẹ̀ ká mi lára mo ṣe ń gbọ́ kínní yẹn orí wo ló lè gba ooru kínní yẹn mi tí lóbìnrin yẹn á gbé matrimonial never ẹ sọ fún obìnrin yẹn pé ṣé dọ̀dọ̀ yọ ni àbí bọ̀nà yọ yàwó intellectual person là ń gbọ́ program yìí ọlọ́yẹ ẹnitẹ́ kí ló dé obìnrin wo ní sẹ́tírù yìí tó lè gbà pé ẹnìkan ń gbẹ́nìkan wá sórí matrimonial bed mo ti pe nọ́mbà yìí kò lọ ní àkíṣkò ló sọ̀rọ̀ láti iléṣà.
9: Kalẹ́ sá ẹ̀kú ètò sá Ọlọ́run bá mi tún ilé àtọ̀nà tẹ́yìn náà ṣe o, mo fẹ́ bá èèyàn mi kan sọ síta ni o.
10: Ẹ kú ìtòwúkọ tèmi ni Rasheed Látọ̀pẹ̀rẹ̀, ó kíyà Sukura, ẹ kú ọrọ̀ èèyàn. Ọlọ́ọ̀jẹ́ kọjọ́ jìnà síra wọn, ọlọ́ọ̀lẹ́ sí Lákúfà, ọlọ́ọ̀kẹ́ gbogbo wọn pọ̀. Ẹ pẹ̀lẹ́ mọ́ ẹ kú ọrọ̀ èèyàn. Ṣé rí obìnrin tó sọ pé ọmọ ọkọ̀ fẹ́ jẹ́ kọ́ máa kàwé báwọn dẹ̀ ti páàtì? Tó bá ríyàn tó lè fẹjọ́ ọkọ ẹ̀ sùn kó fi sùn pé àwọn mọ̀lẹ́bí ọkọ pé ó wù ọkọ mẹ́ kàwé kò fẹjọ́ ẹ̀ sùn kò fẹjọ́ ẹ̀ sùn. Ẹ kú ètò orúkọ tèmi ni Rasheed Látọ̀pẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí. Mo kí Mr. Bashiru ló ṣeré ẹ ṣeun Mr. Kọ́lá Lásòkè. Mo kí everybody náà bàbá kọ́kọ́rọ́ àdúrà mo kí o. Ṣé rí obìnrin tó sọ pé ọkọ ò níṣẹ́ lọ́wọ́ kò sọ fún un after 6 months ló tó mọ̀ òun lóyún fún un òun ṣe gbá òun ṣé rí mo máa ń sọ̀rọ̀ kan ẹ̀yin obìnrin ẹ má torí pé ẹ fọkọ nìkan ẹ fẹ́ mọ̀lẹ́bí ọkọ ọ̀nà nǹkan tẹ́ lè ṣe táwọn mọ̀lẹ́bí ọkọ lè fi nífẹ̀ẹ́ yín ẹ máa ṣe é. Obìnrin ìta bá wo dáadọ̀ wọn àtàwọn mọ̀lẹ́bí ọkọ ò nífẹ̀ẹ́ ara wọn wọn nífẹ̀ẹ́ ara wọn náà pé tó bá nífẹ̀ẹ́ ara wọn wọ́n máa bọ́mọ wọn wí ìgbà tó jẹ́ pọ́n jọ wà náà ni pé nǹkan tó ń ṣe síyàwó ò dáa àbí ó sọ pé tóun bá ṣe nǹkan lọ́n fẹjọ́ òun sun ọkọ sun àwọn mọ̀lẹ́bí ẹ̀ kí ni nǹkan tí wọ́n ṣe tó lọ́n fẹjọ́ ẹ̀ sun àwọn mọ̀lẹ́bí ẹ̀ nǹkan tí mo kàn rí ni pé try báwọn mọ̀lẹ́bí ọkọ ẹ̀ nǹkan tó bá lè ṣe tán fi nífẹ̀ẹ́ bóyá ìyá ọkọ lọ bá ọ bẹ̀ wọ́n mọ́mọ́ bọ́kọ mi ṣe ń ṣe sí mi ò dáa bẹ̀ wọ́n tó bá ṣe pé ìyá bá tó bá ṣe ìyá bẹ̀ ìyá kọ́ bá bínú sí ẹ̀ kọ́ bá yín yanjú ẹ̀ ó ti fẹ́ ná náà àbí kí la fẹ́ ṣe báyìí sìn ó ti fẹ́ ná ẹ pé tọ́.
9: Olóyè Kalẹ́ o, lágbára Ọlọ́run ètò yẹn mọ̀ tẹ̀síwájú o, iléeṣẹ́ yẹn ò ní jóná. Ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí òun ni ti ẹni tí ó jẹ́ mẹkáníìkì tó ní ìyàwó òun pé òun fẹ́ tọ ní iléèwé nọ́ọ̀sìn.
0: Ẹ̀lọ́ ẹ kálẹ̀.
11: Ẹ̀lọ́ Ọlọ́yẹ̀wà.
0: Ẹ ṣeun láwọlé sùnrẹ́ o.
11: Ẹ kàlọ́.
0: Ẹ ṣeun.
11: Ṣíṣe òní báyìí
0: o. Àmì olúwa, àmì o.
11: Ilé àtọ̀ náà ti ń lò ní dàrú.
0: Àmì.
11: Imam Abdulsalam láti Gàgà.
0: Ẹ ṣeun náà.
11: Iṣẹ́ rí gbogbo ìrìn àjò tí àwọn olóbìnrin àti ọkùnrin káàkiri tó látara pàtàkì jùlọ àwọn ti gbẹ̀yìn. Bẹ̀rí ìgbéyàwó àwọn amọ̀sílẹ̀ pékeré kan nínú ká kí ẹ tó mọ́ni sùlọ́kà. Gbogbo ẹni tí kò bá ti fọ́ mọ́ni sùlọ́kà kí wàá ti rí báwọn sì náà ni wọ́n jọ ń fi àwọn méjì òjò jìyà rẹ̀. Àmẹ́ni tó bá ti fẹ́ ọmọ tó bá ti fẹ́ ọmọ ní Sulọ́ka kò sí ohun tó lè wò kó máa ṣẹlẹ̀ láàrin wọn ni ọmọ ṣèkínní kan kò dá sí ní àwọn ẹbí rẹ̀ ọ wù ọmọ àwẹ̀ àtàdúrà ni. Lẹ́yìn tó bá sọ síta tán oríṣiríṣi àfáà ló kún ayé nísìn oríṣiríṣi pásítọ̀ ló kún ayé
0: nísìn
11: àmọ́ ìgbéyàwó tó bá ti ní Sulọ́ka nú ọ wù ọmọ àwẹ̀ àtàdúrà ni. Tó bá jẹ́ pé dájúdájú ọba lè kí ọlá ló ní kí wò. Àdìkí ọlá ti kọ yín bọ̀ lẹ́sìn pàdé ọ wọnú àwẹ̀ àtàdúrà ni ọlọ́run ó ṣàánú rẹ̀. Tó bá ṣe é ṣe ara tó wọnú àwẹ̀ àtàdúrà
0: fún àṣẹ
11: tó bá yẹ pé ọba tẹ̀síwájú ọlọ́run ó ṣàmọ̀nà rẹ̀. Ọba ní tẹ̀síwájú yóò tún fún ọ níbi tó dáa jù bẹ́ẹ̀ lọ tí ò bá ti ṣe pé n tó fẹ́ lakẹ̀ ní lọ. Àmọ́ gbogbo ìgbéyàwó tí ò bá ti ní Sulọ́ka ni wọ́n jọ ń ṣèṣì mẹ́rin wọ́n jọ jìyà rẹ̀.
0: Tó kọ́ lọ́wọ́ ṣàánú wa.
11: Ẹ ṣeun bàbá. Ṣé gbogbo ẹni tí ọba lọkọ láyà lásìkò ká ṣe é ní Sulọ́ka bó ti tó àdìgbò ti yẹ.
0: Ilé
11: wa ò ní bàjẹ́ o.
0: Àmì o.
11: Ó dàá rọ̀ sùn.
0: Adúpẹ́ ìṣeun fún dàsí yín lálẹ́ yìí. Ẹjẹ́ á máa fa àwọn inú àwọn ètò yìí kò óbì kan torí ìjọba àkókò wa àti pé àkókò ti ń sún wa ń papá mọ́ra díẹ̀díẹ̀. Alákọ̀ọ́kọ́ arábìnrin tí wọ́n pé ọkọ àwọn yóò mọ EOD pé ó tún dẹrù àwọn ta àwọn sá sọ gbogbo ẹ̀tọ́ pọ̀ dáadáa gẹ́gẹ́ bí àwọn èèyàn ti wí àwọn èèyàn ní ìwà tiyín ni kẹ́yìn náà wò fúnra yín pé kẹ́yìn náà wo ìwà tó bá fẹ́ dàbí ìwà ìgbéraga nínú ìwà tẹ́ ń wò pé ẹ̀rẹ̀ ńlẹ̀ ẹ kó yẹ ẹ̀yìn sápá ẹ kó yẹ kúò lápá ẹ̀rẹ̀ ra yín ńlẹ̀ lodo awon molebi oko era yin le lodo oko yin toko yin ba ni ejo mo po ni ke ejo na beyin na bo un na be ba je pe yin na le tun ni emu le bi bo je pe ni beere rara won ni suru loku die te mu lo ninu gbesi aye irin ajo ife yin atoko yin ti gbogbo nkan si bere sin lo bo ti ye ko lo keke bi nkan ta won eyan tin wi lale yi won ni suru ni ke mu si suru ni won ni ke na si lale yi keke be yin na si so won ni suru ni o to re ni pe laarin mo le bi awon ko yin le nge be tin na suru si pe layan atoko yin le si ri daju pe n na suru si pe lawon mo le bi oko yin pelu iwa to da ti won fi ma nife yin ni ke gbiyanju ke ni si keke bi nta won eyan wi teyin na ti gbo lotun lo si o je tun latapa abe onu tori pe keke be yin na ti so eni oko yin pe to ba ni e a ma se bayi o a ma ra nje le to ba ni lo to o pe sugbon ko se en ti o ni titi e eyin te so fun wa yin na o ni titi yin toko yin na ngba mara kaluku abiti e lara a le blame oko yin a si le blame eyin na sugbon eyin na suru si wo ke wa boya yo si okuta jina bi ko ni sokuta jina o ti ndi la pa abi onu ara pe ni ti won pe gbogbo bi ta won ba ti de won pe awon la won awon binu soko awon toko awon na si tin foju pa ba awon la won se to are ni toro na ba ju pa awon eyan so pe o se se ko je poko yin ti seyin la won bi kan lo to ke da yin omo binu nkan ti won wire o won lo se se be ki oko yin na ba ti wa se fe wi foko yin ni isin pe ose mi ko wa be mi loku sugbon ele ti lo kaakakiri awo le toka bi kankan fun yin te fe lori eto yi ju odo olohun lo odo olohun na lati toka yin si pe e pada sodo olohun fun ara yin eyin kan iseda yin kan olohun to da yin kan ke bo olohun so pe to ba je pe ni bi ti oko yin ti seyin looto tinu bi yin si toka yin si gbagbe lati yonu si e yonu si o je bi ta wa le dare yin lorun awo le nikan ta wa fe dare yin si to ju olohun oba eledumare aseda aye ati orun lo o je bo ti je latapa abe onu imi to tun da be arabirin to pe oko ta won fe ni ti awon bi mo fun pe ko support ki omo yi ko lo le iwe won lo pari GS3 ko ko je awon yoku e ti lo continue secondary school SS ko je awon won je ko mo continue pe won ni ko pe kan to mo fe se omo ti mo pataki be ni pe gbogbo omo ko ni olo private school bo mo si lo public school koni yan re o emi ti mo n ba yin soro loni te n fa teji se ranse si public school ni mo lo ni primary public school ni mo lo ni secondary koda public ni mo lo laya institution lele to tumo si pe ki se gbogbo omo to si lo private school na lo yanju wa lo loni tori e mo fi tipa menta gbara re oba ka omo yin lati mu lo si private school ko wa dipatipati pa baba re ni o fe ran lo eyin na te ba ni ke mule to ba je public school lagbara o baba yi ba ka e ji o mu lo public school e mo ti baba yi lo ponpon ntagbara re oba ka e mo ti lo be e mo si demi e lojiji ntagbara baba yi ba ka ni ke ji o si tagbara public school ba ka e mu lo public school ko lo bere SS1 kujuba na lo eyin na si re e se die die eyin na e wura yin wo ni bo lawon bo loku die si ninu rin inu wa teyin gan fun ara yin ikini ikeji e wo bi to ku die si ninu awon wa yin teyin na ti le adjust to je pe ko fi ni irin ajo yin o fi ni ma pa awon omo te ba bi lara tori pe lawon meji akoko eni won o si nle iwe won lo le iwe rara irin ajo yin ti pa won lara niyan ile yi to tun wa lowo yin yi bo le se fe adjust wa yin ti wa yin o fi ni pa awon omo yin lara ti o si ni pa irin ajo aye won lara awon bi to kayin na sagbeyewo re lale ibe ti n wole losun e seun imi to da be ni arabirin ti won pe awon olohun ti da won lo leyin odun merin leyin gbogbo alaye won ni pastor si pe ka won dogbon si o se se ki pastor gan fe jese yin lo fi pe ke dogbon si pa to n ba ba yin na se yin e le loyun won yo si moju ko yo poko yin lo ni se ki mo tan yin je e mo dogbon si pe ba fe foko yin le e file be ba fe wo lowo ko mi e lowo ko mi e mo dogbon si won ni soju ba nlo eto ta se lori opo mu lo ni je jo mi je san baye ni pastor kan fa teji se ranse ti won ko gbonna bo la se so pe ka won yin mo foro lo pastor kan ni won foro lo to ni ki won dogbon si yi o tori ta abari a ni wi ta ba si wi won ni amuriwa ohun re o nta won yan so lale ni pe e mo dogbon si olohun ni ke lo tolo olohun si gbadura yin imi to da be arabirin to pe ohun fe lo ki ore ohun ti ya re salai si sponti baba ohun lo ohun ogbodo lo nta gbalagbari lori ijoko omode ba gungi roko le mo ri to ba se se e wa ona te fi ni lo te fi fi nkan ranse so re yin bo se wo ko te fe wo le fi ranse si ni te si wa reason ti e fi le wa te fi so fun osan tori baba yin to ni ke mo lo e mo ntori o e gbo ti baba yin mo be se fe appeal so re yin yo bo pe oro kankan ni won fi epo se daada si po ti ore yin o se te si le tele lo ko ni ju ba nlo atapa abi won bayi ni omo lori eto la wole so fun tale ojo ti toni gbogbo eyin te so ta ta lori ofe ati debe e mo binu e ja tun pade lojo mejo pelu anu ati ogun lodo olohun oba odo ti yin lati bere eyin tete finanse bi atejise ori e lati mu adupe fun gbogbo eyin te pade wa lori Facebook e se o eyin tori WhatsApp adupe eyin te pe wole ta ri gbe aseun eyin ta ri gbe e mo binu gbogbo eyin te send message ta lori ofe ati debe latori WhatsApp e mo binu e se mu pade lojo mejo a tun pade pelu anu ati ogun lodo olohun oba abatunde aziz oloye wa nruko ti temi mc kode to tun ba kode omo to pen tabi street light omo to pen tabi opo na omo ta ni mi ti won bi ta to tun ra ibi omo se paro ni mi mi lo mo san lo ni oro later do gun oro de asese gbo oro tin ku girigiri bi ojo ipade mi ati lori iru eto yo di lojo mejo ba tin wole lo sun a ni lalare gun a ni lalari were oko kan laji un ayo lasun o da ro
12: Ah, la wole sun la bala so sita
13: elo e kale o oruko mi neni tolo mo mu fe so sita ni o
12: se eni to ba dake tara re ba dake ni
14: wa ya nkan to su mi iku o se ku fun mi pe ko iku ro mi fun mi lati ni kin mu fi kan je
15: mi o ma boju ogun laye o ba ma ti mura sile
12: mo dake wa fi ronu para re
16: ejo kini e ti wa n ste bi bi pe awon mo to bi fun mi gan iko ira ti n wa
12: gbianju ko so sita lori eto lawole sun labala so sita kokan re o fuye ka le sorun asun fori losuka kokan o si bale dede de
17: walari won pecho ami la fi sheke
12: lawole sun pelu abala so sita lori ikanni Diamond FM lati gbogbo ago mesan ale ojo segun Tuesday ati ojobo Thursday
18: e kale o eto yin le a fe da si o akoko o ni ti iyawo ti o mo npe ko to wole
12: awon oro imoran oro iyanju ati orin tin tuni lara nigba iponju tada wa ninu itojuko lawole sun lori Diamond FM eto fun gbogbo ebi ko se magbo ni ikani to jale jako to tan kari aye
19: gbogbo ani gboro ti mo ki lo ngabun aspapa o mo pope oni boji igba ti gbangba to wa degun gedere
12: ayo ati idunu yin lo je wa logun pẹ̀lú Diamond FM ìgbádùn tí ó lópin ni
20: after working kílógù ìgbádùn lókù ta wá jẹ́ after working
12: àní nínú ohun gbogbo ayé ọpẹ́ tún yọ
20: ṣe ọlọ́run òbójú mi jẹ́
12: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá
20: ṣe ọlọ́run òbójú mi jẹ́ obìnrin mi sọ́tà lẹ́nu
21: Lift me up.
22: The latest hits and the greatest memories.
23: 88.7 FM.
22: Your friend by your bedside.
23: Diamond FM.
22: People don't really know. The favorite.
23: Diamond 88.7 FM.
22: Great music all the time. Music only.